0: ẹ ṣe mo dúpẹ́ ṣe ìgbọ́ba yẹn ikọ̀ ọdún náà kò burú jù ó ṣe bí ìgbà òjò ṣúnta ọlọ́run ló mọ̀ bí ó rọ̀ bí ó bá nírọ̀ àmọ́ bó ṣe ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ làwa sọ fún yín alàgbà báyọ̀ bó ni o lẹ́kọ̀ọ́ sàbẹ́ òkúta express road ò lè di apá bí ó bá dìbẹ̀ ní kẹsọ.
1: Láti fi káfíìn láti dáṣẹ́ dúró báyìí àgbàṣe
0: ní ọgbọ́n tó gẹ̀ẹ́sì mọ́ ọ̀rẹ́ ẹ̀dínkọ́ ìṣẹ́ àkọọ́lẹ̀ ọ̀rí títí
1: mọ́ ọ́. Ẹni
0: ẹni wọn ti dáṣẹ́ dúró.
1: Mi kò ti títí mọ̀ láti bí Monday lè fi tí nọ́tìsì wà gómìnà ìlú ọmọ ilé káfíìn ẹ̀dẹ̀ lọ sọ́ọ̀bù sí kàdé ogun kọ́lá yẹn. Ọkọ̀ sẹ́fù gbogbo ọ̀nà yẹn lọ́dẹ̀dínkọ́ ìṣẹ́ wọn mi ọ̀rí iṣẹ́ títí mọ́.
0: Ẹ ṣe mo dúpẹ́.
1: Ìyá àgbà wa parí iṣẹ́ tó kù. Ọ̀dọ̀ ló máa ń bọ̀ láti ṣe ìwà sẹ́gbẹ́ náà tàbájẹ́ ta sẹ́jẹ́ ẹgbẹ́ dá ìyàmọ́ mú traffic bẹ́ẹ̀. Tàbájẹ́ ìyá àbí fún àlọ sí ọ̀nà ṣàṣàgàdà àti ọmọ adé fún náà traffic light náà bẹ́ẹ̀.
0: Ẹ ṣe mo dúpẹ́.
1: Láti bẹ̀rẹ̀ express padà ó sì jágere náà.
0: Ẹ ṣeun sá ẹ ṣeun sá ẹ ṣe alàgbà báyọ̀. Ẹ jẹ́ aṣọ àárín dọ́dọ̀ Alhaji Adébáyọ̀ Tàfíìk Director Public Affairs LASMA. Ọ̀gá mi ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀ Mr. Pilot, mo jẹ́ kí gbogbo olùgbọ́ Bond FM àti olùgbé ìlú Èkó ẹ káàárọ̀ sá.
0: Gbogbo akin sá. Bàbá lánàá nínú ọgbà LASMA lóṣòdì, oníròyìn tó wà ń bẹ̀ lé ní 80.
2: Bẹ́ẹ̀ni.
0: Àwọn tó wá níṣe pẹ̀lú ọkọ̀ afàfà ní ìpínlẹ̀ Èkó, tẹ́ ẹ bá ṣe ìpàdé ńlá lọ́gàálọ́gà wọn àti gbogbo àwọn tó ń wá tí ẹ bá ṣe ìpàdé lábẹ́ ẹni tó jẹ́ ọ̀gá pátá fún àjọ LASMA, Dr. Lálékan Bákàrè Òkí, General Manager LASMA, kódà ìpàdé àná tó bá ní ipa rere ní ìpínlẹ̀ Èkó, ó ti tọ́ka sí pé ìyàtọ̀ máa dé bá ìjàmbá ọkọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú ọkọ̀ àfàfà lẹ́njọ́ mẹ́ta yìí yóò dínkù rẹpẹtẹ. Bàbá ẹ jẹ́ ìbèrè lọ́wọ́ yín, kí ló ṣẹlẹ̀ lánàá?
2: Mr. Pilot ní àsọkún lẹ́yìn dáadáa. Àwọn alálùkùkù tá à ń pè ní dispatch riders.
0: Àwọn náà wà ń bẹ̀.
2: Wọ́n wà ń bẹ̀ lánàá àwọn labá ṣe ìpàdé.
0: Ẹ ṣe.
2: A dẹ̀ tún pé àwọn tó jẹ́ olùdarí wọn láti federal, àwọn tó ń pè ní regulatory agency wọn, a pè wọ́n wá síbi àdìpọ̀ àwọn alájọ wọn náà, àtàwọn courier service, àtàwọn dispatch, olófàtà bá ṣe tẹ́ bá wo rate of accident ti àwọn dispatch rider yẹn.
0: Yes,
2: lẹ́nu àìpẹ́ yìí sí ó ti pọ̀ jù lójú pópó.
0: Ó pọ̀ ju.
2: Then àkíyèsí kan tó ṣe pàtàkì ni pé àwọn ọmọ wa wọ́n experience ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lérí Lẹ́kí tó jẹ́ pé ní onímọ́tò ọlọ́yin oní dispatch rider ó kọ lu onímọ́tò. Ògbà tó wá ṣe báwọn tó kù ẹ̀ ṣe dé ni ẹsẹ̀kẹsẹ̀ náà dáná náà sun mọ́tò yẹn. So gbogbo olú èrí àti bọ́ ṣe máa ń ṣe lójú pópó tán máa ń lọ fàájọ tí bọ́ sí báyìí gba one way gba DRT corridor má lo helmet má gbé báàgì sẹ́yìn kẹ́rù tó pọ̀ sẹ́yìn ẹrù tó yẹ pé ní wọn máa fi àwọn náà olófà tí olórí àjọ LASMA ọ̀gbẹ́ni Bákàrè Òkí tó fi gbogbo wọn wà táwọn olórí wọn sí àpèsọ lánàá tẹ́ gbogbo àwọn tán níṣe pátápátá ní gọ́ọ̀mẹ̀ntì tó jẹ́ pé ní wọ́n níṣe ní ìdáàbòbòlú àtojú pópó gbogbo ẹ̀ náà wà ń bẹ̀ commissioner of police Lagos state wọ́n wà ń bẹ̀ lánàá gbogbo àwọn federal road safety gbogbo àwọn ndla gbogbo wọn pátá la pè tó jẹ́ pé gbogbo wọn bẹ̀ àwọn lasam bus lasema lẹ́tì gbogbo wọn mvaa vis gbogbo wọn pátá ó la pè tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ yẹn lánàá tájọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọ́n ti wá forí ṣọpọ̀ wọ́n ti forí àná yẹn a ti fi kùn síbi kan sìn wọ́n ti ní pé ní láìpẹ́ láìpẹ́ a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn then àwọn olórí wọn náà ti sọ pé nítorí àwọn lọ bá àwọn ọmọ ọjọ́ àwọn wí bó wọ́n ṣe lójú pópó yẹn kò jẹ́ nǹkan tó dùn mọ́ àjọ LASMA àbí àjọ ìjọba ìlú Èkó tó dùn mọ́ wọn nú ṣẹ́dẹ̀mọ̀ ìjọba ni àlà protect life and property ni àfẹ́ kó dìgbà tó bá di pé ní ó wá di yẹlẹyẹlẹ yẹn láti àwọn máa sáà káàkiri ṣẹ́dẹ̀mọ̀ ìjọba ìlú Èkó máa wà proactive lórí gbogbo nǹkan ni ṣe ń ká gbóríyìn fún general manager wa ìyan Lẹ́kan Bákàrè Òkí ṣe rí ibi tọkùnrin yẹn tó ń gbé àjọ LASMA lọ wà láìta láìsí wọn bí láì tó bá máa fi yá ẹgbẹ́rí gbogbo àárín àlùpàtà self compliance ló máa pọ̀ jù bí ọtẹ bá rí nsìn àwọn èèyàn wa wọ́n bọ̀wọ̀ fún òfin fúnra wọn ni kì í ṣe pé wọ́n pọ̀ sí wọn mọ́ ṣó ti yẹn sóbi tá à ń lọ nìyẹn technology dẹ̀ ló fẹ́ máa lò ń sìn technology ló ń lò sí yẹn ni ò fa wàhálà tẹ́ ẹ̀ fi rí àjọ LASMA kọ́ máa bó ní mọ́tò jà bó ní mọ́tò ń lo àjọ LASMA àbí mọ́tò kan dá wàhálà lẹ̀ yẹn ni ò fi sí mọ́ sìn technology ló gbé fáwọn ọmọ wa ẹ ṣe gan sa.
0: Ẹ̀ṣẹ̀ ẹni sùn rẹ̀ máa lọ o ìbéèrè kan wà tó jẹ́ pé tí n bá bèrè lọ́wọ́ yín sìn gbogbo òlú ni ó la tí wọ́n fẹ́ gbọ́n tẹ́ ẹ fẹ́ sọ. Bàbá bí ọkọ̀ bá ní ọjọ́ ajé Monday ọkọ̀ akérò ó ṣẹ̀ sófin ó dúró níbi tí ò ń ṣe ibùsọ̀ èrò bóyá wájú ilé ìfowópamọ́ báńkì ó ti kọjá ibùsọ̀ èrò àkọ́kọ́ o kò jẹ́rò mẹ́ o dipo ko lo si buru so re lekeji ko joro nbe o wa du laarin titi o de da sun e ba kiro ko sile bo se njairo lo nbero o shodi sale 200 o shodi sale 200 ngba won last ma ri won ba du ko ba di pe boya won le ko ma fe mi awon eyan to wa wa nu oko yen ko ma fe mi o takaiti ko ma de mi o legboro won wa mo ra ya aworo e won fi pa mo sori ero ba ri soro won won ba du ngbo wa di aro ana ojobo toze ninu sunkele bakeroko won wa daruko be duro oni wo talele agobe lore o se sofin lana oya park ni sonu ogba wa sofin gba won last night laye lati mu oko to se lana to se njeta to se njerin abi ko ye ko ribe awon araalu amale ko ye ko ribe se bo ti se lana ngba te ri mu lana oya
2: Sherry Mr. Pilot mi ni je ka amagba ara ni yanju pupo
0: yes sir
2: Sherry ati gbogbeni bakari oki ti o se ni ajo last month Sherry Reni te so yen to ba di pa awon last month ba lawon fe mu o le da wa lale o le wa moto ni wa ku wa ko sawon eyan lese then the court part of training to fun awon wa si ni pe ni idabobo ti won idabobo awon
0: awon ero
2: ati passenger na o lo se pataki ju eyi to ba wa ti o da te ba ti le ri mu
0: e
2: to ri olodun e ma takiti yan e lo technology ke kon file e lo technology kefimu
0: yes sir
2: se wa ri ofin ofin o kin sun gbogbo gba lo fin ma nsise 24 hours lo fin seri awon ton se pe ni ko ri be mu fe salaye kokan awon ton wa ti o da ni ilu ni odun to lo seyin to gbon odun to koja lo seyin se mo pe ofin mu won sin
0: be ni
2: so ke fi le mo pe ko si gba ti o wa ti o da to fin o le mu won
0: e se mo dupe sa loro kan nibi ton ti ma ri emu layo atalafia to e be fun e lo omo e ofin gba olai lati mu
2: wallahi
0: beni de to ba dojo mi ko ni wa buku yen mo
2: oni wa ti o da mo
0: ju ko file ko ma lo eh eh
2: ah le file ko ma lo because ah ni je ko gogo emi awon eyan to ko si lo mi won de godo
0: eh eh
2: idabobo driver un go driver conductor atiru idabobo won lo je ijoba ilu Eko Logun
0: eh eh e se mo dupe oga mi e se eya ara le ti e ma n ba won e soju gogo last month jija kaji te ma wo enu ebusu won pe e se ipele nse o se lana e wa mu loni e so e ko ribe e ti mo e die enikini igba eran ni elegun lo wa nbe eni o da junu eleran die nbe nbe eni leni ko ma le oko mo bo ba tu wa mu oko ni pele e ti ma wa mu won hello babolu babolu eni suru e je sare bayo n bledi soro eni temi lori facebook mo rin yo belo satiru abayomi alade tope Shoneye Ebel J Segun Shola Amole gbogbo imori o momo o mama asa yin na kilo de je e ti reran dun ni
3: mama ni ko papo ko po lowo ni
0: ah ah tani ko mo e iyori blade odidi imam le n ba soro baun
3: imam emi e meni afa je imam
0: ah mama e ma wo television die die ke le ma ri mi lawon wa si mi o eh o da o o da mama ache wa kwa ma
3: mo wa o mo wa na na fe
0: a dupe fọlọ bo ni rin ajo yen loni mama sojo ojo ro nbe yen
3: ojo
0: olohun se
3: alafia la wa la dugo wa
0: olohun se olohun se
3: ama ojo na wa ti mo so
0: yes sir
3: o ti wa so si to se le so mo se do ni bi mo ti ipo to to mo na yen ojo na yen den ba je
0: mama a gbo yin dada o a gbo yin dada ma
3: ojo na sagote do ti mo we
0: yes ma
3: o ti ba wa ya si be yen
0: o da
3: o mo ti sagote do to po si mi o
0: eh e de soro be
3: ni o ti sagote do bi school school papa school kan wa nbe ta ka ti wa se gap ni jam
0: e so be
3: so eh ti la je ti mo nso ibe yen wo si si mi o eh ti baba ko la je ni bi ti a tin pe ro ni sin ni aja nigba ti a din ko ni la je ti a so ati sale ibeye ko wa wo ke no de pe wa fojo ne yo kan le lojojuma
0: ama ah ni ta ke ni
3: yo monday tolopa wa nbe iyen lagbadun aja do monday ti olopa iyen re to wa nbe do monday yen nikan lati jo na
0: oda
3: o wa fe yo kan le
0: oda ma oda ma
3: eh so go na ojo ti mo nso
0: yes ma
3: iye pe ti di gbogbo be lo won jo n tori olohun mo tete ba wa se bayi kese pe ngba to mi ba tun to ku titi titi se ba ti tun la mi die die ko soro mo aye wa bayi lati ba wa
0: ti mama ni soro mo
3: oh
4: Yes, sir. lo wa mo to ye
0: hmm
4: o le ma je pe jo to se ni to se yan ko lo wa
0: haleluya sir
4: oh ye ni
0: yes sir
4: then e ba won so bi joba mi no ima pele ta si joba
0: yes sir
4: all the sins kwa le je pe odun ma lo se ni yo
0: yes sir
4: anybody to ma wa tipa
0: yes sir
4: on to le po e kon kon kon o bodo ka we de level 5
0: hmm haleluya sir
4: e de to ijoba de to ni bi training school on ko go to it that is more ability
0: haleluya sir Baba ti ba se si e temi lori Facebook e mo binu tori Olorun ah mo de fe ma ki gbogbo yin ni kokan ni ejeji ni o amo ojo ye lo mo lowo ni e mo binu tori Olorun e je pada si odo awon eni bi eni eyan bi eyan kin kokon ki mama yi pe e ku ri ojo bi yin o ni o mama wa mama daada I chief Mrs. Sikiratu Ejide Adeyanju to gbe yan mo si Sokopao awon ni ya loja general gbogbo oja osodi papata be ba lu ba odun laye ini ni ke bi se ategbo atepe bayi lese yin o mo tenu mama olojo bi Aisha Mrs. Sikiratu Ejide Adeyanju Eke Sokopao iyaloja general osodi te ba dota ki ogbeni Deshina baba nla ni osodi gbogbo ayi mo si majo baje one lo ni ka ki yin o pe igba odun odun kan ni bako na ni iyaloja Abolade fi kini iranse pe ka ki mama daada fun ojo obi won oni Alhaji Shiv Wahab Ogunji olori odo egbeda Oloye Akeje gbogbo ilu Sasa lapapo kaafata ati aya won yeye Chief Mrs. Pausia ore lope Ogunji yeye Akeje Sasaland ni won ki oba daada oba taye nfe Israel Majesty oba Babatunde Akponbi Nosiru Lawal Ogunrobi Ariwa Adoye 1 Akilowo Kini oni Sasa ti ilu Sasa ka biesi o eku odun o eku yedu emi o se opolopo re laye anki baba oni Sasa ti ilu Sasa fun ayeye odun kenila lori apeya o baba nla won lagbate ti joba ilu roju abiamo nbimo layo ati alafia igba le npo si bi o ye ko bo si awole npo si bi o ye ko bo si onisasa ti dasa ke pe bi mo pe se pe o baba wa onisasa ti lu sasa is real majesty o baba Babatunde Akponbi Ogunrobi ka biesi o chief la awahab ogunji oloye olori odo egbeda oloye akeje du sasa ataya won yeye chief Mrs. Fasia ore lope ogunji ni won ki akin ti won je yeye akeje ti ilu sasa gboro ya lai mori mo fi ogundeji eyan mi ni sabi wa de la ya talafia comrade mofi ogundeji mofi automobile wa de la ya talafia ogbeni gani ode femi femi top taste babun bready mo kiyin o comrade temi da odu tola babele banki oga mo ki oga dada mi wa ni gbagbe gbogbo yin lagbe Olorun ki be latodo Alhaji Gomo Fakesa Keshuru Pastor Sunday Alitunde Komre Obi Oyenugari Mako Ogbomusi Alhaji Musilu Babatunde Badu finest of the finest Alhaji Taufik Erin Lomo ti won je olori Atani Yano Solo Alhaji Eko Alhaji mo mommy Alhaji Shukura mo dupe Oluwa Sunday Alhaji dupe Shine Shine Alhaji Isaac Kare lo si odo Alhaji Otunba Adewale Awala Sabana Wale Omo Balogun Alhaji Adeola Lawal Alhaji Said Yekin gbogbo ipa ta mo ki o Akola Ajimo Toni Ade Oluwa Ade Folani Okan Ade Loruko Timi Latifa Oro Oluwa Gunlike Lolo Tweetu Eja Sijeje Se o

0: ọ̀rẹ́ kò ní bínú.
1: Fẹ́lá ni kẹ́ pé.
2: Ó fù pa sóná fẹ́.
1: Ibọ̀ ọkùnrin kẹ́ pé jọ. Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: Ah, dèrò ǹkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọ̀n kánú ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
3: Ẹbẹ̀lẹ́ o, kí ló fa tó tó mọ̀?
1: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
3: Bàbá àgbà tẹ́lú bẹ́gi.

0: Ajẹgun Alodo Baba Agba. Baba Agba wa ni number 20 Amoka Street, Deliara Bus Stop, off Abaroje Road, Ikotun, Lagos State. Ero ba ni soro won 0806821 6859. Lekan si 0806821 6859. Doro nke o si legbon re lowo ko mu dodo Baba Agba ko na le so pa nu.
1: Gbogbo olugbe ijọba ibile amu odo si local government atori IDSCD egbọ ikede pataki yi o ogbe to kun ti lo soju wa bi rep Abuja asiko to bayi ka fobirin laye o lasiko yi eje kobirin lo ba se o iya ni won won loju aanu ko se nti omo wipe ore imura mota lai olariwaju akilola azan to gba kan je omo ilegba sofi ipinle eko to se alaga ijọba ibile ori IDSCD ti o doju ti wa to se gudugbeje amefa ti a le toka si eje ko lo soju wa ni Abuja e ta le joko ba soro ni asiko to ka fobirin laye o lati ba tọjú lọ sá Abuja ni ropomiri kan ti lọ rí o o yẹ kafobiri láyè lọtẹ yìí o àwọn iṣẹ ìdàgbàsókè àti ẹgbẹga tí wọn ṣe nígbà tí wọn gẹgẹ bí alága ìjọba ìbílẹ̀ orí IDSCD tá a lè tọka sí tó sì ń fọ òdòní olónìí láìpẹ́ iná ṣe ètò eré ńlágbára fún gbogbo olùgbé àwọn ọ̀dọ̀ sí lápapọ̀ àti orí IDSCD kò sẹlẹ́yàmẹ̀yà ń tiwọn o ọ̀rẹ́bùrá mọ́tàlá ọlárẹ́wájú akínọlá azan ẹni tá a mọ̀ dájúdájú ni o ẹ jẹ́ kafobiri láyè lọtẹ yìí o ó lọ sójú alábùjá ìyá sí Olúyẹmí Olúṣọlá Ọlọ́jẹ̀dé JP ayé alága ìjọba ìbílẹ̀ orí IDSCD ló ṣe olùgbọ̀wọ́ ìkéde yìí.
2: Kábíyèsí mo lémi òpèrí ọba ọba Olúṣọlá Idris Adébọ̀wálé Lámìdí tẹ́lifọ̀tẹ́ mẹ́lẹ̀ kejì ọlọ́fin Àdìmúlà Odua of Adodo Aworiland ọdún kejì rèé tọba wa gbadé kájọ pẹ́ lórí kíbàtà ó pẹ́lẹ́sẹ̀ kírù kẹrẹ ó sì dọ́kínní lọ́wọ́ ọba kó lórí ó sì sẹ́ẹ̀bí ọjọ́ sátidé ọjọ́ kanìdínlógún oṣù karùn-ún 2026 ayẹyẹ ọdún kejì tọba wa gbadé o pẹ̀lú ìfilọ́lẹ̀ ìkówójọ ìrónilágbára fáwọn èèyàn kí sí àtòsí bá lè dohun ìgbàgbé Ladodo Aworiland aago mọ́kànlá àárọ̀ layẹyẹ ó bẹ̀rẹ̀ ZA Ọ̀pálẹ́yẹ Model College Ìjọmọ Adéodò Ogun State layẹyẹ ti wáyé àlejò pàtàkì ọjọ́ náà gómìnà ìpínlẹ̀ Ogun Prince Dapò Abiodun alága ọjọ́ náà Alhaji Ibrahim Dende Royal Guest of Honor ọba ẹni ìtògúnwùsì ọ̀jájákejì ọ̀ọ́ni ọ̀fífẹ́ orí adé ń bọ̀ olúọ̀fìlàrò bàbá ń bọ̀ ọba Kẹ́hìndé Gbadéwọ̀lú Olúgbénilé paramount ruler of Yewa land bàbá ń bọ̀ chief launcher senator Solomon Ọlámilékan Yaayi ẹlẹ́rìí ọjọ́ náà Wasolade K1 the ultimate Emesalaiwa olùkéde chief Olúfẹ́mi Ajẹ́níyà.
3: Ọdúndé ọdúndùn ọdúnjọ oníkàtúpádúmọ ẹdọgbọn lórí oyè mùsùn.
4: Ìjọ olúwa kò fọ mi tó.
5: Ìjọ olúwa jò dàbà lọ.
3: Royal family of Atẹ̀gún Ẹ̀kítàn Adé Òkú aṣíwájú pé gbogbo afẹ́rẹ́fẹ́rẹ́ síbi ayé ọdún kẹ́ẹ̀dọ́gbọ̀n lẹ́lúwà ọba Azeez Gbàjàbí Ìṣọ̀lá aṣíwájú Atẹ̀gún Ẹ̀kítàn Adé Òkú aṣíwájú 1 orí kọ̀tọ́ of Ikotunland ọjọ́ kẹfà títí ọjọ́ kẹjọ oṣù karùn-ún láàbọ̀ Ṣàngó Ogun àti Ifá ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá ni wọn yóò fà wọn lóye ìlú jẹ ọjọ́ kejìlá làwọn ìyàwó òlu yóò lọ kí kábíyèsí láàfin tọ́sí ọjọ́ kẹrìnlá làwọn ọlọ́jà yóò jó kiri ìlú lọ ṣe kábíyèsí láàfin oníkọ̀tún a ò sì ní ṣe ọjà lọ́jọ́ yìí ọjọ́ kẹẹ̀dógún ni fún ìdánilọ́lá ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún gangan la ayẹyẹ ọdún kẹẹ̀dọ́gbọ̀n oníkọ̀tún o inú ọgbà ìkọlù Ikotun LCD ni president àwọn alápàlà worldwide Alhaji Musili Haruna Ṣọlá Egunjọbí yóò ti lùlù fọ́bàjọ́ àkànṣe ìrújímọ̀ ọjọ́ Friday ọjọ́ kejìlélógún ọjọ́ kẹtàlélógún egungun yóò ṣeré lójúde ọba ká tó lọ fọpẹ́ fọlọ́run nílé ìjọsìn lọ́jọ́ Sunday ọjọ́

Francis lorukọ tèmi kókó ṣe kíni ó ń tẹ̀ síwájú.

0: báwo fẹ́ ṣe ọ̀rọ̀ ẹran tó ilé yàtọ̀ dún ibà yìí.
1: Wọ́n lè dájọ́ owó ẹran tí mo rà lọ́dún tó kọjá sílé yàtọ̀ tí ìdè tẹ́wọ́n ti kú dání.
2: Òbí mo sọ fún yí àfáà rà mọ́ni.
3: Tọ́ bá ti di ọ̀rọ̀ ẹran àpò ọdún ilé yá.
4: Màálù tàbí wa bìẹ́.
5: Emisọ̀nà Livestock Investment Nigeria Limited lọ̀rọ̀ kọ̀.
6: Torí gbogbo tẹ́ ẹ fẹ́.
7: Lójúkò ṣoṣo ló wà
8: lẹ́dínwó
9: lọ́dọ̀ wọn.
10: Ẹran àgbò tí wo rẹ̀ ká tó sì rògbòdò
11: tó wọlé yá
12: àti màálù tẹ́lẹ̀ rẹ̀ gbàgbá.
13: Ọ̀dọ̀ Emisọ̀nà Livestock Investment Nigeria Limited
14: ló wà.
15: Ẹ nílò láti ṣe wàhálà dàrú
16: gbẹ́rọ kiri.
17: Torí ìbẹ̀rù Ọlọ́run
18: ni wọ́n fi ń bá èèyàn dùn bọ̀.
19: Ẹyẹ ti kà sí wọn.
20: Ẹ sanwó kálẹ̀ wá gbé fún yín
21: lẹ́nu ọ̀dọ̀ ilé yìí gangan.
22: Pẹ̀lú ìfọkànbalẹ̀
23: bàbá yín ṣètò ẹran ọdún iléyá
24: eléyìí tó bójú rí.
25: Emisọ̀nà abẹ́ńjẹ fẹ́ gbé ìgbàgbọ́ bọ̀ wá sílé.
26: Tó lọ́ tó forúkọ sílẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀
27: Corporate Affairs Commission CAC.
28: Ẹyẹ kàsá ti pè wọ́n
29: sórí nọ́mbà yìí
30: 091-183-3200
31: àbí kẹ́ WhatsApp wọn
32: lórí nọ́mbà yìí
33: 090-2717-2153.
34: Emisọ̀nà Livestock Investment Nigeria Limited.
35: Ẹran ọdún iléyá
36: ó ti dìrọ̀rùn bá
37: lọ́dọ̀ ọmọ.
38: Emisọ̀nà Livestock rẹ̀.
39: Emisọ̀nà ni mo ṣe ń gbé.
38: Mo fẹ́ra pọ́lì
39: tí. Àpẹ̀wò rẹ̀ máa lù máa bọ̀ wá.
38: Ìgbà ẹran tó ti wọ̀ ṣe tó kí. Ró já pé mo lè wà dápú àgbàbí.
40: Ẹkú jẹ́jà sí kan yín. Gbogbo ẹ̀yin ní ìfẹ́ wa, ṣáláfíà lọ.

Àtidẹ́ni ẹ̀ akọ́ṣẹ́ ìtòlẹ́tò yìí lè ti lè ṣe oníṣọ̀lá livestock company lè ṣe oníṣọ̀lá àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ tó kò dìde owó sílẹ̀ fún ètò yìí wọ́n bẹ̀rẹ̀ ti ṣetán láti tẹ gbogbo ọmọ Nàìjíríà lọ́rùn pàápàá àwọn mí

0: sílẹ̀ bẹ̀rẹ̀ ilé iṣẹ́ oníṣòwò ilé iṣẹ́ tàbí ìpò ní ilé iṣẹ́ tó jẹ́ wípé kí ìgbàyé gbádùn àti ọdún ilé wá tá a fẹ́ ṣe tá a wò lọ ọ̀kún yìí ká lè ṣe nírọ̀rùn ká ba lè ṣe pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kó má sì páàyè adarí ilé iṣẹ́ yìí máa ń gbé àtọ̀gbẹ́sílẹ̀ ilé iṣẹ́ yìí ẹ ti ká ṣe báyìí wọ́n ní ẹ̀rọ nípa láti ní ìpò anígbọ́n ẹ̀kọ́ ní dásìkò yìí.
1: assalamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. alankosin tó yìnbọn láyìnká mo jẹ́ aláṣẹ àtúndarí ilé iṣẹ́ oníṣọ̀lá livestock investment nigeria limited.
0: oníṣọ̀lá livestock investment nigeria limited. tí a bá bẹ̀rẹ̀ ilé iṣẹ́ oníṣọ̀lá a ti tó gbà wọ́n fi ilé iṣẹ́ yìí ti wà.
1: alhamdulilah ọlọ́run jẹ́ kí ara padà ṣubú àti ṣiṣẹ́ lè ṣe láì 2019 bẹ́ẹ̀ni
0: wàá ọjọ́ láti rẹ̀. ẹ tó bá ń sọ̀rọ̀ nípa oníṣọ̀lá livestock àárín tó ní ṣe pẹ̀lú ohun ọ̀sìn àárín nǹkan tó ní ṣe pẹ̀lú ẹran àárín nǹkan tó ní ṣe pẹ̀lú àgbẹ̀ màálù kọ̀ọ̀kan. oníṣọ̀lá tàbá ní àwọn tàbá bẹ̀rẹ̀ kí ni kókó ilé iṣẹ́ gan-an kí lè ṣe ilé iṣẹ́.
1: ìfẹ́ náà sí ilé iṣẹ́ wa pọ̀ àkọ́kọ́ a máa bá àwọn èèyàn rẹran ọdún wa bá ti dé báyìí a fẹ́ rọrùn fún gbogbo ọmọ nàìjíríà.
0: ìbá àwọn rẹran
1: jẹ́ àwọn èèyàn rẹran fún àwọn náà táwọn bá àwọn èèyàn rẹran
0: ó kọjá kó sàrà jẹ fún àwọn ìyàjẹ
1: fún wọn. wọ́n gbé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi ṣe wọ́n ti méjì ní ilé adúró fún ẹni pé kára aṣọ ọdún ká sì rẹran. wọ́n òbí mi fi wá dúró lórí pé tá a bá ti rẹran kò ní ìdí kára aṣọ ẹ̀yin ọmọ tó yẹ pàṣọ lẹ fẹ́ kábà yín rà ká fẹ́ kalẹ̀ mùkan ọmọ méjèèjì o oníṣọ̀lá ò fẹ́ kán mùkan afẹ́ kán ṣe méjèèjì ni. torí ẹ̀ la fi là kalẹ̀ lọ́nà tó rọrùn gẹ́gẹ́ bá a ti máa ń ṣe àwọn báwọn èèyàn pọ̀ láti mọ́ ti gẹ́gẹ́ bí ìbéèrè yín àwọn báwọn èèyàn sin ẹran àmọ́ kó àwọn èèyàn báwo ni wọ́n ṣe lè sin ẹran. táwọn máa wá akọ́ṣẹ́ lọ́dọ̀ àgbo ya mo fẹ́ máa sin ẹran báwo ni bóòmù fi lè kọ́ gbà so tá a máa nàárẹ̀ tó wọn lé lórí.
0: kìnìún tí àwọn agbègbè ilé iṣẹ́ oníṣọ̀lá ìjọ ní kankan ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ bíi pẹ̀lú ìforúkọsílẹ̀ lábẹ́ ncc.
1: dandan ni yẹn dandan ni
0: yẹn. wà ló wà
1: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn
0: ìwà wa. òkè tí àwọn agbègbè báwo là á ṣe é rè é mo ṣe tán sí pé kẹ̀ẹ́bá mi rọrùn ìbò lè ti ń wà báwo lè ṣe ń rà kí ló dé tó jẹ́ pé dandan ni kẹ́ẹ̀bá wa rà tí mi lè rà fúnra àǹfààní wo ló wà bẹ́ẹ̀.
1: náà kò ní bàjẹ́ fún ẹni tó dùn pẹ̀lú tẹ́gbẹ́nu lọ yẹn. bí ilé yà bá ṣe ń súnmọ́ bẹ́ẹ̀ lẹ́ wọ́n ti máa mọ́. ìtẹ́wọ́n lè fẹ́ sọ lọ́dún yóò kọjá kí èèyàn tó lè pé ilé yà kọ̀ tọ́lá kí n tó lọ rà so tí lẹ́ẹ̀bá tí wàá kú oṣù kan oṣù méjì bá ó láwọn oko gbèmíko táwọn aláràtún tá lẹ̀ yorùbá ẹ̀ ti máa lọ rà ibẹ̀ làwọn ò lọ ani market place yẹn ni whatsapp number wa so tá a máa pe number yẹn títà so a máa message wa lórí number yẹn a máa àjọ sínú market place wa tá a bá ti dọ́jà èlò àbá usa negotiate pẹ̀lú ibi tó fẹ́ ta ọjà rẹ̀
0: ìlẹ́bà awúsá sọ̀rọ̀
1: bẹ́ẹ̀ ni
0: èdè ló fẹ́ ta
1: bí ọrẹ tí la máa ṣe ìwọ náà máa wà ní google ọjọ́ yẹn tábàtì ó ṣe pé ọyá tún ìtì ló fẹ́ ta ọkẹ so ṣé ó gba 200 ó lè gba 200 àwọn àṣẹ fídíò rẹ àṣẹṣẹ wà post ẹ
0: máa ń ṣe fídíò ẹ sí
1: mi bẹ́ẹ̀ ni
0: ẹ wà post ẹ sí mi gbé
1: ló máa wà
0: àti mo bẹ ṣe ń dúnà fúnra pẹ̀lú awúsá yẹn
1: rẹ máa rí ìyá rẹ máa rí àwọn process ní google tẹ́ni ẹ bá kàn ti gba òun láìkí ẹ̀rin ilé yẹn
0: tí má ti sanwó iye owó yẹn náà ni màá sọ fún yín.
1: bẹ́ẹ̀ ni ràn iye tá a bá ta ara nù. bẹ́ẹ̀ ẹ̀rọ olórin ṣẹ̀wálé láti bẹ̀ fún ara
0: rẹ. kò ní dọ̀ kò sí ní fò kò ní dọ̀
1: fẹ́. iye tá a wà ara nù. so owó tí yóò wà gbé délé láti bẹ̀rù gẹ́gẹ́ bí ọ̀wọ́n gbogbo epo títí la ó kó ẹran wá.

ilé-iṣẹ́ bond 92.9 bí ọrọ̀ ajé ṣe ń tẹ̀ síwájú láni kásárì fìtò ilé tí àwọn nǹkan tó ṣe ara láǹfààní pàápàá jùlọ ọjọ́ ọ̀la ó ti wà nínú bí o tí n bá sọ pé ọjọ́ ọ̀la ti wà níbí ọjọ́ ọ̀la tí ó ti wà níbí ni mò ń gbìyànjú àti sọ tí n bá sọ pé ọjọ́ ọ̀la tí ti wà níbí ó yẹ kẹ́ mọ̀ pé mò ń sọ nípa tí tí ó ṣara ní àǹfààní àǹfààní tó ti wà níbí yẹn òun náà ni mò ń gbìyànjú àti tọ́ka sí fún gbogbo wa mò ń sọ nípa Visic tea tó jáde láti Visic Farm Market torí pé ní Visic Farm Market wọn kàn kí n ṣe tea lásán wọn máa ń ṣe tea pẹ̀lú ewé àti egbò tó wú láti oko tí ó ṣe ara ní oore tí ó ṣe ara ní àǹfààní wọn sì mọ̀ọ́mọ̀ yọ láti inú àwọn òdòdó àti àwọn ewé kan tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe lára iṣẹ́ ìdọ́ba ni yàtọ̀ sí pé wọ́n lé àwọn ẹ̀gbin jáde ní ara wọ́n jẹ́ ìdènà fún àìsàn fún àárọ̀ ara yóò ṣara ní jọ̀lọ̀ yóò ṣara ní okun àti agbára yóò sì fún ara ní àwọn nǹkan ìwúrí tó máa peni padà sí ojú ọ̀nà tí ìwà fi mọ tó ń ṣe mo sọ nípa Visic tea láàárọ̀ tòun gbogbo ẹ jẹ́ ń gbọ́ mi nílé lónìí ẹ jẹ́ kí n sọ fún yín pé Visic tea ó jẹ́ tea tó jẹ́ pé tea ìbílẹ̀ tiwantiwa ni lórílẹ̀-èdè Nàìjíríà inú oko láti ṣe kì í ṣe chemical rárá kì í ṣe nǹkan tó lòdì sí àgọ́ ara kì í ṣe nǹkan tí ó kó bá àgọ́ ara lọ́jọ́ alẹ́ torí náà Visic tea òun ni ọmọdé sọ òun ni àgbàlagbà sọ tó o bá ti mu ìwọ náà ti mọ̀ pé ohun tí mo gbé lura yìí ó ṣe ara láǹfààní tó pọ̀ lóríṣiríṣi ó yá jẹ́ wá sọ fún ẹ pé Visic tea ní ọ̀nà mẹ́rin ni a ti gbé kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àkọ́kọ́ ẹ̀ ni Visic hibiscus tea kọ́ sílẹ̀ o èyí tó o bá mọ̀ pé tó bá jẹ́ pé mi ni máa yẹ oríṣiríṣi ẹ̀wò lọ́kọ̀ọ̀kan máa kọ́kọ́ ra hibiscus yẹn Visic hibiscus tea máa wo mo ṣe gbádùn ẹ̀ tó máa wá ṣe àlọ́ fún Visic lemongrass tea Visic lemongrass tea yẹn ó máa ń da fún ẹni tó bá mọ̀ pé ọ̀sán wẹ́wẹ́ ní iṣẹ́ ṣe fún ara òun ohun tó bá ní ṣe pẹ̀lú lẹ́mọ̀ ó da fún àgọ́ ara ẹ̀ ó máa gbádùn Visic o pàápàá jùlọ tí ò fẹ́ mu tó jẹ́ pé ó máa tún máa jẹ́ kóun sanra sí ó máa gbádùn Visic lemongrass tea wá gbọ́ o Visic down palm tea mi mọ́ mú ẹfẹ́ ju eléyìí torí tó bá mú ohun tí ó máa mú wá lẹ́nu ẹ ni ohun tí ó máa mú ẹ ní ìrírí ayé ọ̀tún gbà mú ẹ sọ fún ẹ Visic down palm tea òun nu strawberry ẹ ẹni tó bá ní ọmọdé nílé ẹ mọ̀ pé àwọn ọmọdé ò kì í fi strawberry ṣeré pàápàá jùlọ àwọn obìnrin ẹ má ṣe mí gbọ́ mi ò pọ́kùnrin ò lè mu Visic strawberry tea o àmọ́ ọmọdé àtobìnrin wọ́n fẹ́ràn strawberry gan ó mọ kó o máa mu tea kó lè máa dùn mu ẹ Visic strawberry tea níjẹ́ bẹ́ẹ̀ hun ọmọ mu yóò máa dùn mu ẹ ọmọ mu yóò máa dùn mu ẹ Visic strawberry tea Visic tea jẹ́ kí n sọ àṣírí ibẹ̀ fún ẹ njọ jẹ́ mọ̀ pé bá a ṣe ń bára wa sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ti wà káàkiri àwọn ilé ìtajà ńlá àti kéréje kéréje àmọ́ nìkan ni àgbọ̀dọ̀ fi ṣeré o gbogbo ẹni tó bá mọ̀ pé òun jáfáfá ìrònú òun yá kankan òun mọ ohun tóun ń ṣe òun kò lọ ń Visic tea lónìí tó o bá bèrè Visic tea tí wọ́n bá níbẹ̀ àpọ́nlé ńlá ni fún ibi tí wọ́n ti tà fún ẹ ìwọ gan tó o fẹ́ mú wàá mọ̀ pé ohun tó o fẹ́ mú gan nǹkan táwọn èèyàn pàtàkì àwọn èèyàn ńláńlá tí wọ́n mu òun ni Visic tea wá gbọ́ mi dáadáa o gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun ta ọjà lónìí òun nílé ìtajà ńlá òun nílé ìtajà kékeré nínú ilé rẹ jẹ́ kí Visic tea wà ńbẹ o báàlì jù bá wọlé tó bá rí lórí tábìlì tẹ ti ń jẹun ìyẹn dání tébù ẹ pé Visic tea rè wọ́n á mọ̀ pé àwọn tí wọ́n ń gbé eléyìí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n mọ ohun tí wọ́n fẹ́ tí wọ́n mọ ohun tó ń ṣe ni Visic tea ò dẹ̀ wá wọ́n rárá o kódà mo sọ

0: nkan mo ni organic tea ni natural tea ni ti orilede Nigeria ninu ewi ati egbo wa ati awon gbongbo ti won ti wu gogo epo ti won so di tea ni o le fi milk si o le foni yefun si o le folomi si o le ma fi kankan si ko wo ise to ma se lara e ninu ejo to ba se gan ruwa ti mo pe o gbe nkan to nfo aisan danu ko lara o sara lori visit lo nje be o koja ti lasun gba mi so fun e kini mo so visit o koja ti lasun awon eyan ni ba la se ma damo visit yan bi v to nbe ninu victoria v I z I k v v I z I k ni visit o tu wa ni gbogbo le itaja super saver kaakiri orilede nigeria patajo ni ipinle ko ile itaja super saver to wa ni sangisha ikosi ajawe state alapere super saver to nbe ni ago palace super saver to nbe ni osagba london super saver to nbe ni admiralty way lekki and super saver to wa ni ogudu wa gbomi o le lo wadi si nipa visit get mo so fun e lo sori facebook visit v I z I k farm lori facebook v I z I k farm lori facebook lori instagram at v I z I k farm market at visit farm market o ma jo po ni o lo sori tiktok bye wo ton lo tiktok lo lo o ya lo wa lo search fun at visit farm market v I z I k farm market jo po gbogbo ti a ba je aladata e fe kun ko wa fun yin ni awon ile itaja lala ile itaja kereje e fe je aladata visit ni le ya bi ni awon ipile toku ni orilede Nigeria number won ri 090-6991-6045 o si le lo sori website ti wa www.visitfarmmarket.com www.visitfarmmarket.com visit iwo ni o to ba gbese nu ara re ni o ti han visit
1: fela ni pe play
2: o si aso na fe
1: ibo bi ni pe play jo
3: se yin le jo ni en tiro en tepa
4: mo ki gbogbo eyin ni re tin gbogbo ni akoko yi Adewale omo ba ni ruko mi Saju eko number yi sile 08063422699 leko si 08063422699 a o ni waye aso o ṣugbọn ki a ma ba waye aso tabi wonu ogun afakoko eni sofo ile ise Pips Arcade Forex Academy ni won se run mi jade ti won ko mi jade bi omo ijo mejo lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide fuya kuro ninu ise ati osi Pips Arcade Forex Academy jẹ ile ise to wa kaakiri agbaye ti won fi ona han gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu Pips Arcade Forex Academy yi igbe aye eniyan pada si daada ti iwo naa si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu opo eniyan ti won so wipe osi ogun owo tabi o da ogun si tabo tẹnidi ni o ko se be ṣugbọn won di olodo lona wipe won ko wa agbara ṣugbọn won ni imo bi eniyan ba se ni ogbo imo ati oye o ṣoga fun alagbara o nitori pe ogbo oju agbara lo ipo ti orilede wa yi wa lowo yi koda ipo ti gbogbo agbaye wa bi eniyan ba ni ise kan ti ko ni ise mi ti o pa wole fun lori ero ayelujara a je wipe ipo kosikosi irufe ni be ma ma wa ni ọpọlọpọ igba Pips Arcade Forex Academy won da ni ẹkọ bi o ti ma pawo wole pẹlu irọrun ni ọna to ba ofin mu bakan naa iwọ naa mọ wipe o pọn dandan lati ma japa ko orilede Nigeria iyẹn ni wipe o nilo lati sa ko orilede Nigeria ko to se riire ni igba to je wipe ibi ti eyin ba wa ni ira ma sato lọ bi Pips Arcade Forex Academy ti wa ni Nigeria won wa ni London koda won wa kaakiri agbaye lasiko yi mo fẹ sáré jẹ àyín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú owó se be ninu epo epa eni ma yo ayo be elomiran yo si sun lebi pelu Yoruba bo won ni eni ma daso fun mi to re la ko wo opo awon eniyan to lo ti gba eko ni odo Pips Akin Forest Academy ni won tin ju sadankata si oba adeda aseda nitori igbe aye won ti yi pada si daradara bi o ba ni ona pupo ti o won gba wole ise ati osi koni yale re nitori pe bi emi ba ti ko ni ise ise bu se technology and internet ni ona tutu ti o fi le ma gbele pawo owo yo ma wole fun o ni igba ti o ba nsu tabi sere lowo ni pe ni igba to ba ti se okowo re lori ero ibanisoro re si igboro si awon to nilo re owo yo ma wole pelu irorun fun o ile ti san fun ara ti oyin ile ede wa Nigeria abalajo ti Bill Gates se gbero lati da okowo sile ile ede Nigeria ti o ma pawo ole fun bi ise re ko ba si lori internet a je wipe ni asiko die si ise naa o le ma ba igba mu mo rara opo ni ko mo wipe ero ibanisoro alagbeka to wulo to n fi play game to n fi sere yi o le ma pawo wole fun koda o le so ohun di oloro ni ona to to ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ̀ yẹn ìyẹn smartphone ha òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn ló sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ́ o ka ìwé púpọ̀ tàbí o kò ka púpọ̀ rárá Pips Akin Forest Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú ànsẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ yẹn. Bí oko kò bá jìn, ìlàkì kò, iléeṣẹ́ Pips Akin Forest Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé lórí forest trading ni. Níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pips Akin Forest Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí ó wà yìí. Níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni ó ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o. Oríṣẹ́ ọwọ́ bíi ìyá ẹlẹ́ja, ìyá aláta, ìyá elépo, bíríkìlà, mẹkáníìkì, fọgànáìzà, kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa ṣòwò wọ́n máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó sàbá wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lè máa lò. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó túmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. A kì í dàgbà sí ohun tí a kò mọ̀. Bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé o ti di olówó tabua nìyẹn o. Pips Akin Forest Academy kì í ṣe yahoo nítorí èrò ọkàn ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí internet ní jìbìtì. Bí òkú ẹni bá dání lójú àfi gbárí ni ìwọ náà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ní sànmí ọ̀sẹ̀ yìí gangan láago mẹ́ta ọ̀sán ìdánilẹ́kọ̀ọ́ yìí máa wáyé lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa wáyé ní 73 Allen Avenue Ìkẹjà ló ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó. Gbogbo ènìyàn ní ìdánilẹ́kọ̀ọ́ yìí wà fún o yálà òní iṣẹ́ mìíràn tàbí o kò ní ìyàwó ilé baálé ilé ọmọ ilé ìwé oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù ọkùnrin obìnrin àbí ìwọ ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ tó ń wá iṣẹ́ má túmọ̀ má jókòó tẹ́tẹ́rẹ́ o ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ ni o. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o nítorí àwọn àgbà ọ̀jẹ̀ yóò wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀ ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé ní sànmí ọ̀sẹ̀ yìí gangan láago mẹ́ta ọ̀sán. Kódà ọ̀fẹ́ ni pẹ̀lú o kò nílò owó ìwọlé tàbí owó ìdánilẹ́kọ̀ọ́. Láti wá gba àyè sílẹ̀ ìwọ náà tẹ yes sórí nọ́mbà yìí yes ni kò send yes send yes sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Bí o bá lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí a ó fi ọ̀nà hàn ọ́ kódà wà á tún lọ sí ilé pẹ̀lú ìdá 30% owó tó máa nílò láti bẹ̀rẹ̀ okòwò rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. oro to ba dan loju ki ko se lenu ni idaleko ofe ti wa tu ri ona abayo lati bere ise lese kese ni Deep Arcade Forest Academy ni won gbe wa o ni 73 Allen Avenue Ikeja ni Ipinle Eko bi o ba fe kupa ninu idaleko yi ti won na fe ku ninu kokosi kosi send yes lati ri phone we send text message yes so the number yi 0

0: rẹ kò ní bínú.
1: Ẹ̀jẹ̀ ká tẹ ẹ̀síwájú orí wa lọ́pàá orí tó bá pawó kìpẹ́ nínú pósítà. Ìjọ jẹ́ mọ̀ pé Imam Chief Imam Suleiman Ọpẹyẹmí Ọlánìjọ Nìkìlá ní Mùsùlùmí yẹn ó lóun ṣe gbòòsà fún bí akọni Eric Chai bó ṣe ń ṣe fún àwọn ọmọ Super Eagles lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé ó ti ń kó àwọn tabẹ́lé ó ti ń kó wọn mọ́ra. Bẹ́ẹ̀ ni kábíyèsí Israel Majesty Olúwaṣẹ́gun Ọlásídẹ Adéyẹmí Wan Àwúṣẹ Àjàṣẹ́ ìlú onígbòǹgbò wọ́n ní àwọn gbà wípé nítorí wípé aṣíwájú ní Bond FM ẹ máa fún wa ní àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọn máa yin ló máa ń wáyé kábíyèsí o gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan Bruno Fernando Bruno àti Declan Rice pẹ̀lú Haaland wọn wà nínú àwọn tí wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ tí wọ́n ń pè ní GOG wọ́n fẹ́ fi dá lọ́lá fún sáà kọ̀ọ̀kan tán tàbí elébété gbogbo wọn lóko lóko tẹ bá fẹ́ kàkà gbẹ́dùn rẹ̀ ẹ lọ wo ìròyìn tó ń kọni tó ń kọ nípa eré ìdárayá The Sporting Life ló wà níwájú àlàbí ilé tí ọfẹ́ mo ní mọ́tò kan ló wà bẹ́ẹ̀.
2: Lórí pápá bọ́ 92.9 olóòtú lórí pápá òtúnjì tí ó fílọ̀ sí Fakoréde Ọlálẹ́ kan. Gbogbo ẹyin tẹ́ ń gbọ́ wa láti lé pàápàá jù gbogbo ẹyin tẹ́ ní àǹfààní àti máa wà lórí Bond 92.9 Live. Ẹ jẹ́ kí n gbóhùn yín láàárọ̀ yìí o. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ bọ́ọ̀lù pàápàá jùlọ tẹ́ fẹ́ràn líìgì àgbà jẹun orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Àwọn agbábọ́ọ̀lù tí mo fẹ́ dárúkọ mẹ́jọ yìí èwo ló lẹ̀tọ́ láti gba agbábọ́ọ̀lù tó yanjú jùlọ nínú sáà tá a wà yìí. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Manchester United méjì yìí. Kí n bẹ̀rẹ̀ pẹ̀lú Semenyo ọmọ ilẹ̀ Adúláwọ̀ ni. Bó lè jẹ́ pé ìtakùrọ̀ àṣeyọrí rẹ̀ kí sọ pé bó ṣe fakọyọ nígbà tó ń gbábọ̀ fún ikọ̀ Bournemouth kó tó ní pé wọ́n lọ rà sí ikọ̀ Man City òun ni àwọn tó ń ṣe ìṣàkóso bọ́ọ̀lù gbá lórílẹ̀ Gẹ̀ẹ́sì òun ni wọ́n wò ó. Ẹ máa dàde Erling Haaland tó jẹ́ agbábọ̀ọ̀lù lọ́wọ́ iwájú atamátàṣe ikọ̀ Man City orúkọ rẹ̀ ń bẹ́ẹ̀ òun ni ẹnì kejì nínú ikọ̀ Arsenal lábẹ́ akọ́nimọ̀dá Mikel Arteta wọ́n mú agbábọ̀ọ̀lù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n mú Gabriel tó ń gbábọ̀ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Brazil ni wọ́n mú David Raya òun nìkan ni olówó ẹ̀mú kípà tó wà ń bẹ̀. Gbogbo ẹjẹ́ ń gbọ́ mi ẹni jẹ́rìí sí pé David Raya yẹn tó bá ní olówó ẹ̀mú ṣe dáadáa ní sáà tá a wà yìí ó lẹ́tọ̀ láti ṣe dáadáa. Yàtọ̀ David Raya Declan Rice ipa tó kó ní ibi tí Arsenal bá àṣeyọrí yẹn dé lónìí wọn ò tí ì gbá lígi o. Lóòótọ́ àmì méjì ló ń bẹ láàrin àwọn àti kọ̀tà mọ̀ sí Manchester City wọ́n sì ní ìfẹsọ̀nsẹ̀ méjì lọ́wọ́. Àwọn tí mo dárúkọ yìí ẹ máa de o èwo ló lọ tó sí láti gbàdí ẹyẹ yẹn bóyá Bruno Fernandes Manchester United lápá ọ̀dọ̀ tèmi kò lẹ́tọ̀ sí Gibbs White Morgan Gibbs White lára àwọn agbábọ́ọ̀lù tí orúkọ wọn tó wà ní àkọsílẹ̀ nìyẹn èwo ló lẹ́tọ̀ sí láti gbà ń bẹ̀ mo máa ṣe nǹkan Dangote ni tó ń jẹ́ kó máa ra ẹ̀kọ́ Arsenal tí wọ́n bí yẹn lọ́wọ́ ní pé ó ti mú kí ló sọ pọ̀pà
1: ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ń dùn gbà yẹn ó ní láti 1980 ló ti ń di fans ló ti ń ṣe fans fún Arsenal nígbà yẹn ó ní 50% ló ń fẹ́ kówó lé ńgbà náà ó ní ṣùgbọ́n àwọn tí àwọn jọ ń dùn ó ní kálukú kan ṣe ṣe gẹ́gẹ́ ló ní ṣe tó ń lọ fẹ́ kówó léèrè
2: àyàs. ìfikún ìròyìn yẹn ó ní ìgbà yẹn ni ọ̀rọ̀ pé òun fẹ́ kọ́ ilé ìfọpo Dangote refinery wájọ wọn àpé kóun lọ kó mílíọ̀nù lọ́nà owó pọ́ùn rẹpẹtẹ yìí kóun lọ kó lé ikọ̀ Arsenal dípò kóun kọ ilé ìfọpo fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà kò yá ṣé kí ni
1: òun yá tètè fún ilé
2: tàǹdé Dangote ìfẹ́ óyá tẹ̀síwájú.
1: Kò wé ìtàyà tuwé tó wà ní mọ́tótó àmọ́fọlókù ṣé a máa ná Arsenal àǹtí lè tokò ni Taiwo Comrade Taiwo ó ló ń gbà pé àwọn ti síwájú ná tẹ bá fẹ́ kàkà gbádùn rẹ̀ ó wà lórí ìwé tílà àlàbí ilé tí ọfẹ́ The Punch ló wà níwájú àlàbí ilé tí ọfẹ́ wòlí ìjẹ́jẹ́ olúwaṣẹ̀san bàbá Emmanuel ní ìdìrẹ́ road ní Mùsùlùmí yẹn ó ṣe gbòòsà ó ní akọ́nimọ̀gbá ẹjẹ́ ká kí wọn ẹjẹ́ ká yìn wọn tí wọ́n bá ń ṣubú ẹ má jẹ́ ká máa dá kùrùkùrù mọ́ wọn lára baálé akíìmù dada ọkọ̀ òkè inú ìgbọ́ndò ọ́pṣẹ́sì ṣẹ́ẹ́sì ẹ̀ sì padà wàá mú òkè Olúwaṣẹ́dé kábíyèsí mo ti kí ń lẹ́ẹ̀kan àjọrúkọ bí ẹni yìnbọn bẹ́ẹ̀ pèmí lálàbí ilé tí wọ́n fẹ́ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ó dàbọ̀ sá
2: ọmọ onímọ́tò máa bá tiẹ̀. Ẹ jẹ́ kí n máa dágbére díẹ̀ díẹ̀ lórúkọ olóòtú ètò yìí Theophilus Tunji Fakoréde Ọlálẹ́ kan àmọ́ Abdullatif Ogunsọ́yà tó ń bẹ lẹ́ka ìpolówó ọjà wa oníká kéde eléyìí pé ìfẹsẹ̀wọnsẹ̀ kan máa ní agbára àgbágbá ife láti mọ̀ ọ́ sí fáínà rẹ̀ ni ìpele ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló sì máa wáyé Harry Kings Cup ni wọ́n pè é Harry Kings Cup Harris ilé ìtura ńlá kan ní agbègbè Sango Ọbásanjọ́ ní Jẹ́bẹ̀ wọ́n ni wọ́n wá ṣe àgbékalẹ̀ ìdíje bọ́ọ̀lù gbígbá yìí ọjọ́ 17 nínú oṣù tá a wà yìí 17 May 2026 ló máa wáyé ni fáínà yẹn máa wáyé ó sì máa wáyé láàrin ikọ̀ tá a mọ̀ sí Restorm Academy àti Dragon FC ní aago méje alẹ́ wọ́n ní ó máa ní agbára ó máa ní kìmí kí ni mo pe ìdíje ẹlẹ́ẹ̀kan sí Harris Kings Cup elekeji iru e eje ma dagbe die die ko lori eto oni ni ojo bi aja fatimo aje la wa iyawo khalifa abdulganiu ni falade ni baruwa te ba gbo tanki aja fatima aje la wa iyawo khalifa abdulganiu ni falade baruwa mommy bolu osusoya ni falade baruwa oni kamaki o gbo pataki lo sodo balkis ayipola ibrahim ori toke adeniji ati awon oga wa mama wa princess adenike ura dayoki eshema o oga wa alaji abdul wahab alade akosile eshesta o tunji olalekan lolootu eto ade oluwa ade folarin okun ade loruko temi arakunrin kan pe kan oni ti bodu gbigba ati awon ere idaraba ma tesiwaju lorilede nigeria oni opolopo awon ti won se isakoso re adunse to be oni won ajora kuro ge bi kongila oni awon ni won peche jade awon ni won tu gba won wa se to bada
1: be ni
2: olu akile idaraba to nsa lo suki
1: di temi o fi ka won niyan
0: asele je oluwa USA Intercessory Apostolic Church, number 18, Sri Lanka Street, Isalaruna, Isakoljai, Lewas. Only to Waye, Agumokalo, Rumi, Show, No Bere, Babawa Nurua, and it's a long putting, and it's a long to Shilogo, Pastor Prophet, and it's a la Bija, Ula, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, application letter ohun ere jami sey kee bere re asale da ulana yato afa bere la iri gba lowo olohun oba third Friday of every month lo waye mo for ara re jafra ijo believers in intercessory apostolic church number 18 Sri Lanka Street isale aruna ifa ko idai Lagos nibe ni ko ma bo number ro ba ni soro woli ni 0055315826 olohun olulana olana rere fun o ta olulana
3: Supreme Leader's bomb, bomb, supreme.

0: ìdá àwọn tó mi nìyẹn.
1: Solar ti rà lọ́dọ̀ wọn ṣé kò tí tó.
0: Kì í ṣe solar nìkan ni wọ́n ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀díẹ̀. Bí ojú ló ṣe ra Samsung rẹ̀ nìyẹn o. Bí Ẹ̀bẹ́ka ṣe ra Tecno rẹ̀ nìyẹn. Bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn. Èmi fún ara mi náà. Sóòrí Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tí ìsanwó tọ. WhatsApp 0817-946-6478. Wúta bí o òfin àti méjì ẹ̀mú wà. Sọ́ńkì.

0: ara ríro yẹ lágọ̀ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nílò rárá. Nígbàkúùgbà tara ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, oògùn M&P paracetamol, the red one, jagbora bí abara pupa ni kó o fi já padà síbi tó ti wá. M&P paracetamol, jagbora bí abara pupa dára fún àfẹ́ bí rẹ̀, ó sì máa ń ní ìrora àti àwọn òjòjò kéékèèké wọlé lọ́wọ́ kan. Bára rẹ̀ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ̀. M&P paracetamol, ó máa fún ọ ní ìtura lágán lọ́wọ́ kan.
1: Èmi ọmọ yín náà ni o, yàrá ìjà ni, mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Modern Chicken Flavours yìí, ó yá ẹsí pẹ́ẹ̀ni Celery.
2: S-E-L-A-R-R-I-E.
1: Celery. Bọ̀dá ni ẹsí pẹ́ẹ́ sí pẹ́ẹ̀lì náà di Celery. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀ni Turmeric.
3: T-U-R-M-E-R-S-E Turmeric.
1: Ẹ káre, a ní òun ìṣẹ̀dẹ̀ Modern Chicken Flavours kan fún yín.

0: bati gbo oloba to si ni imoju sugbon ka wa pada wa si bi pe awa ta wa nle ta fe sodun ta ta gba lero pe ileya ileya kujo melo kan ileya kujo meta o kujo melo se ti annabi wa muhammad sallallahu alaihi wasallam o je ka mo wi pe odun ileya gangan e bo wo osu ti ojo yen bo si odun ileya gangan e bo wo ojo yen na tori pe ojo ojo si ni ojo yen na fun re bo se je ojo celebration na lo tun je ojo ijosin annabi wa muhammad sallallahu alaihi wasallam o je ka mo ninu oro re oni ma min ayamin al amalu salihu fiya ahabu ila allah min hadhihi al ayyam oni ko si ninu ojo aye to ja si pe ise to da teyan le se lawon ojo yen ti olohun oba ni ife siju to ju awon ojo to mu fe so yi lo annabi wa ni yani ayyamul ashri awon ojo ti mo nso yi na ni awon mewa akoko inu osu dhulhijja to n ja si pe pelu ogun lodo olohun ti o ba fi di monday a bo sinu dhulhijja akoko ojo akoko insha allah annabi wa ni to ba ti bere te ba ti bo sinu osu yen lati day 1 to fi day number 10 ojo ke wa ti se ojo odun ti gbogbo yin fe sajoyo yen annabi ni ko si ojo inu awon ojo aye ti olohun oba feran ju awon ojo mere wa ilo awon abi annabi wa muhammad qalu ya rasulullah ani owo jise olohun walal jihad fi sabilillah so teyan ba tun leyan se jihad soju ona olohun olohun o tun feran yen to ojo mewa akoko to nso yi annabi ni bene oni tori pe in ti olohun oba nilo lodo gbogbo muslimi ni mewa akoko annabi ni faksiru fihi min at-tasbih wa at-tahmid annabi ni ojo mewa akoko yen olohun o fe nkan kan ju wipe e sa ma safo me lo e sa ma yin e ma gboruko e tobi annabi wa ni ninu ise olore to tun wa se laarin ojo mewa yen to olohun oba feran ju annabi ni illa rajulun kharaja bi nafsihi wa malihi falam yarji min zalik min shay annabi ni eni to ba mu to won ju ninu to ni nkan to jo loju nkan to wa expensive nkan to pataki si oni to won mu o di meru laarin awon ojo mewa ta nso yi oko yi to pataki ninu owo e ninu nkan ni e oko odun na meru o wa jade lo be falam yarji min zalik min shay igba to fi pada wale o ti fi gbogbo e toro tan sallallahu alaihi wasallam annabi ni en to ba se be o ti fi gbogbo e toro tan oni ise ni olohun oba yonu si ju to ba ni se be laarin ojo mewa yen annabi wa muhammad sallallahu alaihi wasallam o tun gba wa niyanju o le en to ba lanfani o le gba awe lati de won zule hija ko ma gba bo ko ma gba bo ko ma gba bo titi ti o fi di ojo kesan ṣùgbọ́n wọ́n tó ọba wa láǹfààní àti gbà ní annabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní gbìyànjú kọ́ gba ti ọjọ́ kẹsàn-án tí í ṣe ọjọ́ àràfà annabi lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ yóò ká firú sanatul madiya wal qabila annabi ni ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ ní ọdún tí a ti lò sẹ́yìn àti ẹ̀ṣẹ̀ tí ó tún ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ní ọdún tó tún dájú kọ wá annabi ni ọlọ́run bó sì yóò fi àwẹ̀ ọjọ́ yẹn yóò fi pa gbogbo ẹ̀rẹ́ fún ẹrú sí yẹn tọ́lọ́run bá ní kádàrà pé kó gba àwẹ̀ ọjọ́ yẹn tàbá wa wò ó àràfá àwọn tán wà lọ́hùn tí wọ́n wà ní hajj igun kan tó já sí pé wọn ò gbúdọ̀ yọ́lẹ̀ nínú iṣẹ́ hajj ni àwọn ọmọ ṣiṣẹ́ tí wọ́n lọ́hùn àwa ta wà níbí tá a lọ́bi kankan ta wà nílé iṣẹ́ tó yẹ káwa náà máa wá ṣe annabi tó wá dáṣẹ́ fáwa náà
1: sọlọ
0: lọ ò lọ mẹ́kànù tó ti ọ̀tà wà ọ̀gòkè àràfà ilé ni wọ́n wà annabi mo dáṣẹ́ fẹ́yìn náà ẹ̀yin náà mọ̀jẹ̀ kí ọjọ́ àràfà yẹn kó lọ bẹ́ẹ̀ bó tiẹ̀ já sí pé ẹ̀ gbàwẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbàwẹ̀ yẹn náà mo tún dáṣẹ́ fẹ́yìn náà annabi wa muhammad sallallahu alaihi wasallam oni khayru du'a yawm arafa la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir annabi ni eyi to daju ninu adua eyi to daju ninu nto le ma se ni tasbih ni tahmid fun olohun oba ni ojo arafa o na ni ko ma ni la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir anabi ni ise ti mo yan fun enuko kan yin ni ka wa bo si bi pe ojo kewa ti se ojo odun gangan to ja si pe ohun gangan ni awa muslimi ma n bu ka ta pe ah mo fe sodun a n so eleyi ogbo ita ti so niwon ba iseju die seyin a kan fi n je ka mo pe ojo odun yen ko ni kan ko lo yen ka mo target e target oriri olohun ba lati zulhijja first oriri olohun be mo target e bo titi ti o fi di ojo odun gangan. It's not all about pe mo fe reran. It's not all about pe mo fe raso ibe ko lo ti bere mo fe reran ko lo ti bere mo o reran iyan ko lo ni pe ki olohun ba mo gba ijosin ni jona lo so ti so mo ka wa bo si pe ojo odun gangan awon ti won wa ni hajj awon o se mo sokale pe a sokale arafa akuro nbe alo muzdalifa alo sun ade muzdalifa won shako so ti won lo jamra ni ijo ta won lo soko akoko yen so ti ijo yen na la wa nse odun bi ti se ojo kewa ijo sin ti won olohun ni jo na lo o yato si ti wa to awon oni ko rajo ka won la won fe kirun indi ni ojo kewa ta wa la wa fe kirin din bi iye kirun ti wa n fi n salaye pe gbogbo ojo sin ta won na nse olohun yen eyin na ejo sin ni bi won la wa se n ki laka meji atun gbo kutuba se so ti now ojo kewa yi on ni gbogbo muslimi ma wa nfe ndari jo wipe a fe sodun ki la nse ni jo kewa yen gangan akoko ohun na ni pe ka pale mo ara wa pe mo fe lo si edge mo fe lo kirata meji mo fe lo yen na fila mo fe lo gbo kutuba anabi wa muhammad sallallahu alaihi wasallam oni gbogbo eni ti o ba lo idi pata ninu sunna to wa nabi wa muhammad oni ohun ki jeun lo to ba ti di gbaleya to ba ti di idi la adiya anabi oni jeun lo seti oni kana nabi sallallahu alaihi wasallam la yakhruju yawm alfitr hatta yaakula to ba di jo idi ti tunawe anabi o gbudo jade lai jeun wala yaakul yawm alhadi hatta yarji'a fayaqul min hudhiyati sugbon ba ti je ti indi la hadiya ni anabi wa muhammad ko ni je nkankan kini eko to wa labe ipa anabi o jeun lo ohun la sha ta wa na nse ta fi ntele sunna anabi pe ta ba ti jijo odun agbodo jeun ole yan ma ngba we lo ni o eko ta anabi mu jade nbe fun ra re ni pe sin to ya pe ohun fe peran ohun la ni yan pe ohun a peran ni jo odun erun o si se pa lai se pe akoko lo idi alo ki raka meji anabi wa feran pe kohun de lati Eid ko ja si pe nti ohun o koko fi senu ni ojo yen leyin Eid ko je eran ohun gangan to n fi o wa ro ohun pa so ti so gbogbo awa muslimi ta wa na wa n tele sunna yi agbodo mo pe gbogbo eni to ba ti ni anfani pe mo fe pa eran so ti ti won na ba lagbara pe mo le lo Eid ki n pada de ko pe eran mi na ma koko fi senu alhamdulillah sugbon ti o ba ti sanfani wi pe mo n lo idi ẹran mi ma ọkọ fi sẹnu sunna yin o pọn dandan pe mo o gbudọ jẹun ki n to lọ sinmi.
1: To ọrọ rẹ ti gbọ jẹun pọrọ ileya kì í ṣe ta lè sọ tó lẹẹkan náà mo pe lásìkò títí bá jímọ ọjọ mẹjọ ìgbọ́lẹ̀ tó máa gbọ́rọ̀ rí pàápàá láwọn ètò níta tó jẹ́ ètò islam ní oríléeṣẹ́ yìí ẹ máa gbọ́rọ̀ lẹ ẹ máa gbọ́ láàárọ̀ la ẹ máa gbọ́ káàkiri rẹjọ nàìjíríà náà làwọn ọdẹ 2.9 fm wá sí jímọ ní orí ọfẹ àti ìgbà nítorí àwọn nǹkan tó máa gbọ́ ní kété tí àfàbà ti ṣẹlẹ̀ nílé ìṣíbí lẹ́ẹ̀kan sí bá ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ìyá wa alájà muhammed alákẹ́sọ́pẹ́yìn fún ìgbẹ́rọ́ ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́tún ètò yìí alájà balikis ayépọ́lá ibrahim bala ìgbàgbé alájà khadija orí tókẹ́ tí wọ́n tẹ bọ́tì ni ẹ̀tẹ̀ fi ń gbọ́ wa ọwọ́ yìí àkọ́jọ ní kò ní fi gbọ́mọ̀ sí lágbára ọlọ́run ajọba mi tó lérè ni inú àfi àsìkò yìí mo fi ń kí gbogbo àwọn tó já sí pé wọ́n wá kún mi lẹ́yìn jẹjọ gbogbo pé ta wíláwà ní gẹ́gẹ́ bí mọ́mọ́ ẹ̀dọ́ ẹgbà jẹjọ àtijọ́ sátidé àti sọ́ndé tàfi parí gbogbo ètò yẹn lágbára ọlọ́run mo dúpẹ́ o ní táyọ̀ sí láti máa dárúkọ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run kí ó bá wa mo fi alhaji wa abdul kerim abdul ibrahim fi kí gbogbo àwọn òṣìṣẹ́ bond fm ta wá pátápátá gbogbo wa pátápátá ọlọ́run kí o ọlọ́run kí oríkà máa rí bára wa ṣe àlejò báyìí lọ àfáwa ìmọ̀mù wa fẹ̀gáàtì ṣe muhammad saheed kamiludin owolabi ìgbàjà tí wọ́n jẹ́ sí ìmọ̀mù tadiwat central mosque abúlé balùbáwa sọ̀rọ̀ tẹ́fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ no ni to ba so abun ko mi ice iye gba wa lati pelu reto e pe won so ri 0802 535 8347 e ina fe ku pa lori eto lati wa boya wa si kaka sile dabi te ka sile te fe ka gbe sori eto tabi kayin fe wa e pe mi Qasim Adibasalam talo sori 0813307685 WhatsApp number mi ni e lagba Olorun ajo Yoruba wa se titi ba lati ma pade Ustaz se to ko pe e ba sadura fun wa
0: so ki Olorun ko wala titu bi Al-Qur'an Al-Karim ko wala ogbe tun won ti ki jima ni oni Olorun odun to doju ko wa ta na doju ko Olorun da kun joba wa laye wa ja se ninu sare ibo ase teni kokun o fi se ti o fi dun ko Olorun da kun fi sanu en kokan wa wala la hawla wala quwwata
1: illa billahi alladhi ma salam wa illa liqa Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos Education Commission, Lagos

0: pàtàkì èyí lẹ́sọ fún gbogbo àwọn iṣẹ́ fẹ̀yìntì Lagos State Teaching Service Commission TESCOM tó wà lábẹ́ Define Benefit Scheme pé àyẹ̀wò mu wà láyé wà láyé ara mi eléyìí tó máa wáyé lẹ́ẹ̀mejì lọ́dún tí iléeṣẹ́ Lagos State Pension Commission NASPEC ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí ayélujára fún ìdánrawò mo wà láyé ara mi lórí ẹ̀rọ ayélujára https://verify.tescomlagos.ng láti dí àlàfo tó ṣeé ṣe kó ṣí sílẹ̀ nípa ìró àwọn bàbá àti màmá wa surname àti oracle number ayílẹ̀ nílò ẹ̀wà gbọ́ o lórí ẹ̀rọ ayélujára lètò yìí ti máa wáyè kì í ṣe whatsapp number bẹ̀rẹ̀ látọjọ Monday 18 May to 29 May 2026 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Mrs. Makinde sórí 09053962112 tàbí info@lastpec.gov.ng olùkéde Mr. Babalọla Obìlànà Director General LASPEC.
1: Àjọ̀dọ́sílẹ̀ mímọ́ ájì kìí ṣe fún fàájì àbí afẹ́fẹ́ ayé bí kìí ṣe fún ìdáhùn sí òpó ẹ̀sìn Islam. Tá a bá fẹ́ wá rìnrìn àjò náà, ó dára tá a bá ilé iṣẹ́ tó mojú ìtú rẹ̀ rìnrìn àjò ọ̀hún tí ò sì ní tako Kitabu wa Sunna. Ilé iṣẹ́ Al-Kubra International Services Limited ṣe ti kú múra Ramadan ni àti gbogbo oṣù lóhùn tó kù ìrọ̀rùn ló bá ní lọ́dọ̀ tiwọn. Àwọn àfáà tó mojú ìtú ìrìnàjò ájì àti òmúra wọn ti wà níkalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kíka Alukurani oúnjẹ ìgbàgbígbà ètò ìlera tó péye. Ilé ìtura tó súnmọ́ Aráàlú ní Mọ́tà àti Mọ̀dínà ziara sí gbogbo àyè àṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí iléeṣẹ́ Al-Kubra International Services Limited ní nọmba B3 Amori Shopping Complex Ore Lope Bus Stop Ẹ̀gbẹ́dà Adigunle Èkó fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ pé Al-Kubra International Services Limited sórí 0803501 6171 tàbí 081 796

0: gẹ̀rẹ́gẹ́ lago mẹ́wàá lù a kú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dẹ́sẹ̀ tí ìgbọ̀nyìn láti lè ṣe àgbọ̀ndẹ́ fẹ́mínẹ́sì 2.9 ẹ̀ka ti rédíò nàìjíríà ìkẹjà ní ìpínlẹ̀ èkó láti ròyìn blakeys ayépọ̀lá ibrahim ní orúkọ tèmi ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ti kéde ìyípadà ọjọ́ fún ètò ìdìbò abẹ́lé sí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún ìdìbò ọdún 2027 sí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2026 àwọn ọjọ́ tí wọ́n kéde fún ètò ìdìbò abẹ́lé fún ti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ gómìnà àti ti ààrẹ ṣì wà bó ṣe wà gẹ́gẹ́ bí alukoro akọ̀wé ẹgbẹ́ náà ṣe sọ ọ̀gbẹ́ni felix mọ́kà ó ní ètò ìdìbò abẹ́lé yóò lọ báyìí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2026 nígbàtí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà yóò wáyé ní ọjọ́ ajé ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún 2026 tí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún yóò wáyé ní ọjọ́rú ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2026 nígbàtí ti gómìnà yóò wáyé ní ọjọ́bọ̀ ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún ọdún 2026 tí ààrẹ yóò jẹ́ ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún 2026 ọ̀rọ̀ àmọ̀ràn ti lọ sọ́dọ̀ ìjọba ní gbogbo ìpele pé kí wọ́n ṣòfin tí yóò mú àgbéga bá ìgbé ayé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó wà lórílẹ̀‐èdè yìí ọ̀rọ̀ àmọ̀ràn yìí lalẹ̀ bí ẹ̀fọ́ gbúre láti ọ̀dọ̀ àwọn tí ó ṣe àtẹ̀jíṣẹ́ sí abẹ́rẹ́ àgbéyẹ̀wò lórí ètò kókó inú ìwé ìròyìn iléeṣẹ́ Bond FM láàárọ̀ tòní wọn kọ́ mi nú pé àwọn àgbàlagbà yìí ń kojú ilé kókó ètò ọrọ̀ ajé látàrí owó péréte tó ń wọlé fún wọn lẹ́yìn ìfẹ̀yìntì wọn pè fún ètò ìgbẹ́gbẹ́dùn tó jíire fún àwọn arúgbó pàápàá jùlọ ní ìgbèríko lára ìgbìyànjú láti ṣàgbéga fún àwọn aṣáájú ọjọ́ iwájú àti láti fi ẹ̀kọ́ ojúṣe ìwà ọmọlúàbí ìgboyà sínú àwọn akẹ́kọ̀ọ́ àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ Ansarudeen Girls High School ti ṣe àgbékalẹ̀ ètò tí wọ́n pè ní one day principal àti ètò aṣáájú fún àwọn akẹ́kọ̀ọ́ nígbàtí ó ń sọ̀rọ̀ lórí àgbéléwọ̀n tí wọ́n fi mú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ Ansarudeen Girls High School ìtìrẹ́ sùúrù lóore ní abilékọ Bímbọ Mohammed ṣàlàyé pé àwọn mú àwọn akẹ́kọ̀ọ́ látara bí wọ́n ṣiṣẹ́ dáadáa tó nínú ẹ̀kọ́ wọn àti àṣeyọrí wọn lórí ètò ẹ̀kọ́ sísọ àti kíkọ sílẹ̀ ó rọ àwọn akópa láti dojúkọ ẹ̀kọ́ wọn kí wọ́n sì ní ìfarajìn nínú ọ̀rọ̀ ti prínsípà ọjọ́ kan ìyẹn Omidan Hafsat Anífowóṣe ó ṣàpèjúwe ìrírí rẹ̀ lórí ètò náà gẹ́gẹ́ bí ohun má le gbàgbé nínú ìtàn ilé ẹ̀kọ́ náà pẹ̀lú ìtẹ́kasí pé bíborí òun gẹ́gẹ́ bí ọ̀gá ilé ẹ̀kọ́ fún ọjọ́ kan ṣàfihàn èrè iṣẹ́ àṣekára àti gbìyànjú òun lórí ètò ẹ̀kọ́ Omidan Anífowóṣe gba àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù lámọ̀ràn pé kí wọ́n gbìyànjú láti rí pé wọ́n ṣe àǹfààní fúnra àwọn kí wọ́n sì máa bọ̀wọ̀ fágbà kí wọ́n jẹ́ olótìtọ́ kí wọ́n jẹ́ ọmọlúàbí kí wọ́n sì ṣiṣẹ́ kárakára bákan náà ẹgbákejì ọ̀gá àgbà ní ilé iṣẹ́ tó ń pèsè omi nípínlẹ̀ èkó tí ó tún jẹ́ bàbá prínsípà ọjọ́ kan ọ̀hún alájì razak ọlátúbọ̀sún gbóríyìn fún àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà bí wọ́n ṣe ṣètò tó kọjá kí a jókòó sínú kíláàsì nìkan kalẹ̀ láti lè jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ gbaradì fún ojúṣe ipò aṣáájú lọ́jọ́ iwájú ogún òṣùbọ̀ káre fún ìjọba ìpínlẹ̀ èkó fún ìgbìyànjú rẹ̀ láti mú àgbéga bá ìpèyẹ sí ètò ẹ̀kọ́ ní tìbùtòrò ìpínlẹ̀ èkó aṣojú kọ̀ròyìn wa lékè badru jábọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tún mọ lórí iṣẹ́ wọn nínú ètò náà ni òjò rọ́díà ni ó jẹ́ gẹ́gẹ́ bí vice principal ọjọ́ kan fún ti ìṣàkóso ètò mariam adeyemi ìyẹn jẹ́ vice principal ọjọ́ kan ti abala ẹ̀kọ́ àti wahidat adébáyọ̀ gẹ́gẹ́ bí akọ̀wé ọjọ́ kan ìròyìn ẹlẹ́ta kò ní ju báyìí lọ pípàdé àwọn ìkẹjọ alágo méjì lọ́sàn-án fún ìròyìn àpapọ̀ ọpẹ́ lọ́wọ́ Adeyemi Adesoya tó jóná tí ròyìn Blakeys Ayépọ̀lá Ibrahim ní orúkọ tèmi ẹ ṣe bẹ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ Bond FM 92.9.
1: lọ́jì rí ẹwà fákùkọ ohun
2: ìdìmọ̀ rẹ̀ lọ́jì rí ẹwà fákùkọ
1: ọba òkè lọ́jì rí ẹwà fákùkọ ohun
2: ìdìmọ̀ rẹ̀ lọ́jì rí ẹwà fákùkọ níbi kágbẹ̀dẹ̀ àti pọ̀ lọ́wọ́ ó ṣe ròyìn Bond FM àwa máa lọ bá.
3: ti le wu o to re re mu se so ba ti le wu o to re re mu se ile re o to mo le ni nitori bi pe o se ifoyin eleju UATD eyi lo lo eni tu le ni re be le ri re o mo ja awon eyan lorun ise o se ifoyin eleju UATD ni e tomode nbe tagba na o wa pelu ti o ba fe de na popo yoro eni tun di better abi o wo eni o se ifoyin eleju UATD eyi ni ko lo a ma me ile be se ni a ma fun enu ni emi to la lo pe egbe awon dokita to nse osan eyin lorile Nigeria atajo NAFDAC ifun tete o si le ri ra ka kiri awon ile itaja o se ifoyin eleju UATD eyi o le le fun ni owo enu to laju to si layo pe

0: tó jẹ́ kó lè fún ọ ní ooru tó jinlẹ̀ láti wọlé sí ibikíbi tí ìrora bá wà tó sì fún ọ ní ìtura.
1: Ìrora Betsa Mental lónìí, ó gbóná wọlé, ó yára ṣiṣẹ́.
0: Bẹ́ẹ̀ni padà kò bá sílẹ̀ yìí ọjọ́ méjì, yọjú sí dókítà.
2: Aha, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi àti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ṣàlàáfíà ni mo bá yín. Ẹ káàbọ̀ sí Abalaro Extra Mentor lórí ìkànnì yín Bond FM 92.9. Abala tí a wà yìí, Rob Extra Mentor ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká dókè lọ́rùn, ẹ wá nǹkan fìdílé.

0: Tutu yìí ní èròjà márùn-ún tó jẹ́ tó lè fún ọ ní ooru tó jinlẹ̀ láti wọlé sí ibikíbi tí ìrora bá wà tó sì fún ọ ní ìtura.
1: Ní ọwọ́ Bexar Mentor lónìí, ó gbóná wọlé ìyára ṣiṣẹ́.
2: Nature Renaissance International wọ́n wà dúpẹ́ nínú ilé ní nǹkan tí wọ́n dé àátà. Ó jẹ́ nǹkan tí ó ran àgọ́ ara wa lọ́wọ́. Gbogbo ẹnikẹ́ni tó bá ń gbọ́ mi ní àsìkò yìí ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí lóko. Kẹ́ ẹ mú nọ́mbà ọ̀gá tí wọ́n wà ń bí. Ṣé yí gbogbo nǹkan tí wọ́n kó wá síbí yìí ó jẹ́ nǹkan tí wọ́n ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bọ̀rọ̀pọ̀ àwọn tọ́dẹ̀ ti lù ni wọ́n jẹ́rìí sí agbára Ọlọ́run látara àwọn òògùn yẹn. Ẹ jẹ́ kí n kí àlejò mi pé ẹ kú dédé àsìkò yìí sà. Orúkọ yín sà.
3: Orúkọ tèmi ni Ayọ̀ Ọlátúnbọ̀sùn James láti iléeṣẹ́ Nature's Renaissance International.
2: Kí lẹ máa ń ṣe nílé iṣẹ́ yín sà?
3: A fi ewé àti egbò ilẹ̀ wa fi ṣe àwọn òògùn
2: láti
3: tọ́jú ààbò ara àwọn ènìyàn.
2: Sà, kí ló jẹ́ D3 Organic?
3: D3 Organic ó jẹ́ ìkan mú àwọn product wa a nìkan tó jẹ́ tea.
2: Tí ẹ wà.
3: Ta ni po kamu
2: bẹ́ẹ̀ni. Ta ni lúbẹ̀ mímìkì.
3: Rárá. Àájà. Àádá sínú ọmọ.
2: Ẹ̀yẹ́
3: ta bí a tún lè fi gbé ẹ̀kọ́.
2: Ẹ̀kọ́
3: tó bá gbóná.
2: Ẹ̀yẹ́ tí ìyẹn
3: gbé nínú
2: káfù.
3: Káfù mọ́nú ẹ̀.
2: Àmọ́ ó ti ní káfù.
3: Bẹ́ẹ̀ni bó ṣe ní
2: tí. Iṣẹ́ kan náà bẹ́ẹ̀
3: ṣe. Iṣẹ́ kan àwọn méjèèjì ń ṣe. Ó máa ń fọ ìdẹ̀tí àwọn ara.
2: Pátápátá.
3: Bí antibiotic ni tó jẹ́ wípé ó tún máa ń rìn ní ìwọ gan cells.
2: Abákòkòrò rárá ja
3: bẹ́ẹ̀ ni.
2: Báyìí ìgbàkòkòrò míì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ìyẹn D3 organic.
3: Ìkẹta ni pé ó máa ń búùsì ní sísẹ̀mù wa. Ní sísẹ̀mù kẹ̀dẹ̀rẹ́ tó bá ti lè ṣe dáadáa àìsàn rí wọlé.
2: Foníkúfẹ̀ ládìjọ́ rí
3: sí mọ́. Ẹni tó ní ìṣòro yẹn lọ́wọ́lọ́wọ́ àfi ń tọ́jú ẹ̀. Ẹni tí kò bá wá fẹ́ rí àmà tó fi ń tọ́jú wa láti fi prevent àìsàn láti wọlé.
2: Ẹ sáré máa pe àwọn ìrọ̀bá ìṣòro ìkáwọn yẹn lọ́wọ́ ní kíákíá.
3: 070-38-40-2141 lẹ́ẹ̀kan sí 070-38-40-2141
2: lọ́gbà kejì pé sà.
3: 070-68-19-4245
2: ẹtú pé ọ̀nà lẹ́ẹ̀kan fún.
3: 070-68-19-4245
2: sà. Oògùn lóògùn lẹ́yìn ní ṣe
3: olóòtú lóògùn lọ́dọ̀ náà a ní tí kò dín ní 17 lọ́wọ́lọ́wọ́ báyìí. A ní àwọn kan tó ń wo àìsàn ìfúnpá.
2: Ó ràn lọ́wọ́.
3: Bẹ́ẹ̀ tó máa ń ràn
2: máa ìfúnpá lọ́wọ́.
3: Tó bá jẹ́ pé ó ga ni a wá sílẹ̀. Tó bá jẹ́ pé ó ti wálẹ̀ jù a regulate
2: ẹ̀
3: a normal.
2: Káfù lọ́dọ̀ ni.
3: Bẹ́ẹ̀ni a ní káfù a tún ní ní tíì náà bákan náà. A tún ní Mauritia ó ń dojúkọ àwọn àìsàn infertility lóyá ẹni bá fẹ́.
2: Mauritia supplement.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Ó rọ ọkùnrin lọ́wọ́.
3: Bẹ́ẹ̀ni
2: obìnrin
3: lọ́wọ́ àtọkùnrin.
2: Àtàlẹ́ obìnrin tó bá fẹ́ rọ̀ lọ́wọ́ nípa eyínkó ti dé orí afẹ́fẹ́ la wà.
3: Bẹ́ẹ̀ni
2: bọ́ọ̀. Ó pọ̀ sí pé kò sí nǹkan tí ẹnikẹ́ni ní àkọjá tàbí kó má bàa là kọjá.
3: Bẹ́ẹ̀ni
2: bọ́ọ̀ oògùn kan tàbí méjì.
3: Bẹ́ẹ̀ni Kétu alápẹ̀rẹ̀. Fún àǹfààní àwọn tó wà ní Mòwe àti agbègbè rẹ̀. A tún ní ní nọmba 74 Àánú Olúwapọ̀ street Mòwe Ìbàfọ̀.
2: Sà, ọ̀pọ̀lọpọ̀ ni èmi lè wá sílé iṣẹ́ láti wá bá yín lajà. Ṣé wọ́n lè bá sọ̀rọ̀ ní WhatsApp kẹ́ fún wọ́n ṣe sí wọn ó ń dìní fún mọ́ńbìrì.
3: Bẹ́ẹ̀ni olóòtú a ti ń ṣe èlé yìí tipẹ́tipẹ́. Àkọ́kọ́ tí èèyàn bá ti fún èlé tó bá fẹ́ àtàgbé pè tó ṣàlàyé nǹkan tó ń ṣe a máa fi ránṣẹ́ sí wọn tú dispatch rider.
2: Tẹ́ ẹ tó máa lọ sà.
3: Ǹjẹ́
2: ò sí pé a lọ yáwó báàkì ká tó lè ra ògùn yín ṣóògùn ní òun.
3: Ògùn wa ò wọ́n rárá. In fact ó rọjú ó dẹ̀ ṣiṣẹ́ ìdí. Àwọn tó ti wò wọ́n lè testify ṣe òun náà láfi mú àǹfààní ìwà sí orí rédíò wípé kíkálukú kan lè benefit kan lè jàǹfààní oògùn wa tá à ń ṣe ní orílẹ̀-èdè wa.
2: Ṣé ìjọba fi òǹtẹ̀ ní oògùn yìí?
3: Àtàbá níná dákẹ́ àbúrà. A lè ráyà láti gbé ka ọba sórí ètò wa pẹ̀lú oògùn wa. Ibu àwọn tó wà nílẹ̀ òkèrè máa ń wò oògùn tó ti ṣe gidi ni. Ẹ lè lù lẹ́ẹ̀kẹ̀kẹ́ má bẹ̀rẹ̀ fún.
2: Bóyá ẹ bá mi pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí.
3: 070-38-40-2141 ìkejì 070-68-19-4245. Bákan náà fún àǹfààní àwọn tí wọ́n bá ní àìlera kọ̀ǹtàdúró náà a máa ń ṣe àyẹ̀wò láti lè mọ irú egbòogi wa tí a lè lò.

0: Alhamdulillah, Rabbil Alamin, wa salatu wa salamu ala Sayyidina Muhammad, wa ala alihi wa sahbihi wa sallim. Aki gbogbo muslimi lokunrin lobinrin lomode ati lagba ni kiki to lore julo wi pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Atu kin kabo sori akoto eto yin eto wo eto Alfridaus Quarter Hour ti ile ise Alfridaus Umrah Service ti won se agbekale re. So Blikiza Epola Ibrahim loruko temi gege be mo yi pe awon larafa won ti awon lalaja lalaja won ti ngbera opolopo won ti ngbera be na ni awon ile ise Alfridaus na won ti gbera won si le wa ni orilede Saudi Arabia lohun bayi pelu awon eyan ti won ba won lo sise ajidini yi ti fi lanfani lati fi gbo ohun alaji ekun dayo lori eto ati nti won jo ntuko eto na e ma binu. So sugbon ni da yin ara le lagara a si oju opo sile fun yin laipe laijiyan ti e fi pe si gege beye mo yi pe opolopo won ti wa ni aja won kon de siku ni orilede Nigeria ke Olorun ko se ni rorun fa won na to ku na ki won le gbera ni rorun a wa ma pe si ori eto e ma ti asiko ba to a si oju opo sile lati pe kini nkan ti e se e sadura fa won to ti dohun a si sadura fa won na ta wa nle ti a lo ti a fe se odun ile ya nile e sadura fun wa ni soki soki wa ni e ma se bi ile ise Alfridaus Aja Umrah Service won se ni pe ki a se loni ni niyen ni je ka ma fi asiko yi ka ma fi so yin leti pe isanwo fun aja odun 2027 won ni o si nlo lowo lowo bayi o won ni eyin na e si lanfani lati ma sanwo ti yin na boya pe e fe san ni die die ni won na anfani wa fun yin boya pe de fe san lo ekan lo na ni won na anfani wa fun yin gege bi ile ise Alfridaus Aja Umrah Service lati odo alaji ekun dayo ti won je alase ile ise na mo se ni pe ki a ma fi to eyin olutete si ile ise Bond FM 92.9 ati eyin ololufe eto Alfridaus Quarter Hour leti ma je ka gbagbe pe office won ohun na lo wa ni 92 Ikorodu Road Fadeyi Bus Stop Fadeyi ni ilu Eko Ikorodu Road number 92 ko se Ikorodu Road ko se ilu Ikorodu Road Ikorodu Road ni Fadeyi Bus Stop na ni won wa ni Fadeyi ni ipinle Eko be ma ba fe ba won soro 08034 105710 08034 105710 ohun na ni ero bani soro ti e fi pe alase ile ise Alfridaus Art and Umrah Service ni alaji ekun dayo ni baye ka se oju opo sile ti eyan ara le te pe e sadura fa awon to ti wa lorilede Saudi Arabia e de sadura fa awon ta wa ni orilede Nigeria ti Olorun ko ma se aj ko ma se ni ewo enikoko wa awon to ti lo ko Olorun ji ko ma je ko baje awon ta de ti lo ko Olorun si ti wa na ni irorun pelu ogo ti Olorun ba 070 6316 1916 070 6316 1916 ohun na ni ojo opo ti e ma pe si ti e fi ki sadura fun awon ti o ti lo atawata wa nile. Assalamu alaikum. Salamu alaikum ti wa lojo opo. Salamu alaikum. Ah, orúkọ yín wọlé tí ń pè sá.
1: Orúkọ mi ni Alhaji Olade Funfun láti Èkó.
0: Ó yá, à ń gbọ́ yín sá, àdúrà.
1: Alhamdulillah, yo adúpẹ́ fọlọ́run.
0: Alhamdulillah.
1: Falarafa fọlọ́run bá kí ó bá wa gba iṣẹ́ olórí wọn ní Ìbàdàn o.
0: Àmì.
1: Kó dẹ̀ pé ní iṣẹ́ wọn gbà. Àwa náà la wà nílò kọ́lọ̀ kó jẹ́ kaṣọ tó láyọ̀ o.
0: Àmì.
1: Àwọn tó ti lọ kọ́lọ̀ bá bá jìwọ̀n jẹ́ àwọn náà tó gbé ìrìn. Wọ́n ti raka láti lọ kọ́lọ̀ sí gbogbo ẹ̀ ní ìrọ̀rùn.
0: Àmì àmì ẹ̀ṣẹ́.
1: Ilé iṣẹ́ àti ìdáhùn ìyàwó mi ti bá wọn lọ rí mi fúnra
0: mi. Alhamdulilah. Báwo lẹ ṣe rí iṣẹ́ wọn sí ṣá? Báwo lẹ ṣe rí iṣẹ́ wọn sí?
1: Àwọn aláǹkálá ìṣúná mi láì ilé iṣẹ́ alálùbáríkà ni wọ́n
0: pọ̀. Ẹ má bínú, òkúta agbára, òun náà ló kú lórí mi. Yẹ̀rọ wa ni sọ̀rọ̀ yà wọ kó kùtà rẹ̀ pọ̀ ẹ má bínú ẹ lè lo 0706854106507068541065 0706854106 lè pè sójú òpó yẹn kí a fi tún ṣe àdúrà fáwọn èèyàn yà ọlọ́wọ́ bọ́ sí ni wa. Ja dele ise Alfridaus kagbon ti won nibe ilé iṣẹ́ bond fm 92.9 orí ètò yín ètò wa Fidas Kọta wà náà náà wà nílé iṣẹ́ bond 92.9 fm ohun tí à ń gbára wa sọ náà nípa nígbé kí ẹ pè sí orí ètò yìí ká ṣàdúrà fún àwọn tí ó wà lọ́wọ́ àti àwa tí a wà nílé gẹ́gẹ́ bí ilé iṣẹ́ Aja Alfreda Saja Numura Service mo se so pe ka se ni aro to ni e ma gbagbe pe ba gege ba se so yi pe sison wo Hajj fun odun 2027 o lo lowo lowo ni ile ise Alfreda. Assalamu alaikum. Assalamu alaikum. Oruko yin bole tin pe sa. Yes, I'm going to say, I shall drop from us. Hey, hey, can you actually be telequapada? That of you, she saw the money office in the address office 192 Ikorodu Road, Nifade bus stop, Nifade, ni Luko, Kosi Wadibe, we are, you know. Le ba fe dara po mo ati ri ari ma je mi ni so awon to kokko pe sori eto won na won ti ba won lo awon ti ba ijawa won wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ma oruko yin bele tin pe ma
2: oruko mi ni alaji ami dagbe na so re
0: ko oye fu aladua ma
2: ati pe ko lo
0: an so alhamdulillah sallallahu alaihi wa sallam
2: olorun
0: Amin. Hello. Hello, Samalekun. Samalekun, sir. Oh, yeah, I'm quite easy, sir. Oh, yeah, do as Baba, sir. Yes, sir. Yes, sir. 0706-845-1065 kota awa na ni awa e si le se arfida saja numra service ti won se agbateru e won ni pe awon to ye pe won tin sanwo die die fun ti aji ti odun 2027 won ni pe won teramo ipe to pe na fe sanwo fun die die ni won ni le se arfida osi won ni awon gba eleyi awon pe fe gbe ton ni won na won wa ni ikale ipe asiko ti to lati se leyi ni le ise won to wa ni number 92 Ikorodu Road Fadeyi bus stop ni Fadeyi ni ilu Eko ero ba ni soro te de fi pe awon alase ile ise Afrida Search and Numra Service awon na ni 0803410-5710 0803410-5710 won na ni ero ti e ba fi pe won si àwọn náà tàbá tún fẹ́ darapọ̀ mọ́ ilé iṣẹ́ Afridas gẹ́gẹ́ báyìí sọ fún wa wípé àlàǹfààní láti gbọ́ àlàájì ẹ̀kúnjayọ̀ tó jẹ́ aláṣẹ ilé iṣẹ́ náà nítorí pé wọ́n ti kó àwọn èèyàn wọn lọ sí ilẹ̀ mímọ́ àjọ ti wà lórílẹ̀-èdè Saudi Arabia báyìí àtàwọn àti àwọn ènìyàn tí wọ́n bá wọn rìnrìn àjò òun ni àṣẹ láǹfààní láti gbọ́ bí alọ́sẹ̀ tó ń bọ̀ tó jẹ́ pé wọ́n á ti jókòó dáadáa ó ṣẹ̀ṣẹ̀ ka àlàǹfààní láti gbọ́ òun àti gbogbo àwọn tí wọ́n kò lọ. 0706-845-1065 lórí àkótún ètò yìí ni ọjọ́ mẹ́jọ pẹ́ lọ́wọ́ latif láti ẹ̀ka ti ìpolówó ọjà wa adúpẹ́ lọ́wọ́ ìyá wa náà kàdíjà orí tó kẹ́ tí ó máa rówó lò tí ó máa rówó náà ní kí ìsáyẹ́pọ̀ láfrahim lórúkọ tí ẹ̀ka lọ sí lè ṣe àájẹ àfidáus káfí kásẹ̀ ètò náà ilẹ̀ I want to look for your sender.

0: nígbàdùn ìfọlọ àtẹgbẹdá
1: kílá ṣojú ẹ̀ tó kọ́rọ́ lọ́wọ́ báyìí ṣé kí n ṣe lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀gbéyàwó ọmọ ẹ̀ kò wá ṣojú báyìí àti lọ ṣẹlẹ̀ gangan
2: ọ̀rẹ́ mi aláṣẹ́rí bẹ́ẹ̀ ni ó tún bí mi lórí ọ̀rọ̀ ìyàwó ọmọ mi náà ni ṣọ́ àbí ọmọ nípa event planner tó gbá fẹ́ tó jẹ́ pé ìnáwó tó wà wájú mi yìí àti kẹ́chà ni o àti mọ́tò tó máa gbé mi dé event center ni o àti dj ni o àti olórí ni o tó máa ṣètò gbogbo ẹ̀ tí ò ní sí ẹni kankan rárá àbí lórí látọ̀dọ̀ ẹni ṣàánú mi ọ̀rẹ́ ẹ̀.
1: ṣé o ti gbọ́ nípa iléeṣẹ́ kan bí event ni wọ́n ń pè wọ́n tó bá kàn sí ti orúkọ wọn sórí ẹ̀rọ ayélujára báyìí kí wá ó ti gbé gbogbo ẹ̀ jáde ṣé dj ló fẹ́ ni olórin ló fẹ́ ni mọ́tò ló fẹ́ ni àwọn tó ń ṣe kéèkì ló fẹ́ ni gbogbo ẹ̀ pátá ló wà lórí ìkànnì e-event ṣé bí ìyàwó ni wọ́n fẹ́ ṣe pé àwọn lọ́jọ́ ọ̀dún ó sì wá bá mi lọ́sẹ̀ tó kọjá.
2: ṣé ọ̀rẹ́ mi aláṣìírí àjọyọ̀ wa ò ní bàjẹ́.
1: tètè ya lọ sórí ìkànnì e-event báyìí ẹ lè pe iléeṣẹ́ e-event sórí 0817 888 8896 0817 888 8896 Kí ìbẹ̀rù ló lè ṣe é.
0: Báyà ń fẹ́rọ̀bọ báàlì tàbí sẹlotẹ́ẹ̀pù mú fóònù wọ́n. Mo ti láǹfààní àti ra fóònù tuntun nẹnẹ. Wọ́n sì máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀. Pẹ̀lú Easybuy. Kàn sí gbogbo àwọn ilé ìtajà BeLoveFone lẹ́nìí. Kó o ra àwọn fóònù bíi iTel, Tecno, Vivo, Oppo, Xiaomi, Redmi 9, Infinix, Samsung, iPhone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó o bá ti wọ ilé ìtajà BeLoveFone, mo ti láǹfààní àti bèrè fún sísanwó díẹ̀ díẹ̀. Easybuy wà kọ́kọ́ lọ́rọ̀ ló ṣe lè ra fóònù lásìkò yìí. wọ́n kọ́ra àwọn fóònù àṣẹṣù wá ń tà ní wìtìwìtì. àwọn ọ̀ráìmọ́ product bluetooth earpiece airpod àti bluetooth speaker bí lọ lọ́lọ́pàṣẹpọ̀ mtn rasimka mtn airtel 4g router àti myfile 5g fún àlàyé 08984403099 tàbí kò máa lọ sórí àwọn social media bí lọ phone lórí facebook twitter instagram bí lọ phone bring your phones and phone accessories to your doorstep.
3: Studio Waka, come feast at any time because of smoke and dust. Use comics, make your day relieved.
4: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
5: Oh yeah, try comics cough syrup.
3: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved.
6: What you do?
3: Comics now cough. Cough, drink comics, be day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.
7: Mo sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtàwọn òṣìṣẹ́ tuntun health center wa. Àlàáfíà ni mi àti ọmọ mi wà.
8: Ó ga ọ̀lọ́lá, nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí ẹ lọ sí ilé ìwòsàn tó tóbi díẹ̀ ni bí wọ́n ṣe ṣe ní ìgbà tó bímọ kẹ́yìn.
7: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní health center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ pé kí n fọkàn balẹ̀ ni pé wọ́n máa tọ́jú mi. Mi ò ra ẹyẹ oògùn kan níta.
8: Ṣé pé ìbùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
7: Bẹ́ẹ̀ ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́ tónítóní, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo òbí tí mo nílò ló sì wà níbẹ̀. Àwọn ìjọba yìí ń gbìyànjú.
8: Ilé ìdùn mọ́ mi nínú o. Wọ́n á sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ ní ìpàdé aláboyún ní health center tó wà ní àdúgbò rẹ̀.
9: Wo ìjọba ṣe àgbéǹde sí àwọn health center wa. Wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ètò ìlera. Wọ́n ń pèsè oògùn. Wọ́n rí dájú pé ìtọ́jú ọmọ wa àti ìyá rẹ̀ gbé pẹ́lí sí. Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCDA).
10: There is a new recipe to delicious tasty meals.
11: Really?
10: Oh yes, it's Tasty Cubes chicken flavor. It's made from nature's finest ingredients to give every meal that finger-licking taste.
11: Oh yeah?
10: Yes, so Tasty Cubes chicken flavor brings out a fantastic taste in everyday meals.
11: Wow.
10: I love this Tasty Cubes chicken flavor already. It's surely whetting my appetite. In that case, what are you waiting for? Hurry now and go and buy your own Tasty Cubes chicken flavor to keep that finger-licking taste in your cooking.
11: Yes, ma'am.
10: Tasty Cubes chicken flavor brings out the inviting flavor in your meal. Tasty Cubes chicken flavor comes in different pack sizes, 100 grams, 400 grams, and 600 grams. It is also available in powder form.
12: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat or the rhythm of many. The flair of one dancer or the art of a troupe. One distinct voice or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
6: Adúpọ́lọ́dọ̀ ọlọ́run orí ètò gbangbádẹkùn ló ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ ká máa sọ àǹfààní tó ń bẹ nílé iṣẹ́ Billord fún yín. Ẹ̀dínwó ó wà nílé iṣẹ́ Billord tẹ́ bá ti ń bá wọn dòwòpọ̀. Tó bá wá láǹfààní àti kọ nọ́mbà yìí sílẹ̀ 303333 òun ni kóòdù tí wàá fi máa ra ọjà nílé iṣẹ́ Billord pé mo gbọ́ gbangbádẹkùn láàárọ̀ yìí nǹkan báyìí báyìí ni wọ́n sọ ńbẹ̀ nọ́mbà yìí ni wọ́n ní ká fi hàn yín 303333. Pé mo gbọ́ gbangbádẹkùn. Àǹfààní tó wà wọ́n bẹ̀ ni pé wàá láǹfààní láti ra Billord Solar Energy. Solar inverter for everybody. For homes, schools, hospitals and factories. Kò sí solar tí ẹ fẹ́, kò sí agbára solar tí ẹ fẹ́ rà tẹ́ délé iṣẹ́ Billord tí ẹ ò rírà. 300 watts, 500 watts, 1000 watts or 1kVA. Ó ti yé yín. 2 kilowatts, 5 kilowatts, 10 kilowatts, àti bẹ́ẹ̀ lọ. Ẹ láǹfààní láti bá ilé iṣẹ́ Billord sọ̀rọ̀ pọ̀. Ẹ sọ fún wọn pé gbangbádẹkùn lẹ ti gbọ́ nọ́mbà yìí 303333 08-04-3099. Òun ni nọ́mbà tẹ́ fi pè 08-04-3099. Ṣùgbọ́n kóòdù tẹ́ lò ní 303333. À ń dágbére fẹ́tò láàárọ̀ yìí a ò ní dágbére fáyé. Gbogbo ohun tó bá rọ̀ mọ́ link láyé yìí ẹ wádìí ẹ̀ dáadáa kẹ́ ẹ tó tẹ̀. Lórí ètò lórí WhatsApp gbangbádẹkùn tí àwọn èèyàn bá send link wá màá ní tó bá ti tẹ link yẹn you are on your own o. Ẹ ṣọ́ra fún link ẹ sì ṣọ́ra fún pé lágbájá ló ní wá ṣe é torí pé tó bá dá kò ní dá lórí ẹ̀yìn nìkan. Ẹ wo èyí tí XM tó dá sí gbọ́ra ní iléyà ń bọ̀. Ṣé wọn ò baléyá jẹ báyìí? Ṣé lẹ́yẹ̀ ò ti bàjẹ́? Ẹni fẹ́ fi ọkọ ẹ̀ ṣakọ? Ṣé kò ti dàrú? Ẹni fẹ́ fi ìyàwó ẹ̀ ṣakọ pé màá dẹ̀ gbẹ fún ẹ? Kọ́bọ̀ ò ní ríná. Ta lórí kọ́bọ̀ nọmọ nísìnyí? Ẹ̀rújọ ayé báyìí. Ẹ máa ní sùúrù. Kò sóhun tó ń jẹ́ owó pàjáwìrì. Kò sì sí ẹnibikíbi tí wọ́n ti ń sọ pé Ọlọ́run pàjáwìrì wà níbì kan. Kò sóhun tó jọ bẹ́ẹ̀ o. Ṣiṣẹ́ kò lówó ni. À ń dágbére fẹ́ tòtún dọjọ́ mẹjọ tó kẹ́ mo kí ọ. Barkis tó yẹ pé òun ló máa ń gbé information fún wa mo gbọ́ nǹkan báyìí ní gbọ́ra mo gbọ́ ní sokoto Barkis ló gbé wa fún wa láàárọ̀. Ó lọ́jọ́ mẹ́jọ láti máa pàdé ikú ò ní jẹ́ kó pàdé òkété òkété ò sì ní jẹ́ kó pàdé ikú láéláé àtẹ̀yìn àtẹ̀yìn a ò ní pàdé láburú ó lè wọ̀ ó lọ́jọ́ mẹ́jọ o.
11: FFC kéde pàtàkì yìí iṣẹ́ awakọ̀ driver needed urgently A1 water A1 producer of treble water and pure water tí wọ́n wà ní number 15 Abeokuta.
6: Ó lọ́jọ́ mẹ́jọ o.
11: FFC kéde pàtàkì yìí iṣẹ́ awakọ̀ driver needed urgently A1 water A1 producer of treble water and pure water tí wọ́n wà ní number 15 Abeokuta street by Babalẹ́gba bus stop Ìjẹ́gboro Ìkọ̀tún. Wọ́n wá awakọ̀ driver tó ní driving license oníwà ìrẹ̀lẹ̀ ẹni tó mọ ojú ọ̀nà ìgboro Èkó dáadáa. Wọ́n wá ilé kíákíá pẹ̀lú ìlú ìwakọ̀ driving license. Ìwọ tó bá mọ̀ wípé awakọ̀ ni ẹ kọ̀ sílé iṣẹ́ A1 water tí wọ́n wà number 15 Abeokuta street Babalẹ́gba bus stop Ìjẹ́gboro Ìkọ̀tún tàbí kẹ́ pé WhatsApp number wọn yìí 08023646827 08023646827. Ẹ tún lè pè wọ́n sórí eléyìí 07017754428 07017754428.

gbogbo ọmọ ìjọ mímọ́ lágbàáyé ẹ jọ̀wọ́ ẹ fetí sí ìkéde yìí ìpè àtòkè wá sí ìṣọ̀kan gẹ́gẹ́ bí ìdarí olùdásílẹ̀ ẹni ọ̀wọ̀ send SBGA Ọ̀ṣọ́fà nínú ìran tí a fi hàn ọmọ ẹ̀ Reverend Pastor Emmanuel Mobi Inofede Ọ̀ṣọ́fà ó ti wá ṣe pàtàkì báyìí kí gbogbo ẹ̀ka ìjọ mímọ́ ti Kristi forúkọ ẹ̀ka ìjọ wọn sílẹ̀ ìbáà jẹ́ ẹ̀ka lábẹ́ kẹjọ tàbí lábẹ́ àkójọpọ̀ míì àkókò rẹ̀ fún wa láti darapọ̀ di ọ̀kan ìforúkọsílẹ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹẹ̀dógún oṣù karùn-ún títí di ọjọ́ kẹẹ̀dógún oṣù kọkànlá ọdún yìí ọ̀fẹ́ sì ni ẹ forúkọsílẹ̀ lójú òpó ayélujára the ccc worldwide.net tàbí kẹlẹ̀ sí gbọ̀ngàn àpérò tí olùjọwà tó wà ní kẹtù ìyẹn ccc international headquarters ojúlé kìíní òpópónà ṣíkọ̀mọ́yà kẹtù nípínlẹ̀ èkó láti ọjọ́ ajé sí ọjọ́ ẹtì láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ló sì gba ìwé ẹ̀rí ìforúkọsílẹ̀ bí orúkọ yín bá ti wọlé ìwé tí ìbéèrè ẹ pè sórí 0903 706 6851 kò sí ìyapamọ́ kò sí ìpínyà ẹ̀ka àjẹpamọ́ ìjọ mímọ́ ti kú sí láti ọ̀run wá.

0: ìjọ àwọn wo ni zakati tọ sí
1: àwọn mẹkúnú ọlọrun tí orúkọ wọn kọ arìnrìnàjò ọmọ orúkọ àti ènìyàn tí gbèsè ti wọ lọrùn bí àpò ẹwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni
0: allahu akbar ìgbésẹ̀ wa ni àwọn ènìyàn tó fẹ́ kí zakati wọn máa ṣiṣẹ́ yẹ kó gbé torí kò sí pẹ̀kígbà tí bára àwọn mẹkúnú ọlọrun tí àánú wọn kì í ṣe mí
1: ìjọ ansor ní nàkọkà ni kí wọn darapọ̀ mọ́ ìjọ ansor ní nàkọkà wọn fi bẹ̀rù ọlọrun ọba àlágbà zaka lọ́wọ́ olówó tí wọn sì fi bẹ̀rù ọlọrun ọba pin kò sí ojú ṣáájú zaka pípé ìjọ ansor ní nàkọkà bó bá ṣe zaka ló bá wọnú owó yín tàbí sádàkọ ansor ní nàkọkà ni kẹ́ ẹ máa bọ̀ láti wá ṣiṣẹ́ olóore wọ́n kalẹ̀ sí 15 Alhaji Alake Street off Community Road Akọ́kà ìpínlẹ̀ Èkó ẹ sì lè fi sádàkọ̀ tàbí zaka ti ń ṣọwọ́ sí 10135044730 Zenith Bank PLC account name ansor ní nàkọkà zakat in bracket tàbí ká kúkú pé 09094875711 ìjọ ansor ní nàkọkà ló sọ wípé kí gbogbo olówó mùsùlùmí má jojú mẹ́ran àníkà ẹyẹ òkú kúrò nínú àlìkámọ̀.
0: Dájì wa àwọn òye máa ti ń pẹ́ léjú ṣé wọ́n gbọ́dọ̀ sọ pé torí arelocate wá sí agbègbè Akọ́kà kí àwọn ọmọ máa continue education wọn mú.
1: Wọ́n máa continue mi ò tí ì rí ìwé tó tẹ́mi lọ́rùn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nígbà tí mo bí ilé ìwé Asarudin Akọ́kà Nursery and Primary School èmi gbọ́ gbà pé nǹkan ju nǹkan lọ.
0: Asarudin Akọ́kà Nursery and Primary School èmi náà débẹ̀ lánàá mo rí àyíká wọn tó rẹwà classroom tó ń jẹ́ kí ẹ̀kọ́ wọrí ẹ tún wo bọ́ọ̀sì ọlọ́yẹ tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ.
1: Ṣé ìyẹn nìkan ni tẹ̀rí tó yà ní àwọn olùkọ́ wọn fi ń kọ́ àwọn ọmọ ní Arabic àti Western education extracurriculum sports quiz and debate wo bó bá jìyà tó ṣẹlẹ̀ gbogbo Akọ́kà Ansarudin ni kó máa gbé ọmọ rẹ̀ bọ̀ fún dẹ́ẹ̀kì ẹ̀ láàárọ̀ kó wá gbé nírọ̀lẹ́ pẹ̀lú ààbò tó péye 15 Alhaji Alake Street off Community Road Akọ́kà ni wọ́n kalẹ̀ sí jẹ́ kí n fọ́ lójú òpó wọn pé wọ́n torí àwọn ọmọ mi ń gbọ́ bẹ̀ lọ́nà. Ansarudin Akọ́kà Nursery and Primary School
0: ilé-ìwé fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد أدوك فو الله وبركاته الحمد لله شيخ النبي محمد صلى الله عليه وسلم عبد الله كبا كان النبي محمد كبا كان النبي أتبو وانتبا فالنبي لدودو تيتي دجاجي سقونا كما يواكم جانبي لاي لاي àwọn ń kígbe gbọ̀nyánlé ẹ̀rọ olólùfẹ́ ètò wa tí egori afẹ́fẹ́ ètò wa zakat afawa ti ìjọba Saudi Society of Nigeria ẹ̀ka àkọ́kà tí wọ́n ṣe agbátẹ̀rù rẹ̀ à ń kí n pẹ́ gbólóhùn tó fi ń dáa jùlọ òun náà ni assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu.
3: aleykum salam wa rahmatulahi wa barakatuhu.
2: orúkọ mi yí padà abdullahi kimode ni orúkọ mi tí mo jẹ́ atọ́kùn ètò wa bákan náà àti náà bàbá àgbà ní ilé agodo tí wọ́n bá tí wọ́n bá dáhùn sálámọ̀ tẹ́ láìpẹ́ yìí wọn bàbá wa tí wọ́n jẹ́ the number one spiritual father wa ní Akọ́kà branch bákan náà náà sì ni chief missioner wa ní ààyè wa àwọn bàbá tí mo fi ọ̀wọ̀ àti àpọ́ndárúkọ wọn Fadilatu Sheikh Al-Allama Zainul Abidin Abdulhamid Adekunle Azigizi àtọ́kọ́ bá sálámọ̀ sí ni.
3: assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu.
2: wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. kọ́lọ́n jẹ́ àrí wọn pẹ́ kọ́lọ́n jẹ́ àrí wọn pẹ́ kọ́lọ́n kó má dà lámọ̀ rí wọn wí láéláé. tọ́ láláì ní gbára wa ní àkókò ètò kan náà ni pé kí a gbọ́n tí wọ́n ní fún wa gẹ́gẹ́ bá ti rán pé a ti wà nínú pẹ̀sọ̀ rẹ̀ nínú ìpalẹ̀mọ́ ọdún ibi tí wọ́n dẹnu dúró lé ní ọ̀sẹ̀ tó lọ ibẹ̀ náà lọ ti fẹ́ tẹ̀síwájú fún wa lónìí abẹ́nú abàlíkẹ́ lákọ́nà kó bá ṣe rọrùn fún wọn. bisimilahi ibala tẹ fadal mashkura.
3: alhamdulilahi mina shaitan rajimi bisimilahi rahman rahim alhamdulilahi wa kafa wasalamu ala ibadihi alladhina istafa allahumma salli wa sallim ala khayri khalqihi خاتم الأنبياء وإمام المرسلين محمد بن عبد الله صلوات الله وسلامه عليه أما بعد أدوك بلد الله مبا
2: الحمد لله
3: الله مبا توتو لاتي دوك بفو أبا توتو لاتي ما جوسف إكي الله الله في الله كما باو إروه كما توسا لسا الله مو باو كي النبي
2: أمين
3: أمين النبي
2: أمين
3: أمين الله رجو نمو بو بدا ونعني خاتم الأنبياء òun náà ni ọlọ́run fi sílì gbogbo tí ń jẹ́ àwọn ànábì kò sánábì ní ìmọ̀lẹ́yìn ànábì muhammad
2: sallallahu
3: alayhi wa sallam ìmọ̀ mùsùlùmí òun náà lọ síwájú gbogbo àwọn òjíṣẹ́ ànábì wa muhammad
2: sallallahu alayhi wa sallam.
3: lẹ́yìn náà ní ìjẹjọ́ àti mọ̀ pé àwa ti ń múra ọdún iléyà ọlọ́run jẹ́ kí ọdúnà ò ṣe ṣe fún wa àgbàpọ̀ ọlánàbí lọ́dọ̀
4: ọlọ́run
3: nípa ọ̀rọ̀ ọlẹ́yà náà láti wà mẹ́ ní ìjẹjọ́ ajẹ́kóyé wa wípé àwọn ẹran tá a lè pa òhunlélẹ̀ bá a ṣe lè pẹran òhunlélẹ̀ bákan náà ajẹ́kóyé wa níjẹjọ́ ẹni tí ó pẹran àtẹran tí a fẹ́ pa ìṣesí tá a gbọ́dọ̀ wà àfìyèjì ara wa níjẹjọ́ bákan náà sì jẹ́ òye wa pé ká pẹran kó kọjú sí kíbla ó dáa púpọ̀ àmọ́ bí a bá pẹran bí a bá kọjú kíbla kò sọ pé ẹran wa tá a pa kò bá súnà mú o bákan náà sì jẹ́ òye wa pé ẹran tá a fẹ́ pa ń jọ yẹn ká fi lára balẹ̀ dáadáa ká mọ́ ṣe ń ṣekúṣe ká mọ́ lùúlùkulù àwọn ọbẹ̀ tá a fi pa ẹran kó tó rí pa pẹran a ní ká mọ́ mọ́ mú un lójú ẹran báyìí ká mọ́ mọ́ ṣe yànnàyànnà kẹ́ ẹran wa máa rí ọbẹ̀ tí a fi pa àníkọ̀dá gẹ́gẹ́ bí ìlànà sharia islam bákan náà sì jẹ́ òye wa pé ẹran ọdún ó lè kọjá ọjọ́ mẹ́ta ó lè kọjá ọjọ́ ọdún ìyẹn ni pé ẹran ọdún lè kọjá ọjọ́ mẹ́wàá nínú léèyàn ànábì ti sọ bẹ́ẹ̀ fún wa àdẹ̀tí mádìsì yẹn wá ní ìjẹjọ́ tànàbí sàlọ́láhùn àlìwàsálámà tó ní kúntù náà háìtukùn àní dìkárì fáwọkọ sàláàfì mìíní ájídì dáàfàtì fádìkùrú máa ṣe ìtàn wọ́kùlú máa ṣe ìtàn ànábì ti sọ yẹn èmi ni mo sọ fún pé ẹgbọ́dọ̀ máa kó ẹran pamọ́ tẹ́lẹ̀ nítorí àwọn àlejò tẹ ní tí ń wá báyìí ni nítorí àfi máa kó ẹran pamọ́ ẹ máa kó fáwọn àlejò àmọ́ ní ìsìn ẹni ẹran rẹ bá tún pọ̀ nílẹ̀ tó tún kọjá àlejò ó lè kó ẹran rẹ pamọ́ kò sí tó burú mbẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti fún àwọn tó yẹ láti fún ní ẹran bákan náà a tún jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ iléyà ń bákan náà a jẹ́ kó yé wa wípé àníyàn ó ṣe pàtàkì nínú ẹran ọdún iléyà a ní láti dá ẹni tó pa ẹran tó ní ẹran rẹ̀ tó fẹ́ pa ó gbọ́dọ̀ dàníyàn pé ẹran yíò ẹran ọdún iléyà ni kì í ṣe ẹran òòsà ẹran ọdún iléyà lélẹ́yìí kì í ṣe ẹran rúbọ ẹran ọdún iléyà lélẹ́yìí kò ń ṣe ẹran ètùtù kọ́ ẹran ọdún iléyà ó dàníyàn o ẹran iléyà kì í ṣe ẹran ètùtù wàláhì láti ẹran ọlọ́ọ̀nẹ lóòótọ́ àwọn aláàjẹ àmọ́ ọlọ́ọ̀ ní èmi ni ẹ pa fún bọ́ bá ti dẹ́rìn ètùtù òòsà ni wọ́n ṣètùtù fún èèyàn àbí tọ́rọ ń dá ìlànà ṣètùtù fún ṣùgbọ́n ẹran iléyà ẹran pípa fọlọ́ọ̀nẹ kì í ṣe ẹran ètùtù ànábì lọ sọ bẹ́ẹ̀ fún
4: wa ọlọ́ọ̀
3: bẹ́ẹ̀ jẹ́ kó yé wa bẹ́ẹ̀ èmi ni ẹ pa fún so òun là níyàn fi ṣe pàtàkì àníyàn ṣe pàtàkì ẹran yìí mọ̀ pa fún wọn lọ́ọ̀ni bí o fi ṣe tutu o mọ̀ palẹ̀ láàyè ọ̀rọ̀ sórí lónìí n tí a tún fi yẹra wa o ni pé tá a bá wo déètì ọjọ́ òní ní 28 of Dolikada 28 ọ̀làjẹ 29 ọ̀tọ̀làjẹ 30 nígbà tó sì bá ti jẹ́ 30 ọ̀tọ̀là sunday yẹn lóṣù parí nu wọ́n wá ń jásí pé monday òun láṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ká oṣù zulhijja tá a bá ti wá ń ka oṣù zulhijja láti number one dé number ten iṣẹ́ ńlá ńbẹ́ ńbẹ́ o inú àwọn iṣẹ́ tó wà ńbẹ́ lélẹ̀ siyamu ashiri zulhijja wàtàkìdù yaumu arafa lẹ́gàyìrì hajj àwẹ̀ tí ń bẹ nínú mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ramadan ànábì àdìsí afẹ́ ṣàlàyé nkankan bẹ̀ nínú pàtàkì wáàsí mi ò ní gan lélẹ̀ nítorí pé àdìsí yẹn ó ń jẹ́ kó yé wa wípé àná àbí kọ́tàdà onírọ́bí ọlọ́wà ni ó ní kọ́ọ̀là rasulu láyé sọlọ́láhùn àríwá sàlámà sọ́mọ ìyàwó àràfà yóò ká fèrú sanitaim màdíyàtàm wọn mú stakbilatam wọ sọ́mọ àṣùrà yóò ká fèrú sanitaim màdíyàtàm ruwahul jamaa ilà bukhari yìí wà tìrìmìdì yìí anabi sàṣẹlá jẹ kó yé wa ń ẹgbẹ wa ti ibnu kọtada àbí kọtada tó gbà wá kọ́lá nàbì ni àwẹ ọjọ́ àràfà àwẹ ọjọ́ yẹn yìí máa pa ẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ ẹ̀sẹ̀ ọdún kan tá a ti ṣẹ̀ṣẹ̀ yìí pẹ̀lú ẹ̀sẹ̀ ọdún kan tí tó ń bọ̀ tá a lò àwẹ ọjọ́ àràfà yìí máa parẹ́ nínú àdìsí mi tí afusa tuntun gbà wá ó ní ànábì sọlọ́láhùn àríwá sàlámà sọ pé àrùbá ọ̀hún làmìyẹ́kùn yàda ahùn ní rasulullah sọlọ́láhùn àríwá sàlámà ó ní awon kan merin kan be anabi ki gbe jule kila koko oni siyamu ashura awe ashura wala ashri min dhil hijja be na ni mewa mewa yen ki se pe awe 1 to 10 isu li hijja ama ashri lo dako ashri to dako pe mewa ikan no mewa ni tori ninu ebe laruba wa ta ba ri nkan mewa nlesin to ja si pe nkan yo kan yato laarin mewa yen mewa na lape gbogbo e lape juwe ti okunrin o ba je mejo ti an ko won si bi kan to birin je meji nu won won la won eyan melo ni membe mo ni mewa domiru yen pronoun ti laruba won ma lo fun won pronoun okunrin ni obirin si be nu won amo pronoun okunrin ni o ma lo fun won ma nabi se so bi pe mewa ninu osu yi onu siyamu ashiri min dhil hijja awe mewa akoko ninu osu suri hijja ke se pe lati 1 to 10 eyo kan na ni sugbo wa ko papo nitori pe kini 1 to 10 ni osu suri hijja yi o ni agbara ninu sere agbara ti membe ni orire o lagbara po ama ojo ikewa ta nabi wi ke so ojo kewa lo bo si ojo kesan ni la nabi salaye idi to bi jojo kesan adisi kan ti wa pada wa si alaye adisi oni wa salasatun ayyamin min kulli shahr ninu gbogbo osu awon ojo meta kan benbe 13 14 15 tan pe ni ayyamul bid anabi lawe be na sira o se pataki baka na wa rakataini qabla al gadat ba baka na na ni raka meji ko to di po run ojo laaro anabi mi gbogbo ise re yen o da pupo ju baka na ninu egba wa ta gba latodo ukba ibnu amir qala oni qala rasulullah sallallahu alaihi wasallam oni yawm arafa anabi ni ojo arafa wa yawm an-nahr atojo ta pa iran wa ayyamu tashrik ati ojo meta leyin ojo ta ba peran oni iduna ojo odun wa ni o ahlul islam awata je muslimi tan se islam ojo odun wa ni wa hiya ayyamu aklin wa shuribi atojo arafa e ma gbo dada o atojo arafa ta nabi ni ka fi gba we anabi wa ni ojo arafa yi atojo ogunran ati jo meta leyin ojo ogunran ojo odun ni ta ma je ta ma mu hadisi kan si ti gba waju to ni ojo arafa ojo ta gbodo gba we ni ta ba wa hadisi yi won pe kini kan ni ataarudu taarudu ni ki nkan opposite ara won ko disagreement wa laarin nkan meji abi incompatibility laarin nkan meji antagonism ki oro meji o se kini ko fori sora won enikan na lo si so meje yi aye yi la won kan di ma so pe hadisi wo ni hadisi asa nabi lo wi le ni aye ye not wa ta ko nkan ta nabi wi anabi ko wi anabi lo wi gbogbo e sallallahu alaihi wasallam annabi lo wi annabi lo so pe ojo arafa olojo odun ni ojo odun kede ni won yi gbawe annabi na lo to so fun wa wi pe ojo arafa awe re yo pa ese odun meji re ah sallallahu alaihi wasallam sari laari ebe ti mo fe be gbogbo awon omo kin ta ti sora wa da fa oran yan ama ati to afa ati wa deko opolopo wa ngba nkan je pelu sanawi sanawi be yan ba ke sanawi to jade sanawi o fe da fa ni ke da fa sanawi la wa ina ka ah ti ri ni ka ama wo joko a joko be yan ba jade sanawi o fe da fa o mura lati da fa ma ti pere la fa tori ke o ti le yi obo ba jade sanawi o ti le lagboye ke lagbo wa ni kan lo kan bo eni to ma gbo ke oye to ba jade sanawi yo wa pada sodo awon afa re labele ere ita oko yi kilalaye le ta ba ti le lo ma to teri ba fa awon afa wa eyo le mo ke so buso ni o si ma so eni ba ra disi na yo ni a o ti takora won anabi ni oju arafa ah o ni oju awe ni awe be si lagbara po anabi ona lo tun so wi pe ah ojo arafa ojo odun ni ai si gba won ojo odun be ni akoko ni pe hadisi ta koko yen anabi sallallahu alaihi wasallam oni ojo odun ni fa won wo ni nito bere nu asifa won to ba wa larafa awon to ba wa larafa ni only awo ojo arafa de wo fun won agbodo gba awe nijo yen adisi kanbe ani ummel fadili annahum shaku fi sawmi rasulillahi sallallahu alaihi wasallam yawm arafa fa arsaltu ilayhi bilabani fa shariba wa huwa yakhatubu nasa bi arafa muttafaqun alayhi ummul fadli oni ohun gba ta won kan pariwo wa ti ani anabi gba awe Arafa njo na pa nabi gba awe ah o lo na anabi gba awe lojo arafa you know o lo hun wa ni ki won lo gbe laban mik abi wara lo je won lo to da ju lodo won o lo ni ka lo gbe fa nabi lojo arafa o ni wa wo ya ka tob o ni se khutuba lo won tin ba mo yan so arafa o la nabi shariba o lo si gba wara yan o si mu o wa da won yan loju pe anabi o gba awe lojo arafa hun anabi o ni lo tun wa so pe kagba awe lojo arafa sallallahu alaihi wasallam awata sira arafa lo ni agba awe itume en to bi pe taarudu o si nbe ama wa ti o baye ta bere lowo an to ju wa lonu ke do tawa na mo be tele gba ta tun lo teti asa wa fa wa lo ye wa bo ba jade sanawi mo fe ro gbogbo awa sanawi e ba ti jade to tesi waju ai tesi waju ke wo ni ye o sanawi won fun oni kokoro ni kokoro imo ni sanawi kokoro mimo kokoro nu yara mo elomi wa du ni kokoro yen o kan ju apo ni awa ni kokoro mo lowo awa ni mo lowo kokoro to bi sinu yara mimo yara mimo ye odun awon baba e la pada si nre sanawi ti mo ke o kini yo ye mi kini yo ye mi iwo to omo usuru lu fiki omo balaga omo arudu ti e sarudu nbe o mo balaga o na wuri odanto yita npe sori fun na gogo yi o dabi ara o wa lo ni pada lo gbon baba usuru tafsiri o mo o ka ka ni ko yi o e ja bere dada o ka ma ba mo si awon eyan lona e wa disi kan na anabi wa muhammad sallallahu alaihi wasallam oni laisa siyar fi safar anabi ni ko te ba ti rin ajo ko sawe ma gbawe ah anabi ni ma gbawe ninu irin ajo olohun ni a ma gbawe ninu irin ajo ah en to ni a ma gbawe ninu ajo ase te nabi so ni pe en tagbara ri o ba ka ko gbawe ninu irin ajo okunrin kan lo gbawe na njo se irin ajo lo ba daku won ro mi le lori anabi ni ki lo se won lawe lo gba anabi wa ni laisa safa laisa siyamu fi safa asi pe en ba ti gbawe to si mi irin ajo ti irin ajo yen wa nira fun tori awe ti ngba anabi ni ko mo gba awe ase ese gbogbo an to nle rin ajo la nabi ni o mo gba awe tadi si yan ba tun yi o to da ru ni pe bo ba ti se rin ajo anabi ni e mo gba awe anabi o si so be tori die pa nabi wa ba ti so kankan to tun wa so to yato si nkan nibomi to je po kan na ni so e je abere o olodun da ku mo se sanu wa o
4: amen
3: olodun ko sanu fun wa o ojo arafa yi ojo to ni agbara ni ise haji a ri pe ka fele yan ju nisin ise haji mo fe ki a impression kan a ri pe awon to sise haji won pakaja so ni nigba ti awon olosa lo be pelu osa won pakaja so ni ba won haji na se pakaja re ina won kan mi so pe osa na ni won sin ni kaaba ko jora won se ri gbogun ta won ke be ri se ngba na e to da nbe olodun ni kanabi o fi le be to kese gbogun ti se ni oda o sati won teri ba fun ninu kaaba lolo so fun anabi ibrahim ko pe ko gbogbo ipo me bi se wa pakaja won ah olodun lo da e fi le be yi le mo se be olodun ni kan fi le be ka won ke be ri nle wo pe ah ninu tan se awon na se e bugu ja join won se won wa join won abi won join won leni ebi lo so gbogbo makadi muslimi ta patapata apakaja je pakaja ngba na iye ko ni ebo nti won fa so yen se ni ebo olohun wa ni tem fashion yen se ko ku nbe aso ti o fi nbo re mi fu emi olohun mo like mo to tele aso white si ni e ma se be ma ba lo be tori idi eyi awon tin be maga tin pakaja aso ipakaja awon yen ko fi teri bale fo olohun ke so sa ni fi teri bale fu awa to lo so si jora tori idi eyi jama hey ise haji ogun ni o en ti olo ti obo yo dagbere en ti olo ti oni nbo yo dagbere gbogbo awon yen wa to lo
4: رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين أقول فونا بالله تيوشي بانسونا ننفعوا بابا أبلون إلي تي وانتو في دوالي كولوني kolon ko je ko se wa lanfani awon ti won fu wa na kolon dagun kolon ki o ti baba salekun a imo ati ati a imo agboye naam hayakumullah kolon ki o je kari won pe kolon ko je kari won pe awon na be ti so jelen gbe a nje ran haji ko de mi na nje ran haji ba na ti nje ran haji kolon da kolon ko se ran fun won kolon ko se ran fun mi na ati gbogbo en ti e nje ran re mi ni te gbe ti gbo wa kolon ko se ran fun wa amina ya allah to eyin jama ti oba ti sokale wa si bayi eto kon na ni ki agba ipe lati odo yin yala ni bi agba ni bi lori nkan ti omo ba so fun wa ni abi ke nkan mu wa do asi pe o nru wa loju nipa oro esin wa asiko lati bere bere na number ti e pe wa si pelogun lodo olorun a gba bi pe na je ki number ki network da la ro yi 090 09029 18 8014 let us see 090 29 18 8014 number 9 epo asoba ti pe edakun eja lo si ibere ki asipa radio ati iba nbe legbe wa elo salamu alaikum wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
5: Amin
4: ya Allah, amin ya Allah.
5: Sallallahu
4: alaihi wa sallam. Amin ya Allah. Allahu akbar al imam ikamu sa lati mi logbo yes sir
5: Allahu kuma je wala nabi muhammad
4: sallallahu alaihi wasallam
5: ododo oro ni
4: mashallah
5: to si do je pe iye gbono fun e ko fe ko lo to
4: alhamdulillah
5: ere gbona kawo no bere oro pe anabi mi ke ma
4: sallallahu alaihi wasallam
5: na o me wa
4: ben
5: ke ta wa o me wa o to du o jo awe ni lo ke so du awe so o wa che te o diri re
4: na
5: o bi yi wa da na
6: Alaji wa Sheikh Muhammad Bashir Alade Muhammad Al Awwal baba wa Toluwa Loju Abdul Hakimi Olorun ba mi gbadura
4: amin ya
6: Allah ni buru yo ni ba je fun yin bo ba won yan wa nilu oba lohun ti won da si owo ni ta
4: owo yin
6: eh ma ri se si ni la hawla wala quwwata
4: illa billah assalamu alaikum
5: alaikum salam
4: naam
5: oruko ti ni Umar Tajuddin Ali
4: na ba Muhammad Tajuddin Ali
5: na
4: to ro de na so
5: ibure na baba lo ba lo re ni
4: amin ya allah
5: abdado wa so ye ade dupe fun wa
4: alhamdulillah
5: ke ki no for no plan
4: amin ya allah
5: to wa ju ma ke to pa to baba wa ni ojo mi
4: yes sir
5: wa fa o ni e la bi awon afa o ni awon ata bi ki ki ni to ku ti don be ni je so ba ba asoro lo ni to gbangba bayi Ọlọ́run kò jẹ́ kí a rí ẹ̀mí bàbá lò pẹ́.
4: Amen. naa me se ngo awon dupe lo baba wa na ni
6: awon afa wa na ni a ma be won kan ranti olodun ati pe gogbe n ba kewu nitori olodun tori annabi koni soso kuso ko se ni baye je eh koni baye je but a ma ro won ni awe sa fe ile bu nti wa a si se pe fun yan a ma be ra wa ni pelu ododo bo se rinu
4: naam eh oni ga se le gbe le e na assalamu alaikum naam e ja pe ma se ni shoki nitori asiko wa yes, ma'am.
6: Yes, yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes,
4: ma'am.
6: Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am.
4: Yes,
6: ma'am. Oh, no, it was on a sooner. I'm a sooner, yeah. Or any bamber, and I mean, the bam of one. So, okay, so I want to tell you.
4: No, dupelo au matuwa bumwasile awon laje balkisa ti araja oritoke ton bumwasile kolon wa je ba je fun kolon ko je ki a ma ri yin ba ni gbogbo gba kolon ko ye ki eyin na ki e fun yin gbeto ara yin aki awon baba na ti won je oludari ile ise yi awon baba gba baba abdul wahab akosile kolon ki o ma je daru fun lai lai ati gbogbo awon ti won sise labi won pata
6: baba ki baba won ba oluwa segun adeye ni ajasa
4: naam
6: a wi se onigbogbo ki baba to won ma gbe to wa la fi
4: Allahu akbar ben
6: so discriminate yesi
4: Allahu akbar
6: ni won o ba re si ni won won je mi ogun
4: amin ya Allah so ani rujibai lo ni ori eto wa ti ose yi e ti ba pade lose tin bo pelu golode olohun lori ero 92.9 bond fm lori eto wa yi zakat of hour ti jo wa south east society of nigeria kakoka ti won se agbateru re emi omo ni na lo ndagbe fun yi abdullahi kimade na ni pe akola jima toni emi wa tori leyi a so polopo re laye asiku mara odun e ma gbagbe lati fe ro baba missioner ranse o kono ko je tari pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
7: assalamu wa salam
0: ejo awon woni zakati to si
1: awon mekuru olodun ti ori kan ko arin ajo omo oruko ati eniyan ti gbese ti wo lorun bi apo ewo ati be lo ni
0: allahu akbar igbese won wa ni awon eniyan to fe ki zakati won ma sise ye ko gbe tori ko si faki gba ti ba ran mekuru olodun ti anu won ki se mi
1: ijo ansor gina koka ni ki won darapo mo ijo ansor gina koka won fi gbe olodun ba na gba zakana wo lowo ti won si fi gbe olodun ba kun ko si oju saaju ni zakati ijo ansor gina koka bo ba se zakana ba wo ni owo yi tabi sadako ansor dina koka ni ke ma bo lati wa sise olore wakale si 15 alaja lake street off community road akoka ipinle eko esi le fi sadako tabi zakati ni sowo si 10135044730 zenith bank plc account name ansor dina koka zakat in bracket tabi ka kuku pe 09094875711 ijo ansor dina koka lo so wipe ki gbogbo lowo muslimi ma joju meran ani ke ye opo kuro ninu alika
8: Sile nipa iro awon baba ati mama wa phone name ati oracle number yin le nilo e wa gbo o lori ero ayelujara le to ti ma waye ki se whatsapp number bere latojo monday 18th may si 29th may 2026 fo alaye e Mrs. Makinde sori 09053962112 tabi info@lastec.gov.ng olukede Mr. Babalola Obilano director general Last Egg.

0: لله الرحمن الرحيم لا إله إلا الله الخالق القهار رب السماوات والأرض أما بينهما العزيز الغفار لا فرج ولا من فرج ولا شأن ولا أما هو أن يكون يبلج لا لا في به لا حق به هذا كان يولع مبانو tutumi kama bela rote ni eka do sori eto nola le shabon de feme tu do kwa yi ile keja veko ki kele na do wala lumki wa iki kito la kuleji wa siko siyasi ko siko bamu kini kiki na huni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh keja bishi wa chief imam Ansaruddin Society of Nigeria ni lubebo ani imam Abdulrazak Lukman al-Mubarak siwa nikali na rote ni Kumba yule nanka si afesoro ni wili gajo bishiwa. Bismillah ya imam.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahi rahmani rahim. A'unaka ya Allah. A'unaka ya mu'in. Iyaka ni'abudu wa iyaka nasta'in. Wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Alhamdulillahi wa kaffa. Wa usalli wa usallim ala sayyidina maulana Muhammad. عبده ورسوله وعلى آله وصحابه وتابعين له بإحسان إلى يوم الدين أقول لأن فون ألوه ألبارا ألوه جلواتر ركاري أي ألوه أبا إوالي لامي إوالي مني إوالي نسيتون لجوه الألبارا ولا أبارا تنفيني لجوه تجوه ملتي أني كنكوتو يو باكنا أجوه سيني دابي فاني كنكوتو يو أبارا ربي آيا كسنتو لشي iwo la ma si anse re la si ma wa ti le yen la ma wa alagbara to tobi ni ope ni fun o adupe fun olorun ba gbogbo e la idupe ori pe alagbara kan a ni te kan a ni maran kan a ni kan to tayo olorun oba to ni kiri to ba wa daada adupe lodo olorun olorun ba ko je ma sa ja ma be daada oro wa mi ni na ni idile adaha idi la dia yi e pe awon baba ma so pe ileya ileya ileya larba wa ni won so di ileya adiha adiha nitori pe dod ninu keun la awon baba wa pe ni lodi dod awon la won pe ni lodi wa pe ni pe lam instead of do awon pe ni la o wa di ileya ileya ileya aliha adiha ni adiha sugba baba wa ngba ti keun ma dodo won ti ma se nla orin kin dodi ye ni won pe ni la obi aliha aliha adia oni ileya na pe ni ileya ismu lima yusba fi ayam id al adha taba ali millati abina ibrahim alayhi salatu wassalam ileya illa na nabi wa ibrahim traditional nabi wa ibrahim tolo nde fe ka tele anabi ibrahim la fi sogun gan ileya iyen ni pe odun ogun ta ma pe na fi se ijosin fun olodun awon alaimokan won se odun egbo yin akoko won se odun egbo dun faji elekeji won se odun egbo dun ebo eleketa won wa bi gbo awon muslim ko ti ki se tiwa lawon te si yi lawon to ron yi ti won mu pa islam awon lawon muslim fodun e se tutu ni eleyi o ri be anabi wa ibrahim alayhi salatu wassalam nigba to bi omo kan adehun won ato olohun bi pe won se sacrifice ko olohun to fe ran pe fun eran yen Olorun fe ki gbogbo won keko kan nbe ni pe emi kan o gbogbo gba emi kan emi elekeji eko ta fe ta ko nbe ni pe ko se da kan laye ko si duwo kan ti o ma belegbere be ni o si ba ni je kan ti o ma belegbere bọlọrun ba si se da lore lori afara adanwo ni o lori afara adanwo lori ma ngba wa olorun ba ni kala gbogbo fa inna ma al usri yusra anabi bo won be ni usri won be ni soro won be ni banije olorun pada so banije dibunu o pada se pon edayo o mi pe won to ngbo mi to banije to ronu ah wala usli yadumu wala sururu kusidu to ma belegbere kusidu banije to ma belegbere ma ranti pe this life is not static it's dynamic aye yi ni baye se yi e nature aye ni idunu aye kan jokan asuti bi yi kan jokan yen ibanije wa lodo awon nikan to ba tun aya idunu ya lo idakeji na wole asiko ti won dunu awon kan banu je asiko ti won banu je awon kan dunu enikan o ni ma dunu lo gbere eto olemi ẹnìkan nínú abanújẹ lẹgbẹrẹ ètò ọlọrun gbogbo àwọn ètò wọnyí nítsọ ni ṣùgbọn tó dà wá láàmú nínú ayé ni wípé iṣẹ làwa máa ń fẹ kí gbogbo ìgbà máa dà gẹgẹ bí ọdún not everything is green rárá o ẹkọ tí súnmọ fẹ kọ wa súnmọ kí ibrahim ìyá tó fẹ kọ wa ni káfíńtà bíbí ẹni ṣe àwòkọṣe rere nínú ẹni tọ́lọ̀ ń bẹ̀ ṣe eré fún jùlọ láyé ní gbogbo àgbáńlá ayé ní gbogbo àwọn ọ̀bá tọ́lọ̀ ń bá bí ànábì ibrahim ò sí àwọn ọmọ ẹni ń kọ̀ntrólù ayé lónìí àwọn ọmọ ànábì ibrahim ló ń kọ̀ntrólù gbogbo àgbáńlá ayé lónìí àwọn european countries ọmọ ànábì ibrahim ni arabian countries ọmọ ànábì ibrahim ni dọ́là táyé fi bẹ̀rù kí ló fà á kí n pé ànábì ibrahim alayhi salatu wa salam ó jẹ́ nìkan tó juwọ́ ju sẹ́yẹ́lẹ̀ fún ọlọ́run ó jẹ́ nìkan fẹ́ pé gbogbo ìgbésẹ̀ ayé àlámọ̀ ẹ̀mí ẹ̀ tọ́lọ́run ni ó jẹ́ nìkan fẹ́ pé kò tún rí nǹkan kan mọ́ lẹ́yìn ọlọ́run gbogbo ìbànújẹ́ tó ba láyé ọlọ́run lórí gbogbo ìbùnú tó ba láyé ọlọ́run lórí gbogbo ìgbésẹ̀ ayé ó ní iná sọlá àti wàmísìkì wàmáháyáyá wàmáháyáti lílá ẹ̀rọ bẹ̀rẹ̀ àlàyé ó ní gbogbo ìjọsìn ni gbogbo ìgbóná ló fún ọlọ́run gbogbo ìgbésẹ̀ ayé mi gbogbo àlámọ̀ ẹ̀rí mi ìṣẹ̀ mí mi àtàtì bọ̀tán mi ìwé ọlọ́run ló ní gbogbo ẹ̀ bá a ti fẹ́ kí mùsùlùmí ọrọ̀ nínú bá a ti fẹ́ kó nígbàgbọ́ òdodo ọrọ̀ nínú ìjọ tí ìṣòro bá dé ẹ jẹ́ kí máa nìwé lékun kí bá dàwọ́ lékun ìjọ tí dùnú bá dé ẹ jẹ́ ká pọ̀ lọ́pẹ́ ẹ jẹ́ ká pọ̀ lọ́pẹ́ ká tún wá pọ̀ níṣẹ́ rẹ ká lékun níṣẹ́ olóore tó pọ̀ anábìwá muhammad sallallahu alaihi wasallam wọn nígbà tó ọlọ́run sọ pé inna fatahana laka fatahan mubiina liyaghfiraka allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutima ni'matahu 'alayk wa yahdiyaka siratan mustaqim wa yanzuruka allahu nafi'an 'asisa ọlọ́run ni wà nábì gbogbo àṣìṣe àmàṣe ẹ̀ mo yá fi ẹ mo ti sílẹ̀ pé orí ilẹ̀ ayé àtàkìyàmù fún ọ gbogbo ìdọ̀ra àánú ìkẹ́ àránṣe ni kọ́kọ́rọ́ àránṣe tẹ́ pé ẹnì kò sí lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ mi ló wà mo ti gbé fún ẹ wọ́n sọ kọ́lá onẹ́sẹ̀rẹ̀ àṣìṣe mo sì ti ràn ẹ́ ṣe láránṣe pàtàkì tí ìpín fẹ́ nìkan máa fòwò àná muhammad nìkan sọ́lọ́lọ́lọ́lọ́sọ́lọ́ lànàbí ìṣòkó ṣe mọ̀ pé ẹ̀kọ́ máa gbéṣà wa ní ìsìn a máa dunú a pè patí a ní ẹ̀mọ́ bá mi dúpẹ́ anáma máa ṣokó ó wá múra sí nẹ́fìlà ó yan nẹ́fìlà gbogbo ẹsẹ̀ ẹ̀rú tí ń kàn án gùn la ìyàwó rẹ̀ wá pè pé wọ́n kọ́ mi wá wàhálà tó ṣe máa pò tó tóun ọlọ́run lòun ti gbé ayé àtọ̀ mi lé yín lọ́wọ́ ó ní ìyàwó mi ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ ọlọ́run ò ní kọ́sítọ́mà ọba tí òní ti jù mí fàánù lè mọ ìrò òdù a ṣe yíwu ni tó bá lóun ṣàánú mi tó bá tún lóun ṣàánú mi wọn kọ ó da òun ló fún mi ní kọkọrọ orí tó bá tún ní kí n bá òun mú nǹkan òun kọ ẹ dákun agbára olẹrú ní lọdọ olówó rẹ eléyìí kó máa jẹkọọ fún wa ṣòro bí léyà ojúmọ tí ń wò lọ kí wọn ní palẹmọ wa lórí ẹ alákọọkọ ní ta fẹ ká palẹmọ fọdún léyà amọlùbí ìjẹlẹ ìmáàní tí anábì ibrahim ní tó fẹ lọ fọmọ ẹ ṣe ìbíbọ fún ọlọrun ìmáàní tó lágbá kò sọ tó lè ní ìmọ̀ràn ní àfẹnẹ́rẹ́ bá ṣàánú so afẹ́ kí ẹ tó fẹ́ àwọn mùsùlùmí tó wà nílé kan fẹ́ paléyà àkọ́kọ́ ní ìmọ̀ràn torí pé ìmọ̀ràn lọ́gá orí ọlọ́run o gbogbo ẹnikẹ́ni tí ń bá ń gbélé ayé tí ò bá ní ìmọ̀ràn ní dàbí aláìsí ni káfọ́ anábì ibrahim ṣe role model anábì ibrahim ní ìmọ̀ràn pẹ̀lú ọlọ́run ó bá kò ṣe lè méjì ó tún pe ìyàwó sátẹjídìí ni ìṣá allah nínú sọbìrì ọmọ tó sọ ó tún fún bàbá ó tún ṣàjáyàn bàbá ẹ ó tún fún bàbá encourage pé bàbá mi pẹ̀lú ògbé ọlọ́run àṣẹ tó lọ́n pa yín láṣẹ yẹn ẹ lọ ṣe èmi náà ṣe tán ẹ sì bá mi lọ́mọ tó tójú ọlọ́run o má jẹ́ àwọn ọmọ ọ ṣe.

Our sacrificial animals ta fe pa yi ka je ki mo ni kokoko gba waju taba an limi la ta ibrahim anifan ka fi tele ti anabi ibrahim alayhi salatu wassalam ala kaji wal amal bi tansil ka je ki gbogbo ta ba se lori oro afa pa liya ipale ma wa ko se dede ala kitabi wa sunna kila alqurani so iye na olufe ka fi pa liya bawo la se gbodo pa liya gbogbo leyi al amal bi tansil ko se dede ti al qur'an so fun wa al qur'an ni akoko e ma je gbese paleya bi le ya se je ran fun muslimi ke jusi ini ki se kuni o ku mo re idaju yen awa ta ba lagbara e nene apa ta je gbese ti o si soro kan lorun wa ta ba ni soro ka fun ta fe fi paleya lo ton soro ama bi ababa firi bi extra tire ta ni problem toka wa si bale ka paleya ona yin ni fun wa ama ni ba je gbese e to wa ni soro won ran leya bo ba si lagbara ati peran lobi ki se class edun mi to nbo wa ti gbogbo ko ti jiro e ko ta fe ka ko la ara wa ni eleka ta rido bi qada illa ta'ala ka si yonu si dajo olohun gbogbo to lo ba gbe wa ni do ni dajo ka gbe wa ka se be bayi eran bayo kapa bayi eran ba si lo ka ni telorun eni to ni telorun oni lo raye se eni to ni telorun lo raye gbe won ni be yan ba je gbese aye ni mo bi ti lo aye ni mo bi to ni aje tele gbese ki je ko mo de re lo e to se pataki ni ka ni telorun pelu to lo se oga omu ninu omo ni laye ni le to ni telorun olo ma sa fun wa laye opin elekeri al istidad li yawm rahim awa ta fe paleya agbodo pale mo kale pe ile ya ye o se mo wa ni awon to ma paleya o abi mi o si ni mo ko wa le mi o ko se mo le paleya isa ki le ya ya ba mi laye abi o ni ba mi laye to ba be laye anabi ni ta ba ji la ro ke ni wa ma so fun wa ka ma ro ni pa ni dosan ba ba dosan ka ro ni pa ni dale ba ba dale ka ro ni pa ni dijo keji so muslimi ododo mọ́nì ni òdodo gbọ́dọ̀ máa ronú onígbàgbọ́ ọdún gbọ́dọ̀ máa palẹ̀mọ́ gbogbo ìgbà nínú palẹ̀mọ́ àwọn adéléyà ni pé ká máa palẹ̀mọ́ àwọn ẹran tó wà lórí ìṣó àwọn náà ti gbà fọ́lọ́run wípé àwọn lọ ní ọdún yìí ìwọ mùsùlùmí náà gbọ́dọ̀ máa ronú pé wẹ́ bọ́lọ̀ bá kádàrà kárí léyà ṣe bọ́lọ̀run ò bá sì kádàrà káṣà rí pé àbọ́lọ́run pàdé dáadáa aláwọn ọ̀wà òótọ́ aláwọn ọ̀wà àánú aláwọn ọ̀wà tínú ọlọ́run máa fi dùn sí wa tínú àwọn èèyàn náà máa fi dùn sí wa ọlọ́run kójọ abẹ́ẹ̀ni apá àkú àwọn ọlọ́run ṣáájú wa àwọn tó lọ ṣáájú lẹ́nu ọdẹ dáadáa àwa tá a fẹ́ ṣáájú wa ń lé látara iléyà ọlọ́run bá tòjọ́ má ṣàkádàra kárí tọdún ìṣeláyàtọ̀ àláfíà má fẹ́ lòún ṣe wa o ọlọ́run mọ́ mahama ọlá títóbi àmọ́bí wa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa sọ nínú alqur'an nínú quran chapter 2 verse 197 بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني وما تفعلوا من خير يعلم الله وتصوروا فإن خير الساد التقوى وتكون يا أولي الألباب قال إن جاكما يقول بشاركة يوكو سشاركة يوتا الكالما سيدا أبا يعلم الله بقول ما شيء قال إنه اللهم أجبات شيشيلا وتصوروا gbogbo ẹ̀ ń tẹ́ ẹ fẹ́ ṣe léyà ẹ pèsè kalẹ̀ o

0: fi ara ninu isin panu arisiki ninu isin panu niyatu saliha aniyare ninu isin panu ninu isin panu ni kara obe to ti mu ka pon be wa kale ninu isin panu isin panu ni pe baba debi ta fe ran eran ta fe fi se josin fọlọrun ta fe fi se ba da fọlọrun agbodo ri pe je ran tun lalafia e ma ra eran afoloju e ma ra eran akaniwo e ma ra eran amuko e ma ra eran to ti ruwo eran to lalafia eni fe gba nkan daada lodo olohun nkan re na niyan ti si waju fọlọrun olohun ni gba ti o da olohun ni gba ti o da ewo to habila ti habila egbon taburu ikan pese to da ikan pese bo ti won eyi to pese to da pela niyan to da ewo re to le se fun ewo to le se fun keji ase gbogbo nta ba fe fọlọrun ka je da gbogbo nta ba fe se fọlọrun ka se bi pelu ikhlas pelu mimimo kiri pe innamal a'malu binniyat gbogbo se ta ba se laye olohun ni oju olohun ni oju se ase yeyo to aniyan yi le fi gbe kale lo kan sanu olohun ohun lo fa egberun samuwa o le bo mo lowo be wa wo se sin yoba won ni la ka ipupo oju tele n da wa yi olohun lo da o amopo re ni oju eti tele n fun wa yi olohun lo da o amopo re ni eti enu tele n fun wa yi olohun lo da o amopo re ni enu afa da kan be nu ara wa ohun nikan ni o ni puro olohun be mo n to se ohun nikan olohun o ba mu jakadi la kiyamu kini kan na ohun naa ni ọkan wa yi conscience ni wa yi oju le ri nkan ko le ri eti le gbọ nkan ko le gbọ ẹnu le sọ nkan ko ni nigba o lohun sọ ohun kọ ṣugbọn ri ọkan o maa jẹ pe oju ọmọ alemi ẹrin o ti ẹ mọti ọjọ tọlọrun o tilẹ ko le ran ni oju ẹ to ri ni nkan kan na iwọ eti akundaru ni ẹrin o ti ẹ mọti ọjọ tọlọrun o di eti ẹ to ri gbọ ntayi ruru abi to maa gbọ to ri le fesi iwọ ẹrin o ti ẹ mọti ọjọ lọmọ lati ni alaafu wa yi rin ọjọ tọlọrun o padlock ẹni tẹnu yẹbi ni sọ kankan na ohun rántí pé iná sáma àwọn àlùbáṣà wà fòwádà kúndùn wúlà ìka àlùkẹ́ ẹni mọ̀ sí òun rẹ̀ ohun rántí ọjọ́ tọ́lọ́ ń pè lọ́jú etí ẹnu àti gbogbo oríkèéríkè àtọ́lọ́ ń da yín jòkó tí ó máa bèèrè lọ́wọ́ yín pé bóyá ilẹ̀ ti ṣe ẹ̀nà ilẹ̀ gbígbà àfa àgbà òun ló fà á anábìyà muhammad sallallahu alaihi wasallam anábìyà atakuwa ahuna atakuwa ahunu òun lọ́wọ́ fi sọ fún wa pé iná khaira sadi takuwa ètò lóore jùlọ nínú ẹ̀sìn pa fẹ́ǹtẹ́ ẹ̀fẹ́ ṣe léyà òun ẹni ìbẹ̀rẹ̀ ọlọ́run olúwa ni wọ́n tọ́kù ní ya olóòlù albaabi ẹ̀yin olùpáyà mi ẹ̀bẹ̀rún ní o ẹ̀yin ńlá káì ẹ̀bẹ̀rún mi àṣọlọ́run ògbómọ̀gbọ̀ sọ̀rọ̀ bàbá wa ń yà ní dáadáa ó lè pé ẹni tó lọ́run bá sọ̀rọ̀ nínú ayé òun àwọn tó ní làkàì àwọn tó gbàgbọ́ lọ́rọ̀ ọlọ́run àwọn tó lójú inú tí wọ́n mọ̀ pé gbogbo nǹkan tó wà nínú ayé ọlọ́run àwọn tó létí tí gbọ́ tí wọ́n mọ̀ pé bí wọ́n bá gbọ́ dáadáa àfi kí ló tẹ̀lé àwọn tó ní òbí tó lọpọlọ tí wọ́n rò àwọn yin dandan àwọn lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n àwọn kan tá a fẹ́ ká nírò o ìbẹ̀rù ọlọ́run ẹni ìgbàgbọ́ tó yẹ koroko ká palẹ̀ mọ́ ìkalẹ̀ ẹni méjì ká wá ní sùúrù tó pọ̀ láwọn ẹran yẹn sùúrù wọn ní fúnra o bá a bá ní sùúrù gbọ́ báwọn ẹran ìgbọ́ lọ́wọ́ bá fún wọn sùúrù ni kò sẹ́ni tó lè pa ẹbí ẹ ká tó wá fọpẹ́ wọn àbúrò wa nínú ẹran yìí ìgbàfẹ́ ọlọ́run tán yẹn wá tó lẹ́ni kúta ẹni tá a fi ṣọ̀gbọ́n gan alẹ́ yá yìí ẹni tó gbàfẹ́ ọlọ́run tán yẹn wá ni bàbá gbàfẹ́ ọlọ́run ìyá gbàfẹ́ ọlọ́run ọmọ gbàfẹ́ ọlọ́run àṣì tí fámìlì kan bá fẹ́ succeed nínú ayé àfi kí ni òun ṣọ̀kan àfi kí wọ́n nígbà ẹ̀yọ́ ọlọ́run gbogbo ìdílé aláyọ̀ láyé tó fẹ́ jẹ́ ìdílé aláyọ̀ tó fẹ́ dàbí tàná gbogbo ẹ̀ tó fẹ́ lórí panú ayé àfi kó jẹ́ ni tí ó máa bẹ̀rù ọlọ́run àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá ìyá ọmọ kí wọ́n dẹ̀ nígbàgbọ́ tó yẹ koroko kí wọ́n wá fi sùúrù bu ìgbésí ayé wọn lẹ́yìn tó bá ṣe sùúrù tó kí ìyàwó gbà fọkọ ẹ̀ kó ọmọ gbà fún bàbá kọ́ gbà pé bàbá ni lórí ilé bàbá ni CEO chief executive officer ìyá ni managing director ìyá manage company bàbá ọmọ òun ni principal káwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ wá ṣe papọ̀ pẹ̀lú inú kan kankan kọ́ mọ̀ pé iná mẹ́lẹ̀ àmẹ́lùbí niyat gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn ni àníyàn lọ́wọ́ ó sì fi sẹ̀sán fún kó wá torí pẹ́ lọ́wọ́ ní ojú inú ló máa wò lẹ́yìn náà kí wọ́n sì máa rántí pé ilé ayé táwọn wáyé o àwọn kú ọgbà ìjọ kan báwọn ẹran ìṣe kú bẹ́ẹ̀ lọ́gbìn yìí bẹ́ẹ̀ làwọn ọdún kan ó dé táwọn ní kò lẹ̀ àmọ́ kí làwọn fẹ́ lọ fi jáde fọlọ́run. ni palemo wa fun ileya leyin na bawo la se fe pa ileya yen gangan fi ni mudahi ila arada an yasba udhiyatu bi nafsihi ala koko ni pe en to fe pa ileya ninu sunna nabi sallallahu alaihi wasallam aba ko pe ni en to fe pe ran ileya yen gangan ni na ni ko pa fun ara re to ba la ya re to ba ni ni na re a fe ko pa fun ara re to ma fe pa yi wa an yuhadda shafratahu wa yuriha fadihatahu aba ko ja pe ni ka mu eran yen ka ti po be wa ku ti mu daada ka wa de bu eran ka de bu e ko gadasi ka mu eran yen dai ko bu bile sisi ka de bu e ko gadasi ko de bu ko gadasi dai ka wa mo be dani ka mo wa da je ni re ka ti de lowo mejeji ka de lowo mejeji ti waju ka mese kan loke ka so pe mo ka de loku ka fese ti sale leyin ile tori ko le ribi ja ta ko le ribi ma ja pere pere ka wa fi obe yen si lorun ka fo be yen si lorun pelu pele pele pelu be ru olorun ka ma ran ti pe eda kan la dadu bule ta n bu ni o ka wa so pe kini gbe lohun ta ni ka so da wa je pere leya ka ni wa yaqulu inda sabihi bi ismillahi wallahu akbar kani mo pa eran yi pelu ko olorun to ga ju ti osin to ga to ni o bi mo ti pa eran yi o ijo kan ni olorun pa e ninu ijo kan won ni ka wa mu eran yi ka mu obe yi to ti ni daada yi ka gbe si wada je ni ibi isan mejeji ati gbogbo bimbi o ka gi le kan na ni a yi pa eran bi e merin e marun ka yi yi ka tun wa fo be ma hale ko to sunna nabi sallallahu alaihi wasallam olorun mo fe o ti dudu fanu ka pale kan bismillah allahu akbar ka ge isan oke ati ti sale ati gbogbo bimbi lẹ́ẹ̀kan náà wọn wá ní ká tó máa fi ọ̀rìn lára balẹ̀ kó jà dáadáa bó ṣe ń jà yẹn kẹ́mi ìwà náà máa gbò ẹ pé gbogbo ara ẹran yóò máa gbò gbogbo ara yóò máa gbò á máa tara káwa ní àwọn àjáyà kẹ́rì máa bà wá kẹ́rì máa bà wá kí ìbẹ̀rù ọlọ́run ó mú wa pé hé ọlọ́run ẹ̀dá kan ló ẹ̀dá kan ló ń lọ wọn ká máa wọ ẹ̀jẹ̀ ẹ̀ nìyẹn aisha rọ́dí ọlọ́run bẹẹni gbogbo àṣìṣe wa àmọṣe wa gbogbo ẹṣẹ wa òun ò ní ìṣùnlọrun ọbẹlọpẹlẹ wọn ti ṣàánà nù nítorí bẹẹ ó bẹrẹ ní pẹlú anábìyà muhammad sallallahu alaihi wasallam gbogbo àkànfẹ pàlẹyà ọlọmọṣẹ àrùn wọn lọwọ ọlọńkó bí ó ti wà anábìyà inna allah kọtabalẹ ihsan alaakul shayin faiza kwakaltan fasinu ikitla anábìyà ọlọrun àbá lukẹla gbogbo tó dá ló ti ṣe tó dáadáa sí ló kàkọ́ lọ dáadáa lórí ẹ anábìyà kó dàbí pàtà bẹẹ bá fẹ pa nǹkan gbogbo nǹkan tí ìkẹyìn ìgbéra fẹ pa fa sínú ní kìtìlá ẹ pa kó dá o ẹ páńpà tí ó dùn mọ ọlọrun nínú ẹ má páńpà tí ó mú dùn mọ ọlọrun wá àbí kò fẹ pẹbi ẹni sí o wá ju sí lọrí jìjì láìkí ó kọ ọlọrun sí omo ẹdìrẹ oṣù àti lọrùn pírì láì ṣe kékeré abẹ́yìn tí wọ́n wá gbé nǹkan abẹ̀mí tí wọ́n wá ju sínú agbada gbéná lójijì bili ayawan e se pele pele pele awon daada be ba pa won olorun le won fun wa e pa won pelu sunna ni e pa won pa sunna ma pa won pa kupa arabi ni wa isa sabatum fa hasinu sabiha be ba fe pe ni e pa daada o be ba si fe pa fal yahidda adukum shafratahu wal yurih sabihatahu akhraja al muslimin afa wa muslimin ba bisiwa o ni ka pa won pelu daada ba ba pa won ni ta ka fi won lara bale ba o lati se wa pin ran le wa ati pada yi o wa ku bi lati se pin anabi alquran alkarim alquran ala pali tolo so fun anu quran chapter 22 verse 36 to 37 olo ni fakunu minya wati mo le kone a olo ni eran le ya ya se leto fun yin eyin e je nbe e fa wa alai ni je nbe wale mo otarra kadhalika sakharnaha lakum la'allakum tashkurun olo ni eyin e je nbe ẹ fáwọn ará lórí ẹ fáwọn aláìní ẹ fún gbogbo ẹran ohun tí ò pẹran ẹ fún lẹran a fẹ ká fi ẹran san ẹran èmi pẹran nísìn orílẹ̀-èdè mi náà pẹran wọn á ń torí pé jáde mi mo gbé tan ẹran lọ fún òun náà gbé ọrùn ẹran wá fún mi àwọn ń fi ẹran ṣe exchange rárá lórí ètò ṣúná àwọn tí ò pẹran náà ní wá fún àwọn aláìní náà ní wá fún àwọn tí ò wá bí wá ẹ fún wọn àwọn tí ò tiẹ̀ ní wá bí wá ẹ fún wọn olúwa ní torí táwa la rọ àwọn ẹran yìí fún yín la an la kun tashkurun torikele ba bi ko fa wa lawa bani olo wa ni e je so fun yo ìrìnà ní kẹrin pẹrẹ yìí orí ọjọ́ ọ̀la yín ni o àtibọ̀tán yín ni o kẹlẹ̀ ṣàánú àwọn aláìní ọláyé àmì àlà lọ́ọ̀hà ní rúmù ha wọn àdìmọ̀ àbúwá kò sí ti fẹ́ fẹ́ràn yín ṣe o ẹ̀jẹ̀ ẹ̀rẹ̀ yìí kò sí ti fẹ́ fi ṣe o wà lákìí àmì àlù u àtàkùá lẹ́kọ̀ọ́ ohun tí ò ń retí lọ́dọ̀ yín òun náà ni kàn mí je alákọ̀ọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ní mọ́rin ẹlẹ́ẹ̀kẹta ní kí n ta wá kúrò níbò ní ti rí pẹ̀lú yín ẹlẹ́ẹ̀kẹrin kí n sùúrù yín ẹlẹ́ẹ̀karùn kí n gbà fún yín ẹlẹ́ẹ̀kẹfà kí n wò pé ǹjẹ́ ẹ ti ẹ̀mọ rírì mi abẹ́ ẹ̀mọ rírì mi ǹjẹ́ gbà pé kádàrá ń bẹ ẹlẹ́ẹ̀keje ní pé mo fẹ́ wù ó ǹjẹ́ gbogbo ìgbà lẹ́yìn náà rẹ ti kú bẹ́ẹ̀ ti pààrọ̀ rẹ ǹjẹ́ iná rẹ ti kú bẹ́ẹ̀ ǹjẹ́ iná rẹ ti pé ẹ kú jẹ́ kan bẹ́ẹ̀ yín ti kú ẹ̀yin ò kú jẹ́ kan èmi ò lọ ẹ̀yin ò lọ kò ní ṣẹ́kẹ́ nìkan ní ilé ayé ìlú òkè atán ilẹ̀ atán ọlọ́nìkan ní kù allahu akbar allahu akbar ọlọ́run ní kàzálìkà sàkárọ̀ àlà kómi tó kábì ńlọ́ọ̀hà ọlọ́run ní báyìí lè ní ọlọ́run rọ gbogbo àwọn adáàbà yìí fún yín o torí kẹ lè bá gbé tó tóbi fún mi ọlọ́run torí kẹ lè mọtí tóbi mi ọlọ́run aláàmà àdákùn lórí ibé mi ọlọ́run ti ṣe ṣàmọ̀nà yín wọ́n bá ṣe lè mùsùlùmí àṣẹ ni tó palẹ̀ yá dáadáa wọ́n sì ní mi èèyàn rẹ ni àṣẹ ni ó palẹ̀ mọ́ kíyá tó palẹ̀ mọ́ nǹkan tó bẹ̀ fi ipe palẹ̀ yá ẹ̀ tẹ̀lé kìtàbù yasọ́nà tó ń rìn rìn ti pé ẹ́ ìjọ kan ló ń lọ kó bẹ̀ tó wá gbé àmìyàn níyà lórí kàmẹ́rẹ̀ rìn ní sínú èmi àrùn wọlá kó fún mi àríjì wọlá ń yà sàmì ọjọ́ tó gbogbo ayé bá ń bani jẹ́ ìrìn òní bá ń jẹ́ wọ́n sì láti bọ̀ tán rè ọlọ́run ìyá mẹ́bùn àwọn sọ fún wọ́n bá ṣírí mùsùlùmí máa bá ń fún gbogbo àwọn ọlọ́run kó gbèjì àwa kó ṣàmì ìwà jálẹ̀.
1: alhamdulilayi adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run tó tún máa rí ibi tí a tún bá ètò tèmídé láwọn ẹ̀kọ́ àlàáfíà lórí ètò ọ̀nà adúpẹ́ púpọ̀ lọ́wọ́ tv náà abdulrazak lukman al-mubarak tv náà ń sáré di society of nigeria ibi gbogbo àwọn ni wọn ti ń dá wa lẹ́kọ̀ọ́ látàárọ̀ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. sábà ní ìbéèrè kan àbí méjì tẹfẹ́ bí wọn ẹ pé wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 00238394 ó ní wọ́n gbọ́ lọ́wọ́ àwọn ọlọ́wọ́ bọ́tì tó ti ń kópa látàárọ̀ tó wọn abamidúró ti ń lò títí ọjọ́ méjọ tá ó tún lọ pàdé lórí ètò kan náà ní iṣẹ́ alálùbáríkà kan náà bíkọ́ kíkẹ́ lọ́mọdé wa ló ń kí wa pé àṣẹ là ń wáyé lánrẹ́kọ́ inṣá allah.

0: gẹ́rẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lò ẹ káàsán àsìkò iṣẹ́ òní ìròyìn àpapọ̀ rèé o láti lè ṣe rédíò bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà ìjọba yìí ìpínlẹ̀ èkó ti pín owó ní bílíọ̀nù mẹ́sàn ó lé díẹ̀ náírà fáwọn olókoòwò kéékèèké ilé ẹ̀kọ́ girama Sarudin girls high school ìtìrẹ́ nípínlẹ̀ èkó ṣètò ọ̀gá àgbà ọlọ́jọ́ kan fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà ẹgbẹ́ òṣèlú progressive congress apc sun ọjọ́ ètò ìdìbò abẹ́lé fún àwọn tó fẹ́ díje láti lọ ṣojú ẹkùn ìdìbò wọn lẹ́gbọ̀n aṣojú ṣòfin ilẹ̀ wa làbújá sí ọ̀la olóòtú ilẹ̀ letvian kọ̀wé fipò sílẹ̀ wáyé èrè ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo francis ìjọba ìpínlẹ̀ èkó ti pín owó ní bílíọ̀nù kan àbọ̀ ó lé díẹ̀ náírà fáwọn olókoòwò kéékèèké nípínlẹ̀ yìí láti fi lè mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ èkó àti láti lè mú ẹ̀dínkù bá ìwà ìríṣẹ́ṣe tó ń fojoojúmọ́ gògò sí lórílẹ̀‐èdè yìí kọmíṣánná fọ́rọ̀ ètò ìbániwáṣẹ́ nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni akínyẹmí ajígbọ́tafẹ́ ló sọ ọ̀rọ̀ yìí mọ́ lákòókò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lákòókò tó ń jiyàn iṣẹ́ ilé-iṣẹ́ náà láti ọdún kan sẹ́yìn èyí tí ó wáyé ní aláùsá ìkẹjà gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní bákan náà ní ilé-iṣẹ́ yìí ìyẹn látara ìjọba ìpínlẹ̀ èkó tún ti ṣètò ìkọ́ni àti ìtọ́nikọ́ lónírúurú ọ̀nà fáwọn ọ̀dọ́ láti fi lè túbọ̀ mú ìdàgbàsókè ọ̀tún bá ètò ọ̀rọ̀ ajé ìpínlẹ̀ èkó lárúpa ìgbésẹ̀ àti mató àwọn aṣáájú orílẹ̀-èdè yìí lọ́jọ́ lásánà àwọn alákòóso ilé ẹ̀kọ́ Sarudin girls high school ti ṣètò yíyan ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ láti jẹ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà fún ọjọ́ kan péré o nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn alákálẹ̀ ètò tí wọ́n fi mú akẹ́kọ̀ọ́ tí yóò jẹ ọ̀gá àgbà ọlọ́jọ́ kan yìí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà arábìnrin bímbọ mohammed ṣàlàyé wípé ìhùwàsí àti bí àwọn ọmọ wọ̀nyí ṣe jáfáfá ni wọ́n wò fi mọ̀rọ̀fẹ́ ọmọ bẹ́ẹ̀.
1: mo kọ́ àkọsílẹ̀ láti ọ̀dọ̀ lagos state fún ẹ lọ́ta ó ti pẹ́ tí mo ti jí wọlé nígbà tí mo ti ń ṣiṣẹ́ nípa ẹ̀gbọ́n náà tí mo ti mo dàbí pé exams làwọn máa máa ń ṣe tí wọ́n máa fi win so i introduce the thing máa náà máa ṣe ó dẹ̀ ṣe ń jẹ́ kí orí àwọn ọmọ ẹ̀yìn kù kó ní àwọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ó ní wọn káwọn náà máa di leader wọ́n fẹ́ bọ́ wà lẹ́yìn.
0: nígbà tó ń sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọ̀gá àgbà ọjọ́ kan omidan afso anifowóṣe ṣàpèjúwe ìrírí ọjọ́ kan yìí gẹ́gẹ́ bí èyí tí kó lè kúrò lórí ohun títẹ láéláé ó wá gba àwọn akẹ́kọ̀ọ́ yòókù lámọ̀ràn láti bójútó ètò ẹ̀kọ́ wọn dáradára.
2: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run inú mi dùn láti jẹ one day principal fún ènìyàn mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn teachers àti other staffs especially our school principal tó organize event yìí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ láti they have helped to develop the school mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn fún nǹkan tó ti ṣe fún school yìí.
0: ní tìrẹ igbákejì òdarí ìdàgbàsókè ilé ẹkọ ọhún tó tún jẹ bàbá ọmọ tó jẹ ọgá àgbà ọlọjọ kan yìí alhaji rizak ọlátúbọsán gbóríyìn fún ilé ẹkọ ọhún fún irúfẹ ìgbésẹ báyìí aṣojú kọrin wa lékè badru jábọ ìròyìn pé lára àwọn tí wọn tún bọ ọlá fún lọjọ yìí ni a ti rí ọjọ radiat gẹgẹ bí igbákejì ọgá àgbà ọjọ kan mariam adeyemi igbákejì ọgá àgbà ọjọ kan lẹka ètò ẹkọ àti waidat adébáyọ akọ gẹgẹ bí akọwé ọjọ kan. àrùn àti lọ sọdọ àwọn tọrọ kan àti ìjọba lẹka gbogbo láti gbìyànjú máa wá ìgbé ayé ìrọ̀rùn àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì lórílẹ̀‐èdè wa nàìjíríà o àwọn akópa ní abala àgbéyẹ̀wò kókó ní òwe ìròyìn bond fm ni wọ́n sọ èyí lówùúrọ̀ tòní nígbà tí wọ́n kópa ní orí ètò ọ̀hún wọn kọ̀mínú lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì ṣe máa ń ráre lẹ́yìn tí wọ́n bá ti ṣiṣẹ́ fẹ̀yìntì tán. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ti kéde pé àwọn ti san ọjọ́ tí ètò ìdìbò abẹ́lé fáwọn tó fẹ́ díje láti lọ ṣojú ẹkùn ìdìbò wọn. Nílẹ̀gbọ́n aṣojú ṣòfin àgbà ilé wa lẹ́nìí tẹ́lẹ̀ pé àwọn ti san o sí Sátidé ọ̀la tí ṣe ọjọ́ 16 oṣù yìí. Àwọn ọjọ́ tí wọ́n ti kéde ṣáájú fún ètò ìdìbò abẹ́lé sáwọn ipò yòókù bí ètò ìdìbò abẹ́lé fáwọn tó fẹ́ lọ ṣojú ẹkùn ìdìbò wọn lẹ́gbọ́n aṣòfin àgbà ilé wa. Àti ilẹ́gbọ̀n aṣòfin ìpínlẹ̀ ètò ìdìbò abẹ́lé fáwọn tó fẹ́ díje du ipò gómìnà láwọn ìpínlẹ̀ gbogbo àti ètò ìdìbò abẹ́lé sípò ààrẹ orílẹ̀-èdè yìí ni ẹgbẹ́ òṣèlú APC ti kéde pé ọjọ́ yìí kò yẹ o kò sí kúrò ní bí wọ́n ṣe sọ sí tẹ́lẹ̀ àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé ìròyìn ẹgbẹ́ òṣèlú náà ọ̀gbẹ́ni Felix Mọ́kà sọ di mímọ̀ pé ètò ìdìbò abẹ́lé fáwọn tó fẹ́ lọ ṣojú ẹkùn ìdìbò wọn ẹlẹ́gbọ̀n aṣòfin àgbà ilé wa yóò wáyé ìyẹn ẹlẹ́gbọ̀n aṣojúṣòfin àgbà ilé wa yóò wáyé lọ́la òde yìí tí ṣe Sátidé ọjọ́ 16 oṣù tá a wà yìí ọjọ́ ajé ọjọ́ Monday. Lẹ́tọ̀ ìdìbò abẹ́lé fáwọn tó fẹ́ lọ ṣojú ẹkùn ìdìbò wọn nílẹ̀gbọ̀n aṣòfin àgbà ilé wa yóò wáyé tí àwọn tó fẹ́ díje láti lọ ṣojú ẹkùn ìdìbò wọn láwọn ìpínlẹ̀ gbogbo yóò sì wáyé lọ́jọ́rò ogúnjọ oṣù yìí. Ètò ìdìbò abẹ́lé fáwọn tó fẹ́ díje lórí ipò gómìnà láwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC yóò wáyé lọ́jọ́bọ̀ ọjọ́ 21 oṣù yìí tí ètò ìdìbò abẹ́lé sípò ààrẹ orílẹ̀-èdè yìí yóò sì wáyé lọ́jọ́ 23 oṣù yìí. Fún ìgbáradì ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC tí yóò bẹ̀rẹ̀ lọ́la Sátidé ọjọ́ 16 oṣù yìí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC nípínlẹ̀ Èkó ti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fáwọn tó fẹ́ ṣiṣẹ́ lásìkò ètò ìdìbò ọ̀hún. Ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún tó wáyé láìgbé Màgòdò nípínlẹ̀ Èkó ló wà o láti gbé agbára wọ àwọn tí yóò ṣiṣẹ́ ìyẹn àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ òṣèlú náà kí ó tó di lásìkò ètò ìdìbò abẹ́lé àti pé kí ètò ìdìbò abẹ́lé òun kò balẹ̀ lọ geere nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìlà oòrùn ìpínlẹ̀ Èkó arábìnrin Yèyé Ọláyinka Olúsanya sọ pé pátákì ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ni láti lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ ọ̀hún ó ní ìmọ̀ nípa àwọn òfin àti ìlànà ẹgbẹ́ òṣèlú APC pàápàá jùlọ fún ti ètò ìdìbò abẹ́lé tó ń bọ̀ yìí. Arábìnrin Olúsanya rọ àwọn òṣìṣẹ́ ọ̀hún láti gbìyànjú fi ìwà ọmọlúwàbí hàn lásìkò ètò ìdìbò ọ̀hún nígbà tóun náà ń sọ̀rọ̀. Aṣáájú àwọn ọ̀dọ́ lẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìlà oòrùn ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Rasheed Bose kìlọ̀ fáwọn adíje àtàwọn olólùfẹ́ wọn láti yàgò fún ìwà màdàrú lásìkò ètò ìdìbò ọ̀hún. Ìròyìn àpapọ̀ lẹ́ńgbẹ́ láti lè ṣe Radio Bond FM 92.9 onígbòngbò ìkẹjà nípínlẹ̀ Èkó.

ואין

I'm not going to be able to do it.

Pọ́ńdẹ fẹ́ mú ọ̀gá ni wọ́n jẹ́. Olúwa ló ti rí ẹ wà fàkùkọ pọ́ńdẹ fẹ́ mú pàwọ́ dùn. Àṣà ìṣe wọn ló sọ.

O kò jẹ́ bí ìṣẹ́jú kọ̀ọ̀kan ṣe ń lọ nínú ìṣẹ̀mí láti ọjọ́ láti àtijọ́ lọ sí inú ìṣẹ̀mí ìsinsìnyí títí dé ìṣẹ̀mí ọjọ́ iwájú. Àkókò jẹ́ ohun tí a fi ń ṣe òdiwọ̀n ìyípadà iye àkókò àti bí àkókò ṣe ń lọ sí iwájú ní ìtẹ̀lé ìtẹ̀lé. Àkókò nínú ìṣẹ̀mí jẹ́ ohun ọ̀rọ̀ tí ó ní òpin, èyí tí ó wà fún gbogbo ọmọ ìdílé ènìyàn ní dọ́gbandọ́gba. A wá fẹ́ wo kí ni àgbọ́yé àkókò. Àkókò jẹ́ ohun òṣùwọ̀n fún ojúṣe. Ní eléyìí tó jẹ́ pé a máa fi ń ka ojúṣe ní ìṣẹ́jú àyá, ìṣẹ́jú àti wákàtí. Àkókò òun náà ni ìlànà tí ó ń ṣe ètò ọjọ́, ọ̀sẹ̀ àti ọdún nínú ìṣẹ̀mí. Tí a bá wá fẹ́ wo ìtumọ̀ àkókò ní àgbọ́yé tó jinlẹ̀, a sọ pé àkókò jẹ́ ìṣẹ̀mí fúnra rẹ̀. A tú àkókò sí ìṣẹ̀mí fúnra rẹ̀ látara pé òun náà la fi ń ka ọjọ́ tí olúkálùkù fi tó fi ń ṣe ìṣẹ̀mí lórí iṣẹ́ kọ̀ọ̀kan àbí lórí ilé ayé gan, pé ìṣẹ̀mí ìwọ̀nba bàbá ẹ̀ ló fi ṣẹ̀mí ní ilé ayé òun, ló fi jẹ́ pé àkókò fúnra rẹ̀ ni ìṣẹ̀mí ni òun náà. Bákan náà, a tún lè ní pé àkókò jẹ́ àǹfààní. Àǹfààní látara pé nǹkan tí a bá fi àsìkò ṣe, òun ló máa sọ kí ni nǹkan tí a fẹ́ rí, ṣé àṣeyọrí ni àbí báwo ni. Bákan náà, a tún lè sọ pé àkókò jẹ́ ohun ìṣẹ̀mí ọrọ̀ tí ó ṣe pé nígbà tó bá ti lọ, a kò lè yí padà mọ́. Nǹkan tí a bá ti fi àsìkò yẹn ṣe, a ti ṣe nìyẹn. Àwọn nǹkan tí àbá wá ti wá rí ṣe ní àsìkò kan, àsìkò yẹn ti lọ, kò padà wá mọ́. A táyà mọ̀ kí àmọ́ tún di ọjọ́ ìgbéje ká tó pàdé àsìkò yẹn. A wá fẹ́ wo kí gan ni àgbọ́yé àkókò nínú ẹ̀sìn Islam. Nínú ẹ̀sìn Islam, àkókò jẹ́ àmọ́nà ohun tó ṣe pé a máa jẹ́jọ́ lé lórí. Báwo la ṣe lò ó sí? Bí tó jẹ́ pé nínú wa yẹn, òun ló máa sọ kí ni ẹ̀sán tí a fẹ́ gbà ní àsìkò ìṣẹ̀mí. Eléyìí gan ló wá fi wá jẹ́ pé àkókò jẹ́ ohun pàtàkì tó ṣe pé a gbọ́dọ̀ ṣọ́, nítorí pé kí ni? Òun ló máa sọ kí ni ẹ̀sán tá a fẹ́ gbà. Kódà nílé ayé, bákan náà dẹ̀ ní Alkiyamo, ohun tí a bá fi àsìkò wa ṣe, òun gangan ni ẹ̀sán tí a fẹ́ gbà. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ẹgbà wa kan pé ẹ mójútó àwọn nǹkan márùn-ún, kí àwọn nǹkan márùn-ún kan tó di wa báyìí. Òun náà ni pé ìgbà ọ̀dọ̀ yín kẹ tó di ogbó. Ẹ mójútó àsìkò tó ṣe pé ẹ ní ojúṣe púpọ̀ láti ṣe, kó tó di pé àsìkò tó ṣe pé ojúṣe máa pọ̀ fún yín láti ṣe. Ẹ lè jẹta ń bọ̀ ni pé ẹ mójútó ìgbà tí àlàáfíà wà lára yín, kó tó di pé ìgbà tí ẹ máa ṣe àfẹ́kù. Bákan náà, ẹ mójútó ìgbà tẹ ní ọ̀rọ̀ o, kó tó di pé ìdàkejì ẹ máa dé wá bá wa o. Àmúṣẹ̀ṣẹ̀ wa parí ìgbà wa yẹn pé ẹ tún wá mójútó ìgbà tẹ ń ṣẹ̀ nílé ayé, kó tó di pé ikú máa bá wa. Ẹ̀rí àáfíà wa Ibn Abbas òun ló gba àdìsí. Ẹ̀rí ẹ̀kọ́ tí àdìsí tó ń kọ́ wa ní pé ká mọ báwo ni a ṣe fẹ́ gbo ohun àsìkò kọ̀ọ̀kan wa, nítorí pé ìgbà míì máa ń wà tó ṣe pé àwọn nǹkan yẹn máa wà fún wa lọ́pọ̀. Ká rí pé ìgbà tí a ní àǹfààní yẹn a lò ó dáadáa, kó tó di pé nígbà tí a ní àǹfààní mú. Fún àpẹẹrẹ, ẹni tó jẹ́ ọ̀dọ́, okun ṣì wà lára ẹ̀, a lè fò sí bí a lè fò. Nígbà yẹn tí okun yẹn wà lára ẹ̀, kó fi ṣe àwọn nǹkan tó jẹ́ pé ó máa ṣe ní àǹfààní, gẹ́gẹ́ bá ṣe sọ fún wa pé àmọ́nà ni àsìkò ló máa jẹ́ nǹkan ẹ̀sán tí a fẹ́ gbà nílé ayé àti Alkiyamo. Nígbà tí òun òdiwọ̀n ìṣẹ̀mí kọ̀ọ̀kan tí ó bá dé wá bá wa, a gbọ́dọ̀ rí pé nǹkan tí à ń fi àsìkò wa ṣe, ó jẹ́ nǹkan tó ṣe pé ó máa ní àǹfààní fún wa, tó máa jẹ́ àǹfààní ilé ayé àti àǹfààní Alkiyamo. Eléyìí sọ fún wa pé kí a má fi àsìkò ká má fi ra rẹ̀. Nígbà tí okun wà lára wa, nígbà tí owó wà lára, ká fi owó yẹn ká fi ṣàǹfààní fára, ká fi ṣàǹfààní fẹ́bí, ká fi ṣàǹfààní fáwùjọ. Nígbà tí a bá rí àyè, táyè bá wà, ká lò ó sójú ọ̀nà títọ́ Ọlọ́run, tó ṣe pé a lè mú ẹ̀sán ilé ayé àtàlè kí a mọ̀ bá wa dìgbàtí kò wá ní sí àyè mọ́. Eléyìí ń kọ́ wa ní ẹ̀kọ́ àti lu àsìkò, tó dẹ̀ ń sọ fún wa pé àsìkò
ohun ọ̀rọ̀ kan ni tó ṣe pàtàkì. Ẹ̀rí nínú àdìsí mi, àmì ìsọ̀rọ̀sọ̀rọ̀ ó jẹ́ ká mọ̀ pé ẹrú kan kò ní gbé ẹsẹ̀ kúrò ní ọjọ́ ògbóǹde àyàfi tó bá ti dáhùn sí pé kí ló fi ìṣẹ̀mí ẹ̀ ṣe báwo ló ṣe lo ìṣẹ̀mí ẹ̀ tó ń túmọ̀ sí pé iṣẹ́ ìṣirò àsìkò ìgbà ta lò nílé ayé báwo la ṣe lò ní ọjọ́ ògbóǹde àyàfi tó bá ti dáhùn sí pé kí ló fi ìṣẹ̀mí ẹ̀ ṣe báwo ló ṣe lo ìṣẹ̀mí ẹ̀ tó ń túmọ̀ sí pé iṣẹ́ ìṣirò àsìkò ìgbà ta lò nílé ayé báwo la ṣe lò ó sí tó wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a gbọ́dọ̀ máa bi ara wa àsìkò kan bá kí ló ń fi àsìkò yìí tí mo fi ṣe torí pé ìdúró ní àríkìámọ̀ ìdúró jẹ́jọ́ lọ́dọ̀ náà lálìkìámọ̀ ìdúró pé a fẹ́ sọ kí la fi àsìkò wa ṣe nílé ayé o eléyìí wá ń sọ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí pé ká mójútó àsìkò ká máa wo kí là ń lo àsìkò wa fún ká máa bi ara wa nǹkan tí mò ń lo àsìkò yìí fún ṣé nǹkan tó máa fún mi ní àǹfààní ìdáadáa nílé ayé ni àti lálìkìámọ̀ eléyìí á lè máa jẹ́ kí a máa sún fún ìmáre ìran máa wá àsìkò wa ní ààrẹ ìmáàlò fún ọ̀rọ̀ ọ̀nà aburú àbẹ̀rẹ̀ nǹkan tí kò tọ̀ nígbà ìyá fẹ́ lọ kí ni ìtumọ̀ ìbùkún ìbùkún jẹ́ àlékún dáadáa ìdùnnú ìdẹ̀ra àlàáfíà tí ọlọ́run bá fi sínú nǹkan àbí tí ó ṣe fún wa gẹ́gẹ́ bí ènìyàn ní tí ìṣẹ̀mí wa máa fi já sí ìrọ̀rùn ìbùkún kìí ṣe pípọ̀ nǹkan o ṣùgbọ́n bí nǹkan ṣe ní iyì sí bí ó ṣe ní àpọ́nlé sí bí nǹkan ṣe bó ṣe nípa sí bó ṣe pàtàkì sí bó ṣe dáa sí nǹkan tá à ń pè ní ìbùkún ni ìbùkún kìí ṣe pé kiní máa pọ̀ ṣùgbọ́n báwo ló ṣe ní iyì sí báwo ló ṣe nọ́lá sí báwo ló ṣe wúlò sí kí láǹfààní ta rí níbẹ̀ báwo ló ṣe jọjú sí a fẹ́ wo àgbọ́yé ìbùkún ìbùkún òun náà ni pé nínú èso púpọ̀ láti inú ìgbìyànjú kékeré tí èèyàn bá ṣe àbí ìmọ̀rí èso ajẹ́bọ̀ tó tóbi tó pọ̀ látara nǹkan kékeré tí ènìyàn bá ṣe ìyẹn ni pé ọlọ́run bá fi ìbùkún báràkà sínú ìṣe téèyàn ṣe ẹ̀rí ìbùkún òun náà tún ní nǹkan ta lè pè ní ìdẹ̀kùn ìdẹ̀kùn látara pé kí ojúṣe rọrùn fún yàn kí ọlọ́run bá gbé ní fúfúyẹ́ kó máa bàyàn ní ògùn kó máa dààmú èèyàn ẹ̀rí ìbùkún yìí òun náà ni pé ìtọ́sọ́nà kéèyàn máa ṣe nǹkan tó jẹ́ kéèyàn ṣe ní àsìkò tó jẹ́ kéèyàn ṣe láláì rá àsìkò ní ààrẹ téèyàn dẹ̀ máa rí èso tó ṣe pé èso àṣeyọrí dáadáa látara nǹkan téèyàn ṣe. A fẹ́ wo àgbọ́yé ìjìnlẹ̀ fún ìbùkún. Ìbùkún kò kí ń ṣe nǹkan àfojúrí ṣùgbọ́n ohun tí ó máa ń wọ̀ nínú èso àbájáde ojúṣe ni. Bákan náà ni pé ìbùkún jẹ́ nǹkan tó ṣe pé àti ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti máa ń wá lára orí ọlọ́run ọba lórí ẹ̀dá ni kò kí ń jáde látara ìgbìyànjú tí èèyàn bá ń ṣe ṣùgbọ́n látara ìyọnú tọ́lọ́run bá yọnú sí èèyàn ló máa fi ń fi ìbùkún sí ojúṣe tó túmọ̀ sí pé ìbùkún á máa lọ pẹ̀lú báwo ni a ṣe pọ̀ ìwọ àti ọlọ́run ọba gbogbo ẹni tí ó bá ti ń mú ṣe ọlọ́run ọba tó ti ń ṣe níbẹ̀ tí ń sá fún máṣe ọlọ́run ọba tó ń tẹ̀lé òfin ọlọ́run ọba tí ó ń sin ọlọ́run ọba pẹ̀lú òótọ́ ọ̀run ọlọ́run ọba máa ń fi ìbùkún sínú ìṣẹ̀mí ẹ̀dá ẹ̀rín sínú ìgbésí ayé àti sínú gbogbo àdáwọ́lé ẹ̀yìn. Bákan náà ni wípé ìbùkún ohun tí ó ṣe wípé ó máa ń mú ìṣòro kúrò nígbèsí ayé ẹ̀yìn àbí kó gbé ìṣòro rẹ ní fúfúyẹ́ kó dẹ̀ ṣe ọ̀nà àbáyọ ìrọ̀rùn fún ẹ̀yìn. A wá máa jẹ́ kí gbogbo àdáwọ́lé ẹ̀yìn kó máa yọrí sí rere èèyàn á dẹ̀ lè máa fi àlàáfíà fi ṣe ìṣẹ̀mí. Bákan náà ni wípé ìbùkún tí ẹ̀ ń sọ yìí ohun tó ṣe pé ó máa ń bu iyì fún ẹni tí ọlọ́run bá fi ìbùkún sí ìgbésí ayé ẹ̀yìn. Ìbùkún yìí máa wá nípa lórí ìṣẹ̀mí èèyàn tó jẹ́ pé gbogbo ìṣẹ̀mí yẹn á lọ ní ìrọ̀rọ̀sì pẹ̀lú dùnú àti ayọ̀ á dẹ̀ máa mú ìyege báyàn ní gbogbo àdáwọ́lé ẹ̀yìn àti ní gbogbo àfojúsùn ẹ̀yìn. Nígbà yìí kí a wá wo kí ni àgbọ́yé ìbùkún nínú ẹ̀sìn Islam. Ìbùkún nínú ẹ̀sìn Islam òun náà ni pé
iṣẹ́ alékún.

0: dada tún ṣe pé èèyàn ògbó òwò pé ó máa tún bẹ̀. Àwọn ọmọ jẹ́ kí dáadáa yẹn kó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa pẹ́ ní ọwọ́ èèyàn. Bákan náà ni pé ojúṣe Islam fi wo ìbùkún náà ni pé ìbùkún ó tayọ pé kéèyàn ní nǹkan tó pọ̀, ṣùgbọ́n ìmáàní ìtẹ́lọ́rùn, ìmáàní ìfọ̀kànbalẹ̀ lórí nǹkan kékeré tí èèyàn bá ní tó fi máa ń jẹ́ pé nǹkan kékeré yẹn ẹwà iyì tó máa mú lọ́wọ́ kò kí ń ṣe iyì tó kéré tó ṣe pé aráyé á máa rò pé nǹkan yẹn ó ju bẹ́ẹ̀ lọ látara ìbùkún tí Ọlọ́run bàbá ti fi sí. Ẹ̀rí Ànábì sọ̀rọ̀lọ́ àní àsáràn ó jẹ́ ká mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ ọlá, Ọlọ́run kì í ṣe pé kéèyàn ní nǹkan tó pọ̀ o, ṣùgbọ́n nǹkan tó ń pè ní ọlá òun ò ní pé kí Ọlọ́run ọba kó jẹ́ kéèyàn ní ìtẹ́lọ́rùn lórí nǹkan tí èèyàn bá ní, kódà kò ṣe kékeré. Ní ààyè kan, Ànábì sọ̀rọ̀lọ́ jẹ́ ká gbọ́ pé nǹkan tá a pè ní ọ̀rọ̀ òun ò ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn yẹn á wá máa báyàn débi pé gbogbo nǹkan lèèyàn ti ní, èèyàn ní ṣòro. Nǹkan kékeré téèyàn wá ń yẹn á wá máa jẹ́ nǹkan tó jẹ́ pé a máa wúlò fẹ́yàn tó fi ní gbogbo ìṣẹ̀lú yàn jẹ́ pé ìṣẹ̀lú yìí máa fi rọrùn. Èèyàn onírú rẹ̀ lẹ́ni tó ṣe wípé mo máa ṣàfẹ́kù nǹkan torí pé gbogbo ọ̀nà lọ́lọ́run bá mi máa fi kíní yẹn di, ìbùkún yẹn á máa fi di tó pé ìfọ̀kànbalẹ̀ yẹn aráyé gan ò ní lè sọ pé báwo ni. Wọ́n máa rí yàn lẹ́ni tó ṣe pé Ọlọ́run bá ti ó ti ṣe nǹkan ó ti ṣe oore parí fún.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ lè pe Àmírà sórí 08037118099 tàbí Communication Officer 08089485533. Ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank, account name Aluminant Radio Fund, account number 9628115000. Alhamdulillah Rabbil Alamin, a dúpẹ́ lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa Tòní, a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa. Ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa, a lérò pé orí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ Tòní, ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba, kí Ọlọ́run ọba kí ó má kọ àtúnlé wa. Àmì títí di ìgbà náà, èmi ni ọmọ ìyá yín Saniat Usman Ayade Emo, tí mo kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

abi ori ni o anusa salama jina salati mo awon kuro ti osu zele nja to ba ti le titi o fi di pe yo pa eran ni ojo kero zele nja ti se ojo odun so ta ba be te gbe suna yi awa na le se ori kan be to le ba ti kare a pe ori eran yo a ma gba lero lati se tori inu anu olodun ni pe o le pe la ta sodun ki olodun ba ran se de ko eran odun ko yo yo ile na ni ara won ti a fe tun a le ti be na ni awon se olore to wa ni mewa o na ni ka gba awe ka se pelu ro ara won se olore to lo ba la ni fe si ni ka gba awe so to su ba ti le a le gba lo je mo le to se la le gba nbe a le gba ojo mese son akoko a le gba sugbo ojo eleke wa ti se ojo odun oloya a o ki gba awe ere ani ka gba awe lojo odun so eto ndaju ni ise olore njodun won na ni ka pẹrun fun olorun ba ola so awon le won ni kan ti a fe firan aleti bode jo soda kola ni ise lawon mewa yi olore pupo ilope ilope ni awon esan ta gba ta ba mu anfani lati ise awon ise olore ni awon mewa akoko zulu ija gẹbi adis ta ti ke fun aṣaaju nipa wipe anabi sallallahu alaihi wasallam ni kun sẹni naa to pe o to ní ẹ̀sùn iṣẹ́ olóore nínú ẹwà àkọ́kọ́ yìí nínú àwọn ọjọ́ mi nínú orílẹ̀ ayé ìgbà tó ń sọ àdàbí àwọn ìṣẹ̀ṣẹ̀ náà ó ṣàlàyé pé aya fẹ́ ó ní ra ẹni tó bá lọ ṣe jíà tó lọ jagun sójú ọ̀nà ọlọ́ọ̀bá nǹkan àmọ́bí ni kò lè lẹ́sàn-án tí ẹni tó bá ṣiṣẹ́ olóore á ní ìlà àfi ẹni tó jẹ́ pé ó lọ sójú ọ̀nà ọlọ́ọ̀bá ó lọ pẹ̀lú ẹ̀mí ẹ̀ ó lọ pẹ̀lú dúkìá ẹ̀ ṣùgbọ́n kankan ni méjèèjì kò bá padà wá sílé irúfẹ́ níbẹ̀ yóò lẹ́sàn-án iṣẹ́ olóore nínú náà wà yìí so ká mẹ́jọ kí mẹ́wà yìí kó bọ́ máa lọ́wọ́ àbẹ̀lẹ̀ ọba aláà kó ṣe ní ọ̀nfà láti rí iṣẹ́ olóore ṣe nínú àwọn mẹ́wà yìí. Nínú ìta nàbí ibrahim tá ń bá wa sọ lọ yìí ṣó túnà pé a fẹ́ mú jáde nípa bọ́lọ̀ ṣe fi hàn ànábì ibrahim aláìsọláàtú ọ̀sán pé ní dájúdájú ní ti pàápàá òun ó jìwà dìde lọ́jọ́ kan ọlọ́ọ̀bá aláàánú pé kí nàbì ibrahim kó pa àwọn kó mú àwọn ẹyẹ dábí mẹ́ta àbí mẹ́rin kó rè wọ́n kó tọ́jú wọn kán mojú rẹ̀ ó rè wọ́n mojú ẹ̀ ọlọ́ọ̀bá ni kó pa àwọn ẹyẹ yìí gbà tó wá pa àwọn ọlọ́ọ̀ ni kó gé àwọn ẹran ẹyẹ yìí sí wẹ́lẹ́wẹ́lẹ́ kó wá da àwọn ẹran yìí kó dà papọ̀ ọ̀wọ́n ẹyẹ tó ti kú kó yí àwọn ẹyẹ kó yí papọ̀ mọ́ra wọn tó bá yá yí papọ̀ mọ́ra kó wá pín káàkiri orí òkè àwọn òkè bọ́yà òkè sóbì òkè dífẹ́ǹtì òkè tó jìnà síra wọn tó bá ti wá pín àwọn ẹran káàkiri kó wá pe àwọn ẹyẹ yìí ní táwọn ẹyẹ mọ́ fi dáhùn tó bá pè wọn tó bá fẹ́ fún wọn lóúnjẹ ànábì ibrahim ṣe bẹ́ẹ̀ aláìsọláàtú ọ̀sálàm àwọn ẹyẹ tó ti pín káàkiri wọ́n dẹ̀ wá padà bá níbi tó wà ọlọ́run fi jú èyí pé òun ó gbéwà dìde wọ̀n lọ́ọ̀yì téèyàn bá jábọ́ nínú plane tóun rí ẹran kankan níbi ẹran rẹ̀ tóun rí gbèsè ọlọ́run á gbé dìde àbí ọlọ́run ọba aláàánú. So ká má máa ṣe fàlàfò lórí ayé pé hàn kò sí ìtẹ́tẹ́.

0: City ìyẹn West Ham ó mà lè da Newcastle lágbójú náà tẹ bá ní kó yàn mí kéré tẹ ní sọ pé kí lè sọ lẹ́nu yìí ìyẹn bẹ́ẹ̀ láàrin ikọ̀ Aston Villa mo ti sọ yẹn Arsenal kò sí nǹkan méjì mẹ́rin gàdábáyà ni yóò lu Burnley bí ẹni kó jíke owó ni alùpamọ́kù ní òbí tí wọ́n ṣe Bournemouth pẹ̀lú Manchester City lóòjọ́ Sunday ọjọ́ ìsinmi oh my god ọjọ́ ìsinmi kọ́ ló bọ́ sí o ọjọ́ Monday ni yóò máa bọ́ sí ti ẹ̀ Bournemouth pẹ̀lú Man City yóò lagidi yóò rí fóun fóun fẹ́ lù bí ó ti ẹ̀jọ́ ẹ̀kan sódò lọ yóò pẹ̀lú Bournemouth torí pé ó ṣàfẹ́ máa pa kúrò mọ́ Arsenal lókè ni ṣẹwárí Chelsea pẹ̀lú Tottenham orogún wò látijọ́ gbọ̀hún ni àwọn méjèèjì yẹn Chelsea ṣeṣe kó lu Tottenham látàrí pé kọ́sọ́mà dáadáa ni torí pé láti ilẹ̀ pẹ̀pẹ̀ ló ti máa ń sábà lù bẹ́ẹ̀ òótọ́ ni pé Tottenham náà ń jà láti kúrò ní líìgì ọwọ́ ìsàlẹ̀ fún máa relegate ṣùgbọ́n ó ṣe pé pé okùnfà àti relegate wọ́n ń sáà yìí ọwọ́ Chelsea ni ó ti wá o torí pé wọn ò fẹ́ra wọn rí sójú bí tí wọn mọ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀ ló ti ń sábà rí bẹ́ẹ̀ orogún òwò ni torí pé London match derby ìyẹn náà kí n máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa kí Cristiano Ronaldo torí pé líìgì Saudi Arabia kó máa gbọ́dọ̀ bọ́mọ lọ́wọ́ cup méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà níwájú Ronaldo láti gbà yes of course cup méjì ni níbi iwájú wọn láti gbà ó wá kùn sọ́wọ́ CR7 bí ò ṣe ní jáwá ń tàn mọ́ torí pé lórí àkàsọ̀ yẹn àmì méjì péré náà ló kù ń bẹ̀ kí àlè láà tó wà ń sàlẹ̀ kó n fi lè bá kó fi gbà á lọ́wọ́ ẹ̀ wọ́n ní pátá olóṣòkè nísinmi bí ṣe ń bọ̀ ní wọ̀ ní ẹ̀dín tún fọ́ ní tún wọ̀ Ronaldo ní ò nísinmi o iṣẹ́ pọ̀ fún wọn láti ṣe torí pé bàbá amúlíkà ti wà nìyẹn lórílẹ̀‐èdè Saudi Arabia lọ́hùn-ún kó mọ̀ sinmi kó má rẹjà bàbá kìí lọ́wọ́ iléeṣẹ́ BS Media tó jẹ́ máa gbọ́ wa ní dídí àkókò yìí ẹ mọ̀ ìbínú pé lánàá òde yìí mo wá kó lè dá lọ ni bẹ́ẹ̀ni ẹ mọ̀ ìbínú ẹ jọ̀ọ́ ṣùgbọ́n lè ní àlàáfíà ni pẹ̀lú àṣọ ọlọ́run kò ní rẹ̀jà lágbọ̀rọ̀ ọlọ́run ẹyẹ ní kàkúrò ọjà iléeṣẹ́ tó ṣe ń gbọ́ ẹ̀tọ́ iléeṣẹ́ BS Media Broadcast mo ń padà bọ̀.
1: Feast at any time because of smoke and dust. Use Comix, make your day relieved.
2: Oga chemist, I beg I need cough medicine. Make it work sharp, sharp.
3: Oh yeah, try Comix cough syrup.
1: Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved. Why you judge? Comix na comfort. Cough? Drink Comix. It day relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
4: Mo sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtàwọn òṣìṣẹ́ tuntun health center wa àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
5: Ó ga ọ̀lọ́lá nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ mo rò pé wọ́n máa darí rẹ̀ lọ sí ilé ìwòsàn tó tóbi díẹ̀ ni bí wọ́n ṣe ṣe ní ìgbà tí o bímọ kẹ́yìn.
4: Rárá o gbogbo nǹkan tí mo nílò ló wà ní health center wa nọ́ọ̀sì yẹn kàn sọ pé kí n fọkàn balẹ̀ ni pé wọ́n máa tọ́jú mi mi ò ra ẹyẹ oògùn kan níta.
5: Ṣé pé ìbùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
4: Bẹ́ẹ̀ni o yàrá ìgbẹ̀bí tó mọ́ tónítóní àwọn nọ́ọ̀sì tó ní wà gbogbo oògùn tí mo nílò ló sì wà níbẹ̀ àwọn ìjọba yìí ń gbìyànjú.
5: Eléyìí dùn mọ́ mi nínú o wọ́n á sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ ní ìpàdé aláboyún ní health center tó wà ní àdúgbò rẹ̀.
6: Wo ìjọba ṣe àgbéǹde sí àwọn health center wa wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ètò ìlera wọ́n pèsè oògùn wọ́n rí dájú pé ìtọ́jú ọmọ wa àti ìyá rẹ̀ gbé pẹ́lí sí. Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCDA).
1: Feast at any time because of smoke and dust. Use Comix, make your day relieved.
2: Oga chemist, I beg I need cough medicine. Make it work sharp, sharp.
3: Oh yeah, try Comix cough syrup.
1: Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved.
7: Why you judge?
1: Comix na comfort. Cough? Drink Comix. It day relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.

0: What is this magic? I need that magic.
1: Update! Yẹn náà, mo sọ fún àwọn ọ̀dọ́ ilé-iṣẹ́ bọ́ọ̀lù fèm náà lọ́wọ́. Náà ètò táyìn pẹ̀lú ètò gbà bọ́ọ̀lù sáwọn. Kí máa sọ fún yín pé Goli Ọlọ́yẹ̀ mú tó yọrantí jùlọ náà ni David Dreyer tó wà nínú ikọ̀ Arsenal. Látàrí pé àmì ẹ̀yẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló fi ìtàn balẹ̀ tó gbà tó fi ṣe àjẹmọ́nú tiẹ̀. Kò wá sí Goli Ọlọ́yẹ̀ mú kankan nínú ìtàn eré bọ́ọ̀lù tó fi irú ìtàn bẹ́ẹ̀ balẹ̀. Yí pé kí ni ó gba best goalkeeper nínú ikọ̀ Premiership EPL. Òun náà rán tún fún ni Goli Ọlọ́yẹ̀ mú tó dáa jùlọ nínú ikọ̀ Champions League. Lóòótọ́ wọn ti gbà tán ṣùgbọ́n òun ni wọ́n fún torí wọ́n ti rí iṣẹ́ ṣàkótakunfún tó ṣe dé àárín yẹn. Golden Glove wọ́n ti gbélé lọ́wọ́. Ká wá sọ fún yín pé nínú ìtàn Goli Ọlọ́yẹ̀ mú Arsenal 3 times in a row mẹ́ta léraléra ló fi irú ìtàn bẹ́ẹ̀ balẹ̀ tó gba Goli Ọlọ́yẹ̀ mú tó yọrantí jùlọ lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ẹ sọ fún mi ta ló tún fẹ́ẹ́ ta ló fẹ́ẹ́ fi takú ẹ̀ lásìkò tá a wà yìí. Káwọn màdárò kan tó ti lọ tẹ́lẹ̀ lásìkò tá a wà yìí ta ló lè kojú ẹ̀ gẹ́gẹ́ bí Goli Ọlọ́yẹ̀ mú tó ti yọrantí jùlọ lásìkò yìí. Ẹ má yẹ ká fi tẹ̀gan sí ọmọ yìí ń dáa ó ń ṣe dáadáa. Kódà àjọ FIFA ni wọ́n tún fẹ́ fún ní àmì ẹ̀yẹ míì tó lọ́rìn ká ní pé ikọ̀ Arsenal wá lè gbìyànjú láti gba Champions League wálé. Oríire kan tún nìyẹn náà labalábẹ̀ yẹn náà. CAF ti ṣàwọ́dì o wọ́n ní pé ìfẹsẹ̀wọnsẹ̀ CAF Award ní tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí lẹ́yìn ọdún mẹ́rin ọ̀tọ̀ tó ti lò ní Morocco ikọ̀ Nàìjíríà ló tún gba àlejò náà ló ti ṣe ayẹyẹ CAF Award lọ́dún 2026 tá a wà yìí. Ẹ jẹ́ ǹdẹ́ka pẹ̀lú ọjà lẹ́ẹ̀kan sí i.
2: Sunday waka, come feast at any time because of smoke and dust. Use Comix, make your day relieved.
3: Other chemist, I beg, I need cough medicine. Make it work sharp, sharp.
2: Oh yeah, try Comix cough syrup. Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just yeah, drink and be relieved.
4: Why you talk?
2: Comix now cough. Cough. Drink Comix. Be day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.

Masha, mi wa,

Dios, yo puta y es mío, mío, guato, vaya, eso la diabla la que

0: ọjọ́ mẹ́ta yìí. Ojojúmọ́ mà ní fòrò lọlé. Ìyá Bílíkì, ń bọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi?
1: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yìí ti sú mi. Ẹ wo wọn ò lè ṣe.
0: Irú àrùn wo ni ṣe ọ́ tó lè jẹ́ ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ? Ṣé ọ̀pá ẹ̀yìn tirẹ ni? Bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóṣìíríṣìí àìlè mọ́kùnrin odò dáadáa wò ó. Má jẹ́ pàṣẹ omi òrò ó jìnà torí olóòtú ìjákulẹ̀ ọba àpààrùn ìjákulẹ̀ worldwide tí gbogbo ìwọ́n mọ̀ sí ìrọ̀rùn Abacia Center èyíkéyìí ẹ̀sẹ̀ tó lè máa bára wòlé ìjà tó sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bẹ̀rẹ̀ lọ ìrọ̀rùn Abacia Center ọba àpààrùn ìjákulẹ̀ worldwide olóòtú ibà tó wà ní number 25 Odunlami Street opposite Access Bank Abiodun Bus Stop ní Bàjẹ́ Láyé Ṣọ́mọ́bí Lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
2: 0806865584 lẹ́ẹ̀kan sí 0806865584.
0: Ha! Ìrọ̀rùn Abacia Center bàbá ológun bá ọba àpààrùn ìjákulẹ̀ worldwide.
3: Kò sẹ́lẹ̀.
4: Ẹ kú ilé làákàrálé. Ẹ̀rọ wàhálà kí ló ọ̀nà kan dé ìsílẹ̀ àkọ́bà aládé. Mo máa kí yín o, gbogbo oníṣẹ̀ṣe mo kí yín o, gbogbo oníṣègùn ìbílẹ̀ ìlú máa jẹ́ o. Orúkọ mi ò yípadà, Olúmiidé Ọlálérè lórúkọ mi bẹ́ẹ̀ pè mí ní Olúmaìtì, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Irọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, ẹ mọ̀ kí mi ò kí dédé wá, tàbá sì ti wá, mi ẹ̀kẹ́ ti mọ̀ pé a ti mú nǹkan tó máa ṣe láǹfààní wá. Mo ní àlejò lágbára pẹ̀lú mi bí gbajúmọ̀ ni wọ́n. Oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ tó mọ ohun tó ṣe, tó kọ́ ẹ̀kọ́ mọ́kọ́ tó lọ sílẹ̀ òkèèrè tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́. Gbogbo ẹ̀ lọ́ máa gbọ́dọ̀ tẹnu wọn kó bọ́dọ̀ ni pé mò ń sọ àṣẹdùn. Ẹ mọ̀ kí ẹ kú àsìkò yìí o.
5: Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Dr. Sikiru Lai Ọláyẹmí. Èyí tí gbogbo àwọn ọmọ pè mí ní ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide láti iléeṣẹ́ ìrọ̀rùn Abacia Center.
4: Ok, bàbá ìrọ̀rùn nígbà kan mo ní kí ló fa bàbá ìrọ̀rùn.
5: Gẹ́gẹ́ bí ẹ̀yin oníròyìn bẹ́ẹ̀ sì máa tọ́ bọ̀yàn lẹ́nu. Wọ́n ní àmọ̀ràn tán tó tún béèrè ọ̀nà òní náà ni ẹ̀kọ́ yín fi pọ̀ jù. Bàbá ìrọ̀rùn àwọn tí wọ́n wà ń gba ìtọ́jú lọ́dọ̀ wa àwọn ni wọ́n sọ wá ní bàbá ìrọ̀rùn. Orúkọ tí ilé iṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀ Alpha and Omega ni ilé iṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀.
4: Alpha and Omega.
5: Bẹ́ẹ̀ ni tẹ bá wo látìkò yìí láti ń bá yín bọ̀ ibi báyìí. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá sọ gbogbo ẹ̀ di rọrùn, ẹni tí ó ń wojú Olúwa pẹ̀lú oyún níní olóyún, ẹni tí jẹ̀díjẹ̀dí ń bá fà á, Ọlọ́run sọ di rọrùn.
4: Láti ilé iṣẹ́ yìí.
5: Láti ilé iṣẹ́ ìrọ̀rùn. Ẹni tí ó jẹ́ pé kò lè ṣe déédé, Ọlọ́run sọ di rọrùn. Ẹni tí ó jẹ́ pé ọwọ́ ń wo, ẹsẹ̀ ń wo.
4: Ìwẹ̀ kúriri ń kúriri.
5: Ìwẹ̀ kúriri ń kúriri, Ọlọ́run sọ di rọrùn. Ẹni tí ó jẹ́ pé ó ń wò bàìbàì, níṣẹ́ lára ń ta, tí ó jẹ́ pé àti lè ṣègbọ̀nsẹ̀ rẹ̀, àti lè ṣẹ̀yọ́ rẹ̀, ó di wàhálà, Ọlọ́run sọ di rọrùn. Ẹlòmíì yóò mọ rìn lọ, ńṣe ni bàtà ọmọ bọ́ lẹ́sẹ̀ rẹ̀. Yóò wá dàbí wípé èso wà níbi bàtà rẹ̀ tí ń bú lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ di rọrùn. Ẹni tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ lóbìnrin, ẹ̀yin náà máa gbọ́ nínú jíngù wa. Àrùn tí ń ṣe obìnrin, ó yàtọ̀ sí ti ń sọkùnrin. Dókítà oníṣègùn ìbílẹ̀ tí ò bá dẹ̀ mọ̀ ń pa rẹ̀ kò lè sọ pé òun tọ́jú obìnrin kó máa tọ́jú ọkùnrin, ó dẹ̀ máa di rọrùn. Torí wípé ẹ̀kọ́, àkọ́tọ́kọ́, àti research, àṣetúnṣe, àti àyẹ̀wò tó péye ni àwa fi ń ṣiṣẹ́ tiwa. Lọ́nà fi sọ́ di rọrùn bẹ́ẹ̀.
4: Mo sọ̀rọ̀ pé bàbá ìrọ̀rùn bàbá ìrọ̀rùn tó lórúkọ yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀.
5: Ẹ̀yin Yorùbá náà ni ojú là máa ìṣirú, ẹnu là máa ìṣíyọ̀. Òkèèrè láti mọ ọbẹ̀ tí ò lépo lójú.
4: Òkèèrè láti mọ ọbẹ̀
5: tí ò lépo lójú.
4: Èyí funfun ni
5: tó bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ogójì ọdún ni.
4: Kàbíyèsí.
5: Iṣẹ́ láìsí náà ni.
4: Ọba wa ni ṣé iṣẹ́ yìí tàbá wò náà 40 years ago. Ṣé ẹ bá ń lé ní sà àbí ẹ̀kọ́ yàbá sí tiẹ̀?
5: Kì í ṣe bẹ́ẹ̀ o, abalẹ̀ ni. Àwọn bàbá tiwa ọlọ́dẹ ni wọ́n. Ẹ sì mọ̀ wípé àwọn ọlọ́dẹ láyé ìjọun àwọn ni wọ́n ní oògùn lọ́wọ́ tí wọ́n máa
4: tọ́ pé yàn. Very good.
5: So inú fi jẹ́ wípé gbogbo oògùn tá à ń lò yàtọ̀ sáà babaláwo, gbogbo oògùn tá à ń lò àwọn ọlọ́dẹ ló ní.
4: Bílẹ̀.
5: Bílẹ̀ ọlọ́dẹ ló ní. Ọ̀sùn lọ wájúwo.
4: Èmi náà ti gbọ́ rí.
5: Yàtọ̀ sáà babaláwo pé à ń dífá, à ń ṣe kínní ayé kan wò. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe oògùn ọlọ́dẹ ló ní. Torí wípé oríṣiríṣi ìrírí ayé ni wọ́n ti rí nígbà ọ̀dẹ tí wọ́n lọ. Wọ́n pàdé ẹranko Abìjà, wọ́n pàdé oríṣiríṣi ejò tó lè gbé èèyàn mì, wọ́n pàdé àlùjànú ẹmọ tí ń jẹ́ irun. Àwọn irun yẹn, àwọn èèyàn oríṣiríṣi náà ni wọ́n pàdé wọn. Àwọn ọlọ́dẹ ló lóògùn tí ó fi kíyà pẹ̀lú wọn.
4: Thank you very much. Olùsí jápé aládé. Bàbá ọ̀rọ̀ yìí inúbí dùnà ti pàdé yín.
5: Ẹ káàbọ̀.
4: Ẹ báyìí ọmọbìnrin yín gan-an.
5: Ọmọ ìlú Ọ̀yọ́ aláàfin
4: Ojú pàṣẹ kí
5: Ọlọ́run àti bá a.
4: Kábíyèsí ẹ̀ka ọ̀sán ni ẹ bá ìlú àti bò ń lé ni.
5: Bẹ́ẹ̀ni.
4: Ẹ̀dọ̀ sí ìwà lẹ́nu iṣẹ́ yẹn náà kìí ṣe kékeré lẹ́ta
5: sí. Ẹ̀bá kèrè mi
4: ọ̀. Dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́.
5: Alhamdulilayi.
4: Ẹ̀bá ń sọ̀rọ̀ ọmọ ìrọ̀rùn. Ó túmọ̀ sí pé gbogbo àìsàn pátá òun náà lọ ń dí pẹ̀lú.
5: Lágbára lọ́wọ́ lọ́wọ́.
4: Kò sẹ́ẹ̀sọ̀ òun.
5: Ṣé rí tí ó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ẹ rí wípé ẹlòmíì nínú àwọn tí wọ́n sì ṣègùn ìbílẹ̀ ó lè sọ wípé ọkùnrin nìkan ẹlòmíì ó lè sọ wípé obìnrin
4: nìkan
5: ẹlòmíì ó lè sọ pé ojú nìkan ẹlòmíì ó lè sọ wípé jẹ̀díjẹ̀dí nìkan ló ń dí
4: pẹ̀lú
5: ẹlòmíì ọ̀pá ẹ̀yìn ẹlòmíì iṣan tí a rí tí ó fi rí bẹ́ẹ̀ ni wípé ìkẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ àti ìgbà ọgbọ́n àti ìwà ìmọ̀kún ìmọ̀ òun ló fi rí bẹ́ẹ̀ ṣé ẹ sì mọ̀ wípé gbogbo wa ká tó di pé a bọ́ sórí fídì yìí téèyàn tó lè máa sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe àyẹ̀wò lọ́dọ̀ ìjọba èèyàn tí ń pè ní cos nígbà tí a lọ sí cos tí ẹ gbé wa yẹ̀wò ní ẹni kò sí àrùn tí ẹni yìí ò lè tọ́jú ó wí pé ọmọ nǹpa ìṣe àtègbò ọ̀rọ̀ rẹ̀ ó sì dá ń tọ́.
4: Èmi kan tí mo ń bá sọ̀rọ̀ mo ti gbé yẹ̀wò pẹ̀lú ẹ̀mọ́ tó ń ṣe ọ̀tọ̀ ni pé èèyàn bá nǹkan lé ọ̀tọ̀ ni pé kíní yìí
5: ò ń pa ìwọ́n
4: bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ́bùn náà o gbọ́dọ̀ tún wá ìmọ̀ kún ìmọ̀. Bàbá ìrọ̀rùn
5: àgbáyé
4: mo dúpẹ́ lọ́wọ́ pé mo tún bá ń gbàdúrà lẹ́kọ̀ọ́ sí.
5: Àwọn
4: èèyàn máa ń sọ pé àìsàn àgbàlagbà wà tàbí ń gbàdúrà máa ń sọ pé kéékèèrè ayé mẹ́jọ kó ẹ lọ.
5: Àgbáyé
4: ṣe pé mo jẹ́ sọ àgbàlagbà. Àgbàlagbà òfin kú ọmọdé òfin kú.
5: Lẹ́kọ̀ọ́ sí ẹni tó lọ́kù.
4: Ṣé àgbàlagbà nìkan ló láìsàn ni àbí ọmọdé náà láìsàn tiẹ̀.
5: Ẹ káre ní àsìkò tá a wà yìí àtọmọdé àtàgbà ni ló láìsàn kódà ọmọ tí a ń bí lọ́wọ́ báyìí ó láìsàn. Ìtumọ̀ rẹ̀ ni wípé alákọ̀ọ́kọ́ ní tá à ń jẹ tá à ń mu òun ló fa gbogbo àìsàn tó pọ̀ báyìí. Ẹ rí i pé láyé ọjọ́ àìsàn tó wà ó níye ó sì nípele ṣùgbọ́n nísìnyí àìmọye àìsàn tí ò nípele tí kàn jáde tí ń jáde torí pé ní tá à ń jẹ lọ́pọ̀lọpọ̀ nísìnyí kẹ́míkà ni. Bẹ́ẹ̀ ni
4: wọ́n díbà oúnjẹ ni.
5: Wọ́n díbà oúnjẹ ni. Ṣé wá rí kẹ́míkà tá à ń jẹ oríṣiríṣi àwọn kẹ́míkà tí a fi ń so oúnjẹ yẹn ó oríṣiríṣi àìsàn ni wọ́n máa fà sí yàn lára. Mẹ́fì wọ́n ló ní fi jẹ́ pé ojú rẹ̀ wọ́n máa sú ẹlòmíì apá rẹ̀ wọ́n máa gbọ̀n ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ ni wọ́n máa gbọ̀n àti lè ṣe gbọ̀nsẹ̀ alágbára ẹlòmíì.
4: Yóò kọ́ ọjọ́ gbọ́gbọ́
5: kò ní lè rìn dàbí alára iṣan yóò máa fà lẹ́sẹ̀ rẹ̀ so ibi tí kẹ́míkà yẹn bá ṣiṣẹ́ sí lára oníkálukú níbẹ̀ ni àìsàn ti jáde.
4: Lẹ́gbẹ̀rún
5: bẹ́ẹ̀ni.
4: Ok kó tó di pé ọ̀rọ̀ àdé àṣemáṣá ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kí ẹ bá mi pe ọ́fíìsì àdírẹ́sì yín lọ́sàn.
5: Mo wà ní nọmba 25 Odunlami street opposite access bank ní ìlú Somolu ní Bajulaye Abiodun bus stop. 08080 60 8 68 65 58 84 84
4: lẹ́kọ̀ọ́ sọ 08080 60 8 65 65 58 84 84 ẹ bá sọ pé
5: tẹ́lẹ̀ ní agbára lọ́wọ́ lọ́wọ́ tẹ bá pè ẹ rí i pé ọba parun ẹni ọdún.
4: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹ̀tọ́ bá ti wá sí iléeṣẹ́ yín ohunkóhun tó bá ń ṣe wọ́n lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó máa ti rí pé nǹkan kó ṣàn ṣe wọn tó ń ṣe kúlúkúlú àbí wọn rí pé apá àwọn wọn gbé kò rí bíbi tẹ́lẹ̀ àbí wọn sùn wọn jí àbí wọn rí kọ́kọ́ rí pé ojú wọn wó báyìí báyìí àbí kọ́kọ́ rí pé wọn rìn díẹ̀ ẹ̀yìn wọn wọn ń tẹ̀ kólùbàkólùbà.
5: Àgbáyé
4: báwo ni sọ́jọ́ máa ń jẹ́ ọ̀dọ́ yín ẹ̀ fi ń dá olójú sí pé kọ́ lọ fọ́kọ́ balẹ̀ sàn.
5: Ní agbára lọ́wọ́ ọlọ́run ṣé ẹ rí wọn ní nǹkan díẹ̀ òun náà ni máa ń ṣọṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà ṣé rí gbogbo ìtẹ̀ ń sọ yìí àrùn wọn bẹ̀rẹ̀ látòrí kékeré wọn wà fi di nílá.
4: Nígbà bí kí mo tún wá sí
5: kẹ́kẹ́kẹ́ tó bá tètè mójútó ara dì nílá. Ẹni wípé láti tọ́jú àrùn ó nídìí ọgbọ́n àtinúdá ó nídìí ìmọ̀ ìjìnlẹ̀ àti àyẹ̀wò tó péye gbogbo ẹ̀ làwa fi ń ṣiṣẹ́. Tẹ́ ẹ bá sì dé àdúgbò mi lè fọwọ́ bu etí dẹ̀ lè béèrè kí wọ́n sọ pé bolẹ̀ ń lọ wọ́n máa sọ pé yà wẹ́pọ̀ mi.
4: Ẹ kàn bẹ́ẹ̀ pé bàbá ìrọ̀rùn
5: bàbá ìrọ̀rùn
4: lẹ́ni àdúgbò lẹ́sọ̀
5: gbogbo àdúgbò mi pátá. So because nǹkan tá a máa ń pẹ̀ ni ẹnìkan ọ̀dẹ̀ wárí kọ́kàbàmọ́.
4: Thank you sir.
5: Kò sọ
4: pé
5: ìrọ̀rùn
4: wọ́n tún padà wájú.
5: Ìrọ̀rùn wọn lọ rí èèyàn òsì tó lọ tá èèyàn
4: olúwa ju olúlọ
5: tẹ wọn sì ní ẹkọ tọrọ èèyàn gbọdọ ta sí ilé kódà ẹkọ tọrọ èèyàn gbọdọ ta sí ibi ojú rẹ gan torí pé tẹyà bá tàbí ojú
4: náà
5: orúkọ ti bàjẹ.
4: Ọ̀dà ṣé iléeṣẹ́ bàbá ìrọ̀rùn tá a sọ̀rọ̀ ń pa yìí sábà wọn ni ṣé irú àwọn ẹ̀rọ wọn lẹ́nu ṣé tìgbàlódé ni àbí ẹ̀kọ́ wọn.
5: Ẹ̀rọ ìgbàlódé òun la fi ń ṣe àyẹ̀wò.
4: Ẹ kọ́kọ́ ṣàyẹ̀wò fún ọ
5: ìrìnà rẹ tí ò rí iná dáadáa ẹni tí ó jẹ́ wípé ọwọ́ ń gbọ̀n ese ngba eni ti o le se kebe lati le sumo birin abi eni ti o je wi pe ko le lo si le gbase dabi alara abi eni ti o le seyo dabi alara abi eni to je wi pe ti ba rin lo bata nbo lese re to ni o ni mo elomi wa ti pe bata to wo bi eso ni omo gun iru gugu awon ru nkan ba yan arun ni ti awa ba ti tewo gba lagbara lo lo yo di orun
4: awon be ko ti pe mi ri ti mo le wo pe ah seru nkan ba ile ma sele amoye
5: agboye
4: mo obirin yi oni tin ba ri ohun awon oba awon yan lalala lo nda awon la ko nfe won
5: agboye
4: mi susubo oko to nfe ohun ni fe mo fe file sugbon o ti bimo won ni ah ti o si on to ma file fi oko hunle ona ko wa para e
5: ah tori kini
4: oni ibi ti awon ti ra ogunde ibile ati ti oni gbogbo to ti lo ohun nkan mo kunrin ile
5: ohun
4: to ba lori ohun ba ni ma sukun ni
5: ohun
4: ma sukun so mo wo pe we boya tin ba ta re si ru odo yin baba baba irorun boya yo ro na bayo se se yin ikuri kan lo wa nsa
5: a wa ni ikorodu ni ilu ofin ile se wa wa nbe
4: se se ni ofin sa fun gbogbo
5: ti a ba ti di ofin e bi le church bus stop
4: folusho
5: adedeji
4: folusho
5: adedeji number 1617
4: okay ni bo wa nti ile se to ni to si wa nbe npo sa
5: number 25 odolani street opposite access bank ni ilu somolu gbogbo eyan lo mo wa nbe
4: baba
5: ero ba mi soro mi
4: 8080 6855 8844 8080 6855 8844 8844
5: in kun osule kokko wa na te ba ti ri nkan
4: ti wa
5: a wa bo si level awon omo so o wa so pe won so ba fun gbogbo bi to lo lo won a le so be fun e bo nkan ku se kose
4: ototo ni
5: so eleyi se pe a lo do baba kan ngba ti arun kan se wa yo ori be isegun bi le o ti koja be emi ni mo n ja ewe ni mo wa egbo ni mo n ka eso eyi to ba si je mo ki n gun ma gun eyi to ba je mo ki n lo ma lo eyi to ba je mo ki n se ma se agbo ti wa le free ti eni o ba dodo mi o
4: adupe lowo olorun ko ju ba ni lo ori eto leni adupe lowo alejo wa baba
5: iwarun
4: aba ki
5: center to wa ni number 25 odolami street opposite access bank ni ilu somolu
4: barika
5: ero ba mi soro mi lekan si
4: 08080 6855 8844 08080 6855 8844 I
3: ore mi o ma roju aya mi mole mojo meta yi ojoju mo ma ni furu lole ya biliki nbo ki lo sele laarin iwe oyin ore mi
6: kini oni sele oro re yin ti simi ewo po lo se
3: iru aro oni se o ti le je oju sele lodo aya re se opa yin ti re ni bi ase dede se wa laarin okunrin lo se wa obirin aro ipalopo titi pe lara ma nse kufa idiwo ti are abani ti eni abi iba lo sirisi aile mokuro odo daada wo ma je paso mi oro ojina tori o lo tu idakole oba parun idakole worldwide ti gbogbo eyan mo si iru orun aba center eti yeso to le ma bara gbeja to si ti sayewo re bi ayewo re ma bere do iwerun abakia center oba parun idakole worldwide olokun iba to wa ni number 25 odunlami street opposite access bank abiodun bus stop bi baju laye sele ni leko tabi ke pe won sori
7: 08068655884 leko si 08068655884
3: ha iwerun abakia center baba olokun iba oba parun idakole
8: worldwide on the eighth January. We talk about the yellow. The daddy made a little. Nobody did that. If you die, the lion, the little one, the little one, the little one, the little one, the little one, the little one, the little one, the little one, the

àjùmọ̀ṣẹ́ wa ni ọmọ maríwo jẹ́miníwo iwo gbígbin ẹrù owó ekúgbò ìgbókòsọ́rọ̀ association pé gbogbo ọmọ maríwo sí ìpàdé pàtàkì tí yóò wáyé nínú ọgbà sico ferry terminal èbúté ìga ìkòròdú ní sunday ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún yìí sunday 17 May 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ 10 AM prom ẹ má ṣàlàyé wá sí ìpàdé pàtàkì yìí o nítorí kóòtù kò bá la fi ìṣẹ̀ṣe ṣe sunday 17 May 2027 ní ìpàdé pàtàkì tí egungun èkó cultural association ìlú ọgbà sico ferry terminal èbúté ìga ìkòròdú bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ 10 AM prom arúgbó àṣàgbè wa o àṣẹ olùkéde chairman chief owó labí òpé of late.

0: إن الحمد والنعمة لك والملك لا إله إلا
1: أنت. ما تلام باشاني تبلون يتم جابي تو في كيلو تقولين بق أهبلون كي أفين كيلو هباري إلا بايكا الله مدك بيو ترى الله بالا شكاش أجي بقول ما تبغى ما كلا شارني بقولون تو ما تلام جابي نيه إلا بايكا ene ko lo fun gi da beka la ka ye ti daru a ku gu gu ogun na mo bayi eh bo lo de se pe olohun nikan lo to fi pe la baika allahumma la baika olohun mo je pe olohun mo je pe la baika la sharika
0: laka la baika
1: mo je pe olohun oba yi oba to fi pe la sharika
0: laka
1: la baika wo lo ba to lorugun eyan lo ma sun bi emi lo mo wa nje ran lo èèyàn ló máa ń ká gara tí ò nílò ìta ṣe bí tọ́lọ́wọ́n ọba kọ́ iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ṣe agbára ọlọ́wọ́n ọba ó pọ̀ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ìnlẹ̀lẹ̀ áńdà gbogbo tó ń gé ọkọ pátápátá gbogbo tó ń gé ẹyìn pátápátá wà ní ìmáta gbogbo tó ń gé bẹ́ẹ̀rá tí ẹni ìwọ náà ló ní gbogbo tó ń gé ipò gbogbo tó ń gé ọlá tìrì ọlọ́wọ́ bá lẹ́yìn ni olórogún láfiwé olórin tí ó rà lọ́wọ́ ìwọ náà ní gbogbo ẹ̀ gbogbo òní làfọwọ́ sọ pé làkọ́dé fáza mọ́lábà wàtọ́ fáwàzọ́ ara ẹni tó bá wá ṣètàwá fún tiẹ̀ wọn a máa ká máa yin ọlọ́run láti bẹ̀rẹ̀ a máa yin tó bá dé ibi rúkúnù tí ó fi palẹ̀ wọn sọ pé ọ̀bánà àtìnà fìdúnìyà hasanata wọ́n filẹ̀ àkìrẹ́tì hasanata wakínà àbábàná àdúrà tó parí síbẹ̀ gbogbo dáadáa yí ọlọ́run ṣe fún wa dáadáa náà ní kálukú wa ṣẹ́yìn tí ò fẹ́ dáadáa bára fà kan tó ṣe bí pé wọ́n fẹ́ràn nǹkan nǹka ayé kankan kò rí bọ́ sọ́dọ̀ ẹ̀ ní o tó bá bọ́ sọ́dọ̀ ẹ̀ yóò yílù padà tó ní wọn máa sọ nǹkan tó máa gbà àwọn àfáà ikọ àfáà kan báyìí wà nígbà kan ọlọrun ọba ńlá mi gàlábí àlùbáwọ kiri ń jọnà lọ a kò mọ gàlábí àkáàkiri ó pa ara sáúdí ni ìrògbọn mi ọlọrun pọ nǹkan báyìí nígbà tí máa pa ara àfáà àfóò wọ gàlábí àfúnfún mọ o inú lẹ́gísọ́ọ̀sì ńlá yẹn onídìgbọ́n bò fún ọ̀sẹ̀ mi tí a gbé mọ́gbọ́n àwa yóò gí ni ńlá àfáà yìí wọ àwọn náà ti ń gbàsà kan ti ń gbà sádàkà wọn ti ní káyàn máa mú ní tó ṣe ní aláàlú wọn ní àmúdà àwọn yorùbá lọ́lọ́mọ tó ń sùn lórí jẹgbẹ gbogbo nǹkan pátápátá kò síwú ọlọ́run àfáà tó wá ní ọlọ́run àfáà yìí wá sọ pé wọn là bá wà tọ́fọ̀ àzàrà kù ilé ọlọ́run ò sí ó ti wá sórí o gbogbo ọdún wá fi là bẹ́ ìka ó ti sórí o wà tó ọ̀fà gbogbo ẹni tó bá ṣe tawaf wazaarahu àtẹ̀ntọ́sí ziyara ààyè ibi tí wọ́n ṣe àgbẹ̀bí muhammad kọ́lọ̀ mẹ́rin àfa onímọ̀dé ìwúrí dáná sọ wípé láti ìgbà yẹn á bìrì torí bá ń dọ̀mọ́ àgbọ̀mọ́ ìhò tòbí ilé mú tẹ̀sí kí n mi ní ìhò ọmọ ohun jẹ́ sí mi. kò sóhun tẹ́lẹ̀ fún ìyẹ̀pẹ̀ tó bí ànẹ́bù mara ìyẹ̀pẹ̀ ibi tó ṣe ànẹ́bù ọmọ ìta ara fi ànẹ́bù sínú ẹ̀kọ́ àdá ẹ̀gbẹ̀bù òun ò tẹ́ máa fi kò sí òrùka fún gbogbo ìyàbá tó ń gbébẹ̀ ẹ̀ náà kò sáṣà láti tó ìwọ̀n lè ṣe láti fi ṣàdú àfa ànẹ́bù gbogbo tó ń pè láṣà láti wá pátá àdúrà ló ń gbẹ̀bẹ̀ àdúrà ló ń gbé àṣà láàtù so àdúrà wa ni àdúrà tá a ṣe fún àmúnábì ló ń jẹ bẹẹ ìhun ń gé àsọláàtì gangan fún ara ẹ ó ń jẹ àdúrà lẹyìn ìgbà bá sọ pé àsàlátù àsàbàmọ àsàlátù àlọbi tá a ti ṣàsàlátù àlọbi tá a ti fẹ́ ṣe àdúrà fún àmúnábì mahamma èsìbí tó ti lè ṣe kò lálù àlámú kọlọmba aṣa alekun kí alekun gẹ fún anabi wa muhammad gbogbo ọtọlọrun ti wá kádàrá ajì yìí ọlọrun ni falarafa àwọn tán àti ìlọ ẹ̀yìn ẹ̀ máa gbọ́ àwọn tó ti lọ tẹ́yìn ẹ̀yìn wọn ń gbọ́ ẹsẹ̀ mọ́gún fà láàrọ̀ fàṣà kọ́ máa ṣe kọ́tọ̀ kọ́tọ̀ lọ́mú kọ́ máa ṣe ìbàjẹ́ lọ́mú wọn lọ fún súnkọ mọ́wọ́ àpò kí gbogbo ẹ̀ la máa dàrú a máa da aláìwú ni torí ẹ̀ máa ń tò ní ẹ̀bẹ̀ wọ plẹ́ẹ̀nì náà ẹ̀ tò wọ́ ni kódà gbogbo ẹ̀ wọ́n ti lójú tó rẹ̀ ń sìn ọ̀rọ̀ ó bọ̀ wọ́n ti ṣe tóbi kálukú ṣe máa tò wọlé wọ́n fẹ́ kó iye tó wà láà fún sóòkà wà láà gì dáadáa aṣọ fún àgbẹ̀bẹ̀rẹ̀ má lọ gihàn lọ́hùn àsìkò tó yẹ kí gihàn lórí ọ̀rọ̀ tí ò wúlò àlọ́wọ́ bọ́ọ̀lù ẹlòmíín tó lọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àsínà ọ̀rọ̀ máyù ọ̀rọ̀ màdírídì ìpín wá lẹ́lòmíín tó níbi ìwọ tó ṣe yí pé n tó rí lè rí lọ́wọ́ n tí ó tún ṣẹlẹ̀ ẹ̀rù mọ́ pé kò sọ fọ́lọ́ pé ọlọ́run àtẹ̀mí mi àtọ́lá mi àti gbogbo ọjọ́ ayé mi ọlọ́run jẹ́ ọjà wọn láàmú ẹ̀rù mọ́ ọ̀rọ̀ àṣìnà ni wọ́n ń bá káàkiri ẹ sọ mi gbogbo tó lọ èèyàn kì í jiyàn lọ́hùn o mo sọ fún àgbẹ̀dẹ náà nínú tí ìjìyàn máa ń dálẹ̀ lọ́hùn ni pé ẹnkẹgẹrẹ rẹ̀ síra ẹnkẹ tó kò lé if care is not taken wọ́n lè dọ̀tá bọ̀ tí wọ́n ní kíra wọn. ọlọ́run wa sọ fún àgbẹ̀dẹ wa muhammad
0: ṣe
1: pé pèpè wàásù fún mẹ́s.

ìfẹ́fẹ́rìtì ẹlòmíì lọ torí pé kó kọ́dá ni pé ilé ìlà máa fi lọ tàbá tó wá dé àti máa ṣe sábàkà náìtì àwọn máa pe àwọn èèyàn àwọn tó wá fà á tí ó gbà nígbà tó yẹ ń ṣàbọ̀dé mọ́kà tó há ọtí àti ẹni tó ń ṣàbọ̀dé mọ́kà tó ra ọtí àtàwọn tó ń gba mú àwọn mọ̀lẹ́kẹ̀ orúkọ máa lù wọ́n lù kù ìgbẹ̀yìn ayé wọn. Ẹ̀ṣẹ̀ aburú tẹ́lẹ̀ àwọn èèyàn ló ṣe já sí pé tí wọ́n ń dà níyàn bọ̀ nìyẹn a sọ fún alóyún dandan látorí ìyàwó lọ látorí obìnrin lọ àbí ẹlòmíì nìyẹn ẹlòmíì ogun olóyún ṣe ló lọ bá táwọn èèyàn jẹ ó sì ti gbọ́ pé àforíjì ńlá níbi iṣẹ́ agbègbè ló ṣe ń lọ gbogbo ìgbà àwọn tó bá tí wọ́n gé ṣe ti tú wọ́n lẹ̀ ṣé tú wọ́n lẹ̀ wọ́n ní gọ́lọ̀ foríjì ẹsẹ̀ wà á jáwọ́ ń bi tó ń ṣe lọ́lọ́fù lè foríjì hàn ẹnìkan wà ó ní ọlọ́run kẹ ẹ hàn ní bàbá náà ó ní gbogbo ẹ̀ṣẹ̀ lòun ti tẹ́ra foríjì ń bẹ̀ wọ́n ti ṣe átàkàfùrù láà ń bẹ̀ amọ́bí ṣìnà wọn ò tí ì ṣe ọdún tó ń sọ̀rọ̀ ó ti wà ní 67 wọ́n múra ẹgbẹ́ ẹ a máa tó tilẹ̀ kan sí tí ò ní rí nǹkan kan ṣe wọn nísìn ẹsẹ̀ ti gbèdè kò lè dìde mọ́ kódà inú tó ń kan lé mọ́ sí ni pé àti ròpléènì kan ti ṣe fún wọn a máa páàkì ẹ̀ gbogbo ṣùgbọ́n bẹ́ẹ̀ tó wọ́n ti ṣàṣàkà fún láì mẹ́ta àìkòlera mọ́ ó ti bá ìbẹ̀rù ọlọ́run èyí tó wọ́n ń pè ní ìbẹ̀rù ọlọ́run yìí ó fẹ́ pè sí mẹ́ta àkọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run máa túmọ̀ sí àlàkáṣíà wàl àìbà kí wọn máa bẹ̀rù ọlọ́run kí wọn tún máa gbọ̀n nígbà tó ń wu ọlọ́run wájú ẹ̀rá ìbẹ̀rù ọlọ́run ti bẹ̀rù mí o kí wọn kọ́ bẹ̀rù ẹ̀dọ́ ọgbẹ́ ọlọ́run fún àwọn kò sí àìbá ọlọ́run lára ènìyàn torí àìbá ọlọ́run yẹn ó gbọ́dọ̀ mú dé nígbà aláìní tẹ́lẹ̀mí ń ṣe tẹ́lẹ̀mí ń ṣe oṣù tó bá wíwẹ̀ ẹlòmí à ń ṣe lọ lọ́fẹ̀ẹ́ a ní kò sí nǹkan kan ìjọ tọ́lọ̀bà máa fi tọ́lọ̀bà máa hàn ló mọ̀ wọ́n ti wá sọ pé gbogbo tó bá lọ mọ́ka bẹ́ẹ̀ ti ẹ̀rú tó ẹrú ti wàhálà ìbẹ̀rù ọlọ́run ó gbọ́dọ̀ wà fàlàlàájì ìgbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ tẹ́lẹ̀mí bá ti ní àwọn yẹn ilé ọgbà o tó bá gbé wọn lọ fẹ́ wò tó bá mọ̀ wọn wò dáadáa tó bá ti jí wàhálà ìrìn wàásù ẹ̀ bó tiẹ̀ kàn ṣe ojú òkòkò máa wọ ẹni tó lọ ká bá ìjọba sọ gbogbo ṣe ní yínyínyín ní ẹ̀kọ́ làfẹ́ lọ ṣe lọ ìbẹ̀rù ọlọ́run ọlọ́run olómọdé bí mo dúpẹ́ o ọlọ́run ìwọ ló ṣe o mo dúpẹ́ o kí ni abẹ́rù ẹ̀ kó payẹ̀ nínú ká ń pín bẹ̀rù ọlọ́run yẹn náà ni àtọ́ á wọlé ẹni dáadáa máa tẹ̀lé tọ́lọ́run kò sì máa sin lọ́wọ́ gbogbo ẹni tó ti lọ láti lọ ìgbọ̀n àti ìbẹ̀rẹ̀ ṣáájú àti ìbẹ̀rẹ̀ wọn kàn lọ ni o.

nínú ọgbẹ́ ẹrú ẹ kò payẹ nínú ká pé bẹ́ẹ̀ rẹ ọlọ́run náà ni àtọ́ á wẹ̀lẹ̀ ẹ̀yìn dáadáa má tẹ̀lé tọ́lú kò sì máa sin lọ gbogbo ẹni tó ti lọ láti gbẹ̀rù àti ìbẹ̀rẹ̀ ṣáájú àti ìbẹ̀rẹ̀ wọn kàn lọ ni o.

0: ìpèsè ìrún Madrid ni ẹ tẹ́tí sí yẹn mùsùlùmí lákùnrin lóbìnrin ẹ jẹ́ kí a tara ṣàṣà dìde nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́ jọ̀mọ́ láti kí ìrún Madrid náà ìrún jọ̀mọ́ ní kíkí lọ́lá ju ìrún àdákí lọ ó sì dára kí a kí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà ní ìjọsìn fún wa àmì ẹ̀rọ ọlọ́run ọba tó fi ìpèsè ìrún náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀san rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ láàdá tí ń bẹ nínú ìpèsè ìrún náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìkẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí àlùjọ́nà firdaus lálìkìyámà aláhùnmá àmì wàjẹsà hun bí mà sọ bàrún jẹ́nà táwọn wàárí rọ.
1: Láhùnmá ẹ̀dínà nìyànná
2: Band FM.

ẹ̀kálẹ́ àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀yìn láti lè ṣe Bond FM 92.9 ìlú ìkẹjà láti ròyìn ṣáájú ẹgbàá kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Èkó ti tẹnumọ́ ìṣètò rẹ̀ láti ṣètò ìgbàlódé láti lè jẹ́ kí oúnjẹ ó sùn wá bọ̀. Ìpínlẹ̀ Èkó ti gbé àgbékalẹ̀ kan èyí tí ó máa forúkọ àwọn arìnrìn àjò mímọ́ sílẹ̀ lórí ayélukára bí àjèrè. Àjọ tó ń taré iná mọ̀nàmọ́ná sí àwọn iléeṣẹ́ apínáká ti rọ àwọn olùgbé àti àwọn ọba àlàyé láti dáàbò bo

gbé yòòbá tó jà là bó bá wọ́n ṣe dá sí ẹ̀ẹ́ríkọ̀ tí aláàjì kọ́lẹ́tì ṣe ń bẹ̀ ẹ mọ̀ pé èlò aláàjì barista ni ọlọ́tọ̀ ẹgbẹ́ wọn ti ń kí gbogbo àwọn tó parí ìjà tẹ́lẹ̀ wọ́n ti ráń kí wọn lẹ́rọ kan nígbà tó wá dórí ọlọ́tọ̀ wọ́n fara balẹ̀ kí wọ́n dáadáa iná wọn pé aláàjì kọ́lẹ́tì wọn ò gbàgbó tí wọ́n bá ti ṣẹ̀wọ̀n wúruwúru tínú wọn wọ́n ti fún aláàjì ní nọ́mbà nígbà tí ìjà ń lọ nígbà tí ìjà wá parí wọn láti fẹsọ̀ yanjú nọ́mbà yẹn pé ààrẹ má jà kán ò sí o aláàjì kọ́lẹ́tì tamidanu ni wọn ò nọ́nsẹ̀nsì.

0: kun.
1: Bẹ́ẹ̀ ni bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dúró jù wá.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08068216859. 08068216859. Ẹ má lẹ ti náwó àbẹ ti dé nìkan rẹ̀, ẹ mú gbàgbọ́ yín dání. Ẹ wọ́n ní bí náà ò bá tán bá sọ, ẹ̀jẹ̀ ìtàn lè kan náà. Ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi nílé tẹ́ bá ti dúró ẹ̀. Ogun àti wàhálà àti àìsàn tó náà láàmú ò ti ṣe.
1: Ẹ wọ Márúwá tó ń lọ sí Abáranjẹ Road. Tàbí tẹ bá ń gbọ́ kọ́ bọ́ Abáranjẹ Road ní kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Délé Ará Bọ́stọ̀, apá ọ̀tún ilẹ̀ yà sí. Number 20 Amoka Street, Délé Ará Bọ́stọ̀, off Abáranjẹ Road ní ìlú Ìkọ̀tún, Lẹ́kọ̀ọ́.
2: Ibẹ̀ bàbá àgbà wa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí. 08068216859. 08068216859.
3: Fẹ́lá ni tẹ́ẹ̀
4: plẹ̀. Ó sì àtúndà fẹ́. Ibọ̀ ọ̀pìnì tẹ́ẹ̀ plẹ̀ jọ. Ṣé yìí lè
5: Ah, dèrò ǹtẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti fọ anu ìjọ alẹ́ òní. Ẹ dá yànmọ́.
3: Ọ̀bẹ̀lẹ̀ o, kí ló fa tó tó mù?
4: Bàbá, ẹ̀yin náà ti sọ̀ pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
3: Bàbá àgbà tẹni bẹ́gi ló gbìn ṣe o. Mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀ pálù.
5: Tó jẹ́ pálù ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jága ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan fi ni pamọ́. Àwa fi ni ṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́ ìgún wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Délé Ará Bus Stop, off Abáranjẹ Road, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ ò sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
6: Adúgbò

FM 92.9 ẹ̀ṣẹ̀ o 10:30 sí wa láti àtàárọ̀ nígbà yà máa gbéjókòó náà fún blessing àlùkò àwa ń lọlé wa o àbíọdún fọlọ́run ṣọ lórúkọ tìgbà dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé sí wa.

ọgásí idu o ti súnmi o òun ni tí mo ra yẹn tó ti ń dùn oníbàárà ti ń pè mí wọ́n ti ń bínú ṣe bí mo ti sọ fún ọ rẹ ọ̀dọ̀ import ẹni ti ra òrùn ní ṣe lọ́tọ́ bẹ́ẹ̀ ni o kò ní import nípa ó gbówó yàtọ̀ ó sì kúnwọ́ gidi kì í dùgún kì í ṣá kò sì ní tẹ̀ ní tòjò tẹ̀rùn tí mo bá wá lo ìṣó import fi kọ́ mọ́lẹ̀ ńṣe ló máa dúró digbí òjò ìbá máa rọná tí yìí lè ń jà kò ní dùn kò ní tẹ̀ kò sì ní fòyọ gbogbo oníbàárà mi ló gba tiẹ̀ àṣùpọ̀ tó yọ ọ̀gásí yìí lù èmi náà lọ ra import báyìí gbogbo òrùlé kọ́ lẹgbẹ́ ẹ̀ torí ẹ̀ la fi ṣe òrùlé import fún àlòkọ́rin kése torí pé ó nípọn ni kì í jẹ́ kó tẹ̀ jò ìṣó import ní agbára àkànmọ́lẹ̀ òrùlé láì yára bẹ́ẹ̀ mú bọ́dún ṣe ń gorí ọdún àti gbígbà òjò ṣe ń bá ìgbà òjò kò sí ṣòro ẹyẹ bá fún gbàǹtu ẹyọ pẹ̀lú import ìbàlẹ̀ ọkọ̀ dájú rawo ìkọ́lé import lónìí pè wá sórí 08055537 79 import òrùlé tó ṣe é gbára lé bọ́dún ṣe ń gorí ọdún.

0: jákèjádò làgbáyé o.
1: Bọ́ndẹ̀ fẹ́ mẹ́tì túndọ̀ sá.
0: Láti kọ́tọ̀ náà ṣókúnlẹ̀, èyí tó bẹ̀ ní kẹjọ. Ká sọ fáwọn ọ̀tá ọmọ pé bẹ́ẹ̀ la fi kalẹ̀ sí o.
1: Bọ́ndẹ̀ fẹ́ mẹ́tì túndọ̀ sá.
0: Ayí ká fẹ́ polówó ọjà o, ṣèkìdí kára yé kọ́. Pẹ̀lú owó táṣẹ́rẹ̀ òní bí mi kẹ́ máa bọ̀ wá o.
1: Bọ́ndẹ̀ fẹ́ mẹ́tì túndọ̀ sá.
0: Ká lọ́wọ́ kù sẹ́lẹ̀ yá nìyàwó.

get it, I'm a one-two. Guide you on the way.

صار إيمانيو عمر فاتتا تنيني.

0: ẹnìkan kì í gbà kàtà lọ́wọ́ akitì ta ló fẹ́ gbàlé bàbá ọmọ lọ́wọ́ ọmọ ènìyàwó yóò sọ pé òun fẹ́ gba ìpínlẹ̀ kwara máwọn ọmọ bíbí ìpínlẹ̀ kwara lọ́wọ́ a jẹ́ pé bàbá jọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà kò sí tó burú torí orí ni kókó kókó ló dé bá orí lálejò ohun tó sì súnmọ́ sí ni wípé ìran àlejò ni ó lọ fúnilé onílé kan ò ní lọ fàlejò ló fi jẹ pé ayálégbé tó bá sọmọ ẹ ní kọlá wọlé ńgbà onílé bá fẹ lulẹ ẹ wọn kì í kọyàn tí ó fi kó ọlá ẹ jáde padà àwọn tó ń kojú wa gẹgẹ bí ìpèníjà lórí ètò ààbò ní ìpínlẹ kwara lọjọ tèní àlejò lásán làsàn ni yóò sì padà lọ ni àwa la máa borí torí pé ojú oró ní lékè omi ò sí bàtà ni wọ́n sọ pé ó lékè odò wọ́n fẹ́ wọ́n kọ̀ àwa náà la máa borí èyíkéyìí ìṣòro lágbára ọlọ́run elédùmarè ẹ̀ka alẹ́sà ẹ̀ka alẹ́mọ̀ ẹ̀ka arúgbó ẹ̀yìn ọ̀rẹ́ o gbogbo ibi tá a bá ti ń bọ̀ ajákèjádò lórí ètò ọmọ kwara ti àfọ́ta lẹ́tì ní yálẹ̀ ìjọ kwara bẹ́ẹ̀ ìjọ bí ìpínlẹ̀ kwara ẹ máyé àwọn tí wọn kì í ṣe ọmọ kwara tí wọ́n jẹ́ olólùfẹ́ tí wọ́n jẹ́ aládùúró tì tí wọ́n jẹ́ alásùnmọ́ bámbám ṣé bàbá wa Alhaji Bola Ogunyẹlé la fẹ́ sọ ni ṣé bàbá wa Alhaji Chief Kayode Abdullateef Adelodun President ẹgbẹ́ onípákó la fẹ́ sọ ni bàbá wa Kayode Odunowo ẹgbẹ́ NATO ìpínlẹ̀ Èkó la fẹ́ sọ ni àti àwọn èèyàn yìí bẹ́ẹ̀ láwọn onínú alàgbà Sam Olúṣẹ̀ṣọ Olúbọdún bàbá wa oníṣàṣẹmọ̀kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ọdún kẹrìnlá lórí àpèrè àwọn báláwa bá yín ẹ̀ẹ́dí filé ìṣàṣemọ̀ lágbára ọlọ́run elédùmarè ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsà ẹ̀ka alẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ láwọn máa kí àwọn ìjìká tí ò jẹ́ ká sọ oyè bọ́ àwọn aláàánú wa tọ́nà ọ̀ràn sí wa tó jẹ́ pé àwọn ni ò ti jẹ́ kí tòun kú dànù mélòó lágbára tiwa kí la lè gbé èrò la ní rápò ká máa wá fowó rọ̀gùn rọ́gùn ṣe ètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ àwọn tó jẹ́ pé wọn ò wo ohun tí àwọn èèyàn lè sọ ìdàgbàsókè ìpínlẹ̀ kwara òun ló jọba ló kan àyà wọn Alhaji Komorodin Yaya Banuso Alhaji Komorodin Babatunde Yaya Banuso ìlú Samara the national chairman Samara Descendant Union òun nìyẹn ọba Alhaji Rasheed Opeyemi CEO Opeyemi Enterprises adúpẹ́ lọ́wọ́ yìí o Alhaji Ibrahim Aliu aka Gbadua Chief Tajudeen Sani Lamu Makẹ ní ìdààmú ẹ̀ ní gbogbo tí ẹnìkan kì í wójú ẹja tì lómi bàbá mi ẹ̀gbọ́n mi akọ̀wé Tajudeen Abdulmalik torí ẹ wá jẹ́ntẹ́ iṣẹ́ ìlú ló ṣòro ó ṣe jù bí wọ́n bá ṣe ń gbé sókè láwọn kan máa ṣe ẹ lóòkan náà ọ̀dẹ̀ ní jàjàlú ìwọ́de kankọ́ kò ní ṣe kò sì jẹ́ni tí ó ṣe kò ṣe irú wọn ti sọra wọn di cryptology ìran kan tí ò níbi kan lọ tí ò sì ní jẹ́ kákẹ́ ẹgbẹ́ rẹ̀ kò jáde gbogbo ẹni tẹ́ wá dúró tì wá náà bí gbẹ̀kẹ́ ṣe fọwọ́ ti létí gba aláàmú fọwọ́ ti ògiri ọlọ́run elédùmarè yóò dúró tì ẹ̀yìn náà ibi àkókò tó bá dájà rẹ̀ sí lọ́mọ ẹyẹ tó kù ni wọ́n ti ń bá a náà bẹ́ẹ̀ bá gbómi lásán kalẹ̀ báyìí yóò sì máa tàbí epo pẹtrú lágbára ọlọ́run elédùmarè bí ó ṣe rí nìyẹn ẹ kà nílẹ̀ kan sí olórúkọ blessing àlùkò lórúkọ káìdé láì gbàgbé ọba noah salaudeen tó wà lórí facebook colorful presenter ni wọn fi wà yusuf shua ìbọlọjọ bí àná happy birthday to you long life and prosperity lórúkọ gba àwọn tá à ń sọ ìmùtí abdallah leke badru mashudi afolabi ìyẹn wà ní ìpínlẹ kwara abdulwas ẹyin salahudeen ọmọ tó mọ kọrọ lórúkọ tẹmí jẹ ní kankan ká mú bí ìròyìn bí a ṣe ń fi pẹlẹpẹlẹ pe àlejò wa wọlé ní kankan ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn méjì nígboro ìlọrin lọ́wọ́ ti tẹ̀ wọ́n nínú àwọn ajínigbé náà ni wọ́n pè é adamu ibrahim ọmọ ọgbọ̀n ọdún sanni musa ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n nínú iṣẹ́ ọgbọ́n ìdáná eléyìí tí àwọn ọlọ́pàá tí wọ́n rí sí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ kwara tí wọ́n ṣe àwọn ọ̀daràn wọ̀nyí ni wọ́n sọ pé wọ́n fẹ́ dà bí ọgbọ́n láti kó èròjà wọn fún arábìnrin kan kó tó di pé ọwọ́ ọlọ́pàá tẹ̀ wọ́n lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá sì gbá wọn mú lójú méjèèjì wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kà lọ́mọ oníbòròbòrò ọlọ́kọ̀ ìjọ̀kan àwọn ohun ìjà olóró bíi AK-47 àti bẹ́ẹ̀ lọ ni wọ́n gbà kalẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n sì sọ pé ìwádìí ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bíi sp adétó tí ó jẹ́ alūkkóró ẹgbẹ́ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ kwara bí wọ́n ti ṣe sọ wípé kódà ó ti ran àwọn lọ́wọ́ láti lọ fi mú àwọn akẹgbẹ́ wọn mìíràn náà tó kù látàrí pé wọ́n ń palẹ̀mọ́ láti ti ja ìkan nínú àwọn agbègbè ní ìpínlẹ̀ kwara logun adúpẹ́ o oluwa seun ba kan na ijoba ipinle kwara so pe ohun oni foju re wu eni keni eleyi ti o ba da idoti e si ayika tabi o ndina fun agbara e bi commissioner for environment honorable nafisat bi won ti so ninu atesode ti akowe ile ise na yen abiliko sakirat monitor lati se so pe kodi ni facilities bi ile meji ti won ti tipa latari iwa ibaje yi bakan na ni awon eniyan mefa ni ijoba ipinle kwara ni won ti rowo to bi iyan ti se lo ni abala ayika ati agbegbe niyan ka mo riro e mo won ni jamba oko kan na sele ile ti trailer elese 14 la ti o ko epo plywood ati motorcycle ti awon ajo ti won se ri si gbogbo oko ni ipinle kwara sise takutakun lati ri pe ajase epo roundabout to wa ni ilu lorin o free flow bi asha awo loyinbo ki a fi yan ni soki tori alejo ta ni lori eto omo kwara ta fun talent tere lekan si abdul wasin salahuddin omo to mo ko loruko te bi nje eni to je alejo wa fun tojo tere na ni alhaj abdul wahid olawale babatunde ti won je alukuru egbe osilu apc ni ipinle kwara lati jejo na lati wa lenu e ti a ti wo eto osilu ni ipinle kwara igbolodo duro igbolo lo kini ti a ma reti lodun 2027 idi ni e ti a fin touch light awon egbe osilu kookan ni ipinle kwara ni sata baba e kale o
1: okay
0: to
1: la kan ni ati ma go wa papa kwara ni ni won ba wa ni Nigeria ati ni Oko oko wa ko si apale ni on ko ti na la bi abuai bala wa ba ti mo je a ko me be o ko de ni ni le kwara ru pa la de je wa ni ti le kwara o mo ba san di abu ni apati oko wa ko a ko ti ta ko
0: awon bi ipinle kwara ti won bo ajake jadu agba laye won fe mo yin tani alhaj abdul wahid olawale baba to do leko re ni soki ko to di pe awon lo si ohun to bu awon so le to fun talent ni
1: alhaj abdul wahid baba to di ajo awon ti bi tofa ni ipinle kwara ka won ti ojo mo sa ti ni ni to pa ojo mo ka lo ti 20 olóòtú láǹfààní àti kàwé díẹ̀ mo níyàwó bímọ mo ti pẹ́ díẹ̀ nínú òṣèlú ní sókí nínú ìgbà
0: olúwa olúwa olúwa ṣeun olúwa ṣeun bàbá ẹ jẹ́ ká wò ó lọ́dún 1999 ni àwọn ológun ti dá ìjọba padà fún àwọn alágbádá jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ẹgbẹ́ òṣèlú ampp náà ni wọ́n kọ́ sí lọ́dún 1999 sí ọdún 2003 lọ́dún 2003 sí ọdún 2019 ẹgbẹ́ òṣèlú pdp láti ọdún 2019 títí di àkókò tí a wà yìí ẹgbẹ́ òṣèlú apc náà ló wà bẹ́ẹ̀ ẹ bàbá afẹ́rọ̀ yìí tí ó bá ní ohun tí ẹ fi ń gbọ́ wa ẹ bá wa pa ẹgbẹ́ wa pa torí dàbí pé kìíní yẹn ń play back láti ibi káwọn ará nínú ba láǹfààní àti gbọ́ wa dáadáa ẹ bá wa pa ní tẹ́ fi ń gbọ́ wa yẹn kẹ́ni máa gbọ́ wa dáadáa láti orí fóònù.
1: ok láti orí fóònù náà mo ti ń bọ̀
0: ṣe ẹ fi sí speaker ni.
1: Mo ń lo earpiece pé
0: o. ó dàbí pé kìíní yẹn fi máa play back díẹ̀ díẹ̀ ní àmọ́ tó fà. ẹ yọ earpiece ẹ kó kẹ máa gbọ́ direct ẹ jọ. Hello.
2: Mo ń gbádùn wa o.
0: Ó dà báyìí. So wẹ́n mo ti ń bá a bọ̀ látọ̀dún 2019 yìí àkókò yìí náà ẹgbẹ́ òṣèlú APC ti gba ìṣàkóso ìpínlẹ̀ Kwara tá wọ́n á ní ká wò láàrin ọdún bíi mẹ́tàdínlọ́gbọ̀n kọ́ mi 27 years ago tí a ti bẹ̀rẹ̀ òṣèlú àwa ara wa jákèjádò ní Nàìjíríà tí ìpínlẹ̀ Kwara ló sì gbẹ̀yìn bẹ́ẹ̀ ṣé à ń sọ pé lágbo òṣèlú ìpínlẹ̀ Kwara ń tẹ̀síwájú ó fà sẹ́yìn tàbí wà lójú kan èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta. Hello. Irọ́ kámẹ́rì ni Paul wí o. Ojú òpó yẹn ni.
2: Ọdún máa kọ́lọ̀.
0: Ṣé ẹ ti ń gbọ́ mi báyìí?
2: Mo ń gbọ́ yín dáadáa.
0: Mo ní tí a bá ní káwọ́ látọ̀dún 1999 ti di àkókò yìí ṣáà lè sọ pé lágbo òṣèlú ní ìpínlẹ̀ Kwara. Ìpínlẹ̀ Kwara ń lọ wájú ni ó rẹ̀yìn ni àbójúlósójú kan.
2: Ọlọ́run yi pinle kwara lafani lati ni awon lo pipe papa julo ni pa oselu ti awon se yi suba o se ni lanu pe bo ti le je pe ki se pe ipinle kwara nlo seyin ini ajo ipinle kwara ko ya lati odun 1999 yi ti oloyibo pe ni dipo ka ma move geometrically, awon move arithmetically. Gbagba ti Olorun fun egbe All Progressive Congress lanfani ati gbajoba. Ti Malam Abraham Abrasak ti won je gomina ipinle Kwara lowo lowo bayi ti won gbajoba. Ari pe irin ajo idagbasoke Kwara o ti yaju ti tele lo. Anti move geometrically bo se ye ka move iyato to wa nibe niyan ko si da kan ko si ijoba kan ti o nibe ti o ni se nkan kan abi nkan meji sugbon gege bi omo niyan ti a ba reti ki ijoba se nkan mewa ti ijoba na wa se meji abi beta ari pe ni idajo ti omo eda iru ijoba be ko peregede ko fi gboro je ka nigba ti Malam Abraham Abrasak ti won di ori alefa gege bi gomina ipinle Kwara ari pe irin ajo na ya Olorun fun ipinle Kwara lanfani lati ni idagbasoke to ta awon egbe re yo lini adupe fun Olorun ni ipinle Kwara pe a le fi jagbaga pelu awon akegbe wa ti a ma n wo ni okiriri tele gege bi ipinle Eko ipinle Oyo ipinle Kaduna ati bede lo ipinle Kano nisin ti eyan ba de ipinle Kwara yo mo pe aha iyato ti ba iwe aro so iyato to wa nbe niyan
0: e mo binu e so ninu oro yi pe ti a ba ni pe ka wu ipinle Kwara lana ni o fe da bi o te ko boya eye to nfo to nba soju kan na sugbon lawo ko ta wa yi akoto tin yika awon yo mo bere pe ah te ba so be boya labe isakoso egbe osulu PDP ati ri ilewe eko giga ni agbe.

0: ìlú ẹyọ kan state capital. From that, there are four local governments within the emirate. Ilorin South, Ilorin East, Ilorin West, àti Asa local government. Local government mẹ́rin ló kójọpọ̀ sí inú Ilorin. Nígbà tí state government ti bá ń ṣe tiwọn láti develop Ilorin state capital. Ilorin South local government wọ́n mọ̀ ṣe tiwọn gẹ́gẹ́ bí local government. Ilorin East yóò máa ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí local government. Ilorin West yóò máa ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí local government. Asa yóò máa ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí local government. That is the reason tó jẹ́ pé the state capital is rapidly developing. And that is not out of place. Gbogbo àwọn ìlú ńlá ńlá ẹ̀fọ́ àwọn state capital. State capital ni the first point of call fún any visitor.
1: Ìgbà tó jẹ́ pé gẹ́gẹ́ bí face of the state.
0: First, the state. State capital ni wọ́n fẹ́ sí state yẹn. Pé báwo ni wọ́n ṣe rí. We cannot afford to allow our state capital to look like a village.
1: Oda, ẹ jẹ́ ká wá máa fi eléyìí parí ẹ̀. Lára nǹkan táwọn èèyàn sọ nípa ìṣàkóso APC ni pé wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ tó kù bí alábẹ́ Alábí Lawalì ni NPP ni lábẹ́ àwọn PDP náà ni wọ́n lóríṣiríṣi àpáwọn yẹn bá ọmọ Dubai kankan wọ́n ń sọ wọ́n sùn fọlá yé APC tó bá fi lè sọ anything báyìí ṣí ṣámọ́lé ni kí ni tèkì lórí ẹ̀ gẹ́gẹ́ bí alūkkóró ẹgbẹ́ òṣèlú APC.
0: Àwọn tí wọ́n ń sọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bóyá wọn ò ní ìmọ̀ kúnkún. Nípa ìṣèjọba Malama Abdulrahman Abdulrazak. Dákun ní ìjọba Malama Abdulrahman Abdulrazak àwọn tí wọ́n máa ń bú gómìnà tán máa ń dákọ wọn ṣáwọn yẹn ò kí ń gbọ́ mélòó ni Malama Abdulrahman Abdulrazak mú bẹ́ẹ̀. Ẹlòmíín wà òfin ló mú ẹlòmíín wà ẹlòmíín ló kọlù mẹ́rin in fact the type of governor we have does not is fully engaged. Láti deliver dividend of democracy to ọmọ Kwara. So kò ráyè pé nìkan ń bú mi. Àbẹ́nìkan ń sámi. Let me give you a very good instance.
1: Nígbà
0: tí Malama Abdulrahman Abdulrazak first second term. People now encourage him, Oga Adebi Akampe, Oga Adebi Akampe. The governor said, let Kwara people assess me based on my first term. Jọba rí pé n tí mo ṣe ń fẹ́ sà mo má dé mi sẹ ẹ jẹ́ ká access me I don't to tell them thing n tí wọ́n fi wò ṣe táwọn ṣe tèmi ó wà mbẹ̀ and that is the basis of the judgment of ọmọ Kwara.
1: Oda o mọ̀ pé tabaríkà fi ilẹ̀ fún wákàtí kẹgbà kó àwọn alẹ́ lóye àti ìkásẹ̀ tó lẹ̀ ṣùgbọ́n nǹkan méjì lórúkọ àwọn bí ìpínlẹ̀ Kwara tó ń gbọ́ àmì fẹ́ béèrè lọ́wọ́ yín ìkà ọkọ ni pé tí gbogbo primary election bá lọ tán afẹ́kẹ́yìn àti alūkkóró àwọn ẹgbẹ́ òṣèlú tó kẹjọ sọ̀rọ̀ lórí program ìpapọ̀ káwọn ará àlejò gbọ́ ilé ẹ̀kan náà ṣé yóò rọrùn bẹ́ẹ̀.
0: Kò sí aburú ń bẹ̀ ṣe bí Kwara state ṣe bọ̀ ìpínlẹ̀ Kwara la fẹ́ bá sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ṣẹ́rí ó depend lórí availability mo gbàládùn àpè kọ́lọ̀ ń jẹ́ kí ààyè wà.
1: Oda kò sí wà láà kírètà iye ẹlẹ́kẹ̀ẹ́jú mẹ́rin tí àwọn ọmọ ìlàlà wọ́n ní ká sọ fún gómìnà wọ́n ní bíríìjì àwọn tó ti dé 95% completion wọ́n ní ká báwọn parí ẹ̀ àwọn ìlàlà ni wọ́n bí alàgbà káyọ̀dé alàbí láti bu ṣe ni wọ́n fi ìyẹn ránṣẹ́.
0: Okay, it is noted for action.
1: Ẹ ṣe gan-an mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pé àpè yẹn jẹ́ wa lórí ètò ọmọ Kwara tata a máa ju ṣe bàbá.
0: Àdúrà wo gbà lágbára lọ.
1: Ojú ìní ti ẹ ṣe púpọ̀.
0: Ọmọ Kwara a kéré oko délé.
1: Àmì. Ẹ ṣe gan-an sà. Bí ó ṣe rí nìyẹn pẹ̀lú àlejò wa fún ta ní ẹ tètè ní alàgbà Waheed Ọláwálé Babatunde tí wọ́n jẹ́ alūkkóró ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara gbọ́dọ̀ láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti bá wa sọ. Lórúkọ Blessing alūkkóró orúkọ Banu Asalawudi ẹni tí ètò yìí wò ìkọlọ fún pírẹsẹ̀ntì àtẹ́bá ní àwọn ìbéèrè mi tàbí lọ́wọ́ wọn ẹ máa tọ́jú ẹ̀ nígbà tá tó gbé wọn padà wá lágbára náà. Abdulwas Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tèmi ń jẹ́ o ọmọ Kwara tata ẹni yìí ẹni ẹ̀yẹ ni wá yòókù dojọ́ mẹ́jọ lágbára náà.
2: Ìgbàgbé ìwọlọ́wọ́ àti sọ̀rọ̀ níbi tí wọ́n ṣe yàrá á ní yóò kó kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ tó jẹ́ tó mú tó mẹ́jẹ̀ ní kọ́kọ́ náà fi àwọn ọmọ kọ́kọ́ náà gbọ́dọ̀ ṣe àwọn ọmọ kọ́kọ́ náà.

0: ẹ̀kọ́ pọ̀ jàǹtìrẹ rẹ lóòótọ́ ṣùgbọ́n èyí tó kájú wọn òbí nígbàgbọ́ òdodo níbi wọn ti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́.
1: kódà ó tún fi mọ àwọn nǹkan tí nígbà mílíọ̀nù ẹni yẹn máa ń dágbére bàrúkà jù.
2: ọlọ́run nínú àánú rẹ̀ tí ó ṣe àlékún dáadáa fún àwọn dókítà wa ní ayé yìí àti ní ọjọ́ ògbéde àìsíráàmà láti tún bẹ ọlọ́ọ̀ba nínú àánú rẹ̀ tí ó ṣe àlékún oore fún àwọn tó jẹ́ onígbọ̀wé èdè yìí ṣe mọ́sálásí lúrùúgà láì yọ ẹ̀yìn olùtẹ́sí sí wa sílẹ̀.

0: لله رب العالمين، والصلاة والسلام على نبينا الأمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. أفيكم ولو با الله أبا أكسس وباتك ونيرجو أسيك ati ide ti ori olaju le fun asoju odaju le alibi wa muhammad sallallahu alaihi wa sallam ile ni ati lope nigba mi omi eyan ma n dagbere funra won ti won ni pade ma nigba mi ele osile so pe won pade adupe ibi a tun pade lengba ti a ti tuka tele ti olohun ko wa se ipade wa èyí ọjọ́ pípàdé tó lóore jùlọ oníkájọ pàdé ní ọgbà àjẹrá jùlọ àlùjáni ọlọ́ọ̀dà kó ṣe ní ìkẹ́ àti ìdẹ̀ fún àwa náà. Èyí à ń sọ lọ nínú ìdílé mùsùlùmí táǹpìlì fíkìlì òṣèrà báwo ló ti jẹ́ kí ìdílé mùsùlùmí orí àti àgbẹ̀yé nípa gbogbo tọ́ba jẹmọ́ ìtọ́jẹmọ́ fámílì mùsùlùmí kódà ó tún fi mọ́ àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ lóríṣiríṣi èyí tí tọ́ba jẹmọ́ tọkọtaya àbí ìgbéyàwó ní ẹ̀sìn islam ohun tí à ń sọ̀rọ̀ lé lórí bọ̀.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Pápá ẹni fún ọlọ́wọ́ ọba tó tún ṣe ń rọrùn fún wa láti pàdé lórí ètò tawhid lónìí. Ẹ tún jẹ́ kí a farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ nípa ìjọ́kọ̀ṣoṣo ọlọ́run láti ẹnu dọ́kítọ̀ wa Dr. Sirajuddin Bilal Al-Asra.
2: بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. أفيكم الله وبا الله أسيتي أتي دفوان نبي ومحمد منو إذا لك واتي أتي سي قجا لاتي سنقى inú ẹbọ èyí tó wà níbi tí èèyàn máa ṣèlérí fẹ tí fún ẹlòmíyàtọ̀ sọlọ́run ọba ànágúrú gbẹ̀gbẹ́rìlá bí nídàlẹ́kọ̀ọ́ tó ní òun láti fẹ́ ṣàlàyé fún wa nípa àlìsìtìáájátú gbẹ̀gbẹ́rìlá àlìsìtìáájátú gbẹ̀gbẹ́rìlá kí èèyàn máa kọ́ra ẹ̀ ti ẹlòmíì láì sọlọ́run. Ìsìtìáájá ó ní ìtàǹpẹ̀ ni ó ń fi orúkọ nǹkan wá ìṣọ́ nínú àkídà wọn fi òun náà sí ààyè ọ̀tọ̀ kálẹ̀mọ̀ yàtọ̀ láàrin àti ta ti ń bá bọ̀. Ìsìnàjà ni kéèyàn ò tún dìrọ̀ mọ́ nǹkan kíkọ́ gbà òun a ní ìsìnàjà a ní ìsìgáfà. Ìsìgáfà ni kí èèyàn máa sọ yí pé kọ́ máa kígbe gbàmígbàmí tọ nǹkan míì á sọ díẹ̀ náà bẹ́ẹ̀ àti sọ díẹ̀ kọjá. Ìbáde ìsìnàjàtù omi kí èèyàn tún dìrọ̀ mọ́ nǹkan kọ́ máa sọ wípé òun fi kọ nǹkan náà wáyé sọ kó mu ti bí ìní ẹnìkan tí jẹ́ pé òun lè lùbúdílé òun tó lè gbà wọ́n lẹ̀ níbi nǹkan tí ọba dé. Ìsìnàjà ọlọ́sọ́nù Al-Qur'an kí a tó sọ ayà tí a sọ nípa àwọn àlìjàna táwọn èèyàn fi wọn ṣe ìsìnàjà ìmáàmù nínú kẹsì ìkọ́ náà bá ní lẹ́nu sí ó ní ìsìnàjà ní gbogbo àwọn nǹkan tó bá burú tí èèyàn fẹ́ fi àgàgà dí búburú ẹ̀ ò là ń pè ní ìsìnàjà. Àwọn ń pe nǹkan kan ní àdáwọn ẹ̀yà yìí àlè ìyáàjù níbi tọ́ba burú tàfẹ́ tì lọ aliyahu ni bi nti oba je nkan to da ta fe fasodo wa so yi ku istaaza bihi istaaza bihi ni la ti mu a'udhu billah e ya fitin kala ofo ko lo ba wa iso wa je bani laza laza bihi obere nkan da da ni e lodo enti ogba ni en to le fun o ni nkan yan ni nkan na kakolo ka oro lo ba suratul fusilat aya 36 alani wa imma yazawannaka min ash-shaytani nazbun fasta'id billah fasta'id billah innahu was-sami'ul 'alim ti yesu ba fe ko oyire sikasi olokan nipa ko se nti oda ko wa bi ko momo lo lokan ko se te fi so lo ba ko rugo po ma alani fasta'id billah ko lo fu ko na ba wa iso isiaza ni ko to olohun ba lo ko di o ma olohun ba ni bi ko gba o le nbe innahu was-sami'ul 'alim olohun ba ni oba ti nbo oba to ma omiya o nbo da o si ma gbo nkan ti si iru awon apeju ori isiaza yi opo ninu al-qur'an eni obi suratul gbajuma suratul falaq ati suratul nas ni suratul falaq ama so bi kula a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbil falaq allah ba to da falaku mun fi ko wa iso na pa kini ni sharri ma khalaq na pa bu ku to da bu bu ile ti o ma nigba to ba fe ma ẹdipe ibi pọ ibi oru tọjọ pe wọn lọ wa ba ẹni tí wọn ń wa bi sí tí wọn ní kí bí ọlọ bá nígbà tí wọn bá ti jí tọba ti káyà yẹ kó lè àwọn olùdókòwò bíi falak gbogbo ibi tí ń bẹ gbogbo oru kó tó di ikú sí payá pọmọ ló ń forúkọ ọlọ bá wá ìsọ̀ ń parẹ kó lè àwọn olùdókòwò bíi nance ló ń forúkọ ọlọ bá tí ọ bọ méyà mo fi ń wá ìsọ òun ni mò ń ṣáájú gbogbo nǹkan tó bá jẹ pé ẹ̀sìn wa ni tí èèyàn bá lọ sí fún nǹkan míì tí ìsọ náà bá ó ti ṣe bọ ìyẹn ni tàwáhídù tá à ń kọ bí ìsáájà kọ wá lọ fún kọ ẹlòmíì tí ìsọ náà bá ló fi ń wá ìsọ èèyàn ti ṣe ẹ bọ sí ọlọ́run ọba torí ó tún ti mú ẹlòmíì lẹ́yìn ọlọ́run bí ẹni tó kírun ní tó kí n fọlọ́run tó tún kí òun tó ní ìlú yó lámarí ni ó lọ tún kí fún kò sí àtọ láàrin méjèèjì ọlọ́run ọba àdúgbò aláṣọfà nínú sọ́ọ́fù lè jí ní àyà kẹfà rẹ wọ́n fẹ́ sọ bí àwọn àlìjàmù ọ̀rọ̀ àwọn àlìjàmù wọ́n fẹ́ ṣe ẹ̀káyà rẹ fún wa ọlọ́run ọba àdúgbò aláṣọfà ní wàá nà òǹkà nà lè jẹ́ lómi nà lè ẹ̀ǹsì àwọn apá kan nínú àwọn àlìjàmù ìyà àwọn ọdún àbẹ̀rẹ̀jáde mi nà jìnnì àwọn apá kan mú àwọn èèyàn wọn máa ń fi orúkọ àwọn àlìjàmù wá ìsọ wọn máa ń bẹrù wọn ìmọ̀ mi ló kẹ̀sí kọlọ́ba ni ẹni sí ó ní àwọn àlìjàmù sọ yí pé àwọn máa ń rí táwọn lọ́lá lórí àwọn èèyàn nítawọ̀n sí máa ń rí páwọn fi lọ́lá lórí wọn ni pé wọn máa ń sá fáwọn wọn máa ń forúkọ àwọn wọn máa ń fi wá ìsọ tí wọn bá ti wọ ibì kan tẹ́bá ti wọ bìkan tàbí wọ́n ń jẹ́ àyè kan tó yẹ pé àyè bẹ̀rù ẹ̀rí pé bẹ́ẹ̀ bá wà ní oko jẹ́ pé ẹ̀jẹ̀ wà ní oko ni àwọn àyíká wà kódà níbi tí àwọn oko wà gan-an àwọn àyíká àbẹ̀wá àwọn di abàmì ní bẹ́ẹ̀ àbí àwọn bí àyíká tọ́jú àwọn àyè tọwọ́ mùnhájírà àmákìrì mùnhájírà àwọn abìkan tọ́jú bí ọ̀gbun tẹ́wọ́ máa bá yàn ibi ayé abàmì ló ń dé yìí nígbà ayé ìmàkà kó tó di pé islam bí tí àwọn lábáwá tí wọn bá dé bí ìlú àyè wọn máa ń bẹrù wọn wà máa sọ wípé àwọn olùbí sẹyìndì adẹlẹwàdì ẹtọbàpọ ìlàyẹ wọn máa sọ wípé òun fi orúkọ ọba àwọn àlìjàmù olórí àwọn àlìjàmù ti ń bẹ ní ibi tó ń dé yìí o ní sùfà àríkà omi yìí òun fi wá sọ kó o mú àwọn ọmọlẹyìn ẹ tí wọn ò ní má kó n fẹ kọjá tí wọn lọ sọ lé kọgbà ń lẹ lọwọ àwọn ọmọ rẹ ti si en to joba de lori ye man sele ko to di islam de awa jeno wan so ti sele fun wa ni so ti di ni awa ni fazadu umra haka fazadu wa haka papa wa o mi wa man be bi awa jeno che ma furuko wa wa so e di pe jan ba be mu o ti na ti di ko ti je gaba lori yan be me ji banja tabi ti won ti men fele na ra won won si jo ni yi kalukọ mọ sọ njẹ ti ẹ bá mi jàkadì in tó bá ti lè lamẹlẹ tó borí ẹ ó ti dọgbà lórí ẹ ó ti di pé njẹ mi jẹ bá tún fẹ mọ fẹmi ṣe ra mọ yẹsọ kú sọra o torí tèmi ó ti mọ ní ọkàn rẹ yìí pé ó ti fìyà jẹun rí ìyẹn fàtí ìjọ pàwà jẹnu wá tí máa ń gbẹ hàn ẹ máa ń bẹrù wa àṣà tí ẹ di bẹrù la torí àwọn ọmọ páwọn ní bẹrù la tẹlẹ báwọn yẹn ti máa ń sá fáwà jẹnu bẹẹ làwọn àjẹnu náà máa ń sá fẹẹ yà gbọ́ngbà tó bá di pé àwọn ọmọ èèyàn wá ti sọ àwọn àjẹnu bá wọn kájú pé wọ́n lè fi nǹkan kan ṣe àwọn ó ti di pé tí wọ́n bá ń kọjá ọ̀rọ̀ pé ibi ìbẹ̀rẹ̀ àjẹnu ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o mo fi rúkọ ọba àjẹnu tí bẹ́ẹ̀ bí mo fi wá sọ lọ́dọ̀ àwọn ọmọ ẹlẹ́sẹ̀ káwọn ọmọ rẹ̀ ọmọ sọ léṣe fàzádù omi hapa àwọn àjẹnu wa tún wá bẹ̀rẹ̀ sí máa ń kó ìpayà yẹ wọ́n tún bẹ̀rẹ̀ sí máa ń lékún ọkàn wọn àwọn nǹkan tí wọ́n wá ṣe tẹ́lẹ̀ ló lè jẹ́ nǹkan àbẹ̀rù àmì àwọn tó ń fúnlẹ̀ mọ́ wọn lórí ẹ̀. Imáàmù múlá alì àlùkọ́rí àlùhádàfí orúkọ lẹ́tọ̀ kẹ́mi kó fi ó kọ àlùjẹ̀nù ká máa fi wá ìṣọ́ bẹ́ẹ̀ ni kí ọmọ ta epo lẹ̀ kọ́ ọ̀n sọ yìí àbíkọ́lọ̀ máa bú iyọ̀ kiri kọ́ ọ̀n sọ yìí pé iyọ̀ yóò àwọn nǹkan burúkú tí ń bẹ́ mi kí lòun fi lé dànù gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ tí èsì nǹkan tá à ń fojú rí tàbí pé tọ́ba tí kébì bá ti kàn láà ó lè ṣe léṣe nǹkan burúkú ni ìyẹn ò ṣe wọ̀ mbẹ́ àmọ̀ yìí pé nǹkan bígbà tí èèyàn rí nǹkan àbìjà tọ́fẹ́ tìlẹ̀ ni bọ̀tìlẹ̀ jẹ́ nǹkan tá à ń fojú rí bẹ́ẹ̀ tí kọ́ọ̀dù pé àdìjànú kan bẹ ládùúgbò kó wá lọ́ọ́ máa bú iyọ̀ síbẹ̀ kọ́ máa lọ tẹ́ko síbẹ̀ èsì àádàgbẹ̀dẹ̀ rí láàyè ni owó náà ti wà nú àwọn tí wọ́n tún sáàdì nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́ ọba tó tún fi kọ́ wọ́n wá sọ yàtọ̀ sọ́lọ́ ọba ilé ìlọ́fà tó lọ fi gbọ́ àwọn kẹfẹ́ rí lórí kí wọ́n máa fi kó kálukú wá sọ láàrá ara wọn ọlọ́sọ́nù alukur'an surat al-an'am aya 128 ọlọ́ni wọ́n yọ ọmọ yasurum jami'an ọlọ́ni fẹ́ sọ̀tẹ̀ fún wa nípa alikiyama wọ́n yọ ọmọ yasurum jami'an ọlọ́ni jọ ti akọ gbogbo wọn jọ àti ìyìn àtàlìjẹnu àtàwọn mẹlẹ́ríkà gbogbo ẹni tó wọn lọ́ọ́ bá dà wọ́n kó wọn jọ ìjọ alikiyama wọ́n àmọ́ sọ pé wọ́n àkọjú sáwọn àlìjẹnu pé yá má ṣára ìjì ni ẹyẹ àlìjẹnu yìí kò ní sàkísàrì tó mìíràn lẹ́yìn sí ẹ ti sọ àwọn èèyàn nù pọ̀ ẹ sọ wọ́n nù ẹ mọ̀ sọ pé nǹkan tí wọ́n bá ti pè yín gba ẹ bá wọn mú nǹkan kan wá wàkọ́lá òdì ẹ ó mìíràn lẹ́yìn sí àwọn tí wọ́n máa kọ́ra wọn tàlìjẹnu tí wọ́n máa wá sọ̀rọ̀ wọn nù àwọn èèyàn àná àmọ́ sọ pé ọlọ́run kéèsè páwọn ó jìyà àwọn ò ní jìyà lásán pé wọn sọ wá lo àwọn náà níyà tí wọn jẹ o àwọn àjẹ náà àwọn náà máa sọ wípé kò ní samta àbàdúnà bíbáàd àjọ rara wa lọ ni májèká wọn náà lọ o àwọn náà wọn kó ọ̀ràn wọn tìyà o bá a ti ń fowókọ wọn wá sọ làwọn náà ń jàǹfààní lára wa o àjọ múra wa ló lùgbòdúlé ni o yóò lè kí àmọ́ ọjọ́ tó lé ni ẹnì kò ní fẹ́ kẹ́ni tí wọ́n rojú ọmọ lẹ́sẹ̀ kó o jí àǹtorí ẹ̀ kọjá kó òun náà fẹ́ kóhun tí ì náà lọ ẹ gbọ́dọ̀ sọ́ra kálukú náà máa wá ẹjọ́ tí ó rò mẹ́ ní kejì lẹ́sẹ̀ pé ara ìwọ lọ́wọ́ fasáàbù tó ń fẹ́ fi wọná a jẹ́ pé ìwọ náà òun ò ní jí ọ lọ òun ò rojú ọmọ lẹ́sẹ̀ òun tó sì ní ó kì í ṣe pé ọ̀pá ọmọ torí pé ọlọ́run kúkú ní gbogbo ìbádùn táwa jẹ lọdọ àwọn àlìjẹnu ò ní pé àmọ lọ gbúdùkà táwa bá wọn àmọ sọ wípé wọn sọ nǹkan tọwọ nkọkọ àmọ sọ wípé wọn lọ bá ní gbé nǹkan kan wá gbogbo nǹkan bẹẹ àmọ sọ pé wọn bá ní gbúdùkà bí abùkátà wa àwọn táwa máa sọ fún àyè ṣùgbọn àwọn náà jẹ gbádùn láàrin àwọn ọmọ èèyàn náà ò ní ká àmọ gbé wọn tóbi nígbà tí wọn sọ lọ àwọn náà gbà ká mọ babara wọn ẹlẹkàn náà jí ele lónìí lọdọ wọn náà bá àwa máa ń fowókọ wọn wá ìṣọ àmọ ń tẹrí bá fún wọn máa ń gba wa lórí mọlẹ ìgbádùn kan náà ni àwa náà fara gbolẹ fún wọn wọbẹlẹgbìn ajẹlẹlẹdì ajẹlẹtàlànà títún kálukú fi kú láyé táwa fi déwájú wọn náà bá lónìí kọlá nínú rùmásíwá kún ẹlọ́wọ́ àṣọ gbogbo yín ẹ̀yin àtàlìjẹ́ mi tẹ́ ẹ ṣe kẹfìrì sóhun ọlọ́ọ̀ bá àtẹ̀yẹ ìyà àtẹ̀ kọ́ra yín tàbí jẹ̀nu tẹ̀ forúkọ ọgbọ́n wá sọ ọ́ anáàrù mọ̀síwákùn iná ni gbogbo orí lọ kọ́dì dínà fíhà ebi yóò sì máa gbé bẹ̀lẹ̀ gbére ìgbà máa ṣá àlọ́ títí di ọjọ́ tọ́lọ́wọ́ bá bá fẹ́ àfi tọ́lọ́wọ́ bá fẹ́ bá fẹ́ yọ yín kúrò lókù ọlọ́dún ní àrọ̀ gba ká hákì mọ́ ní àlè ọlọ́wọ́ bá wọ ànábì muhammad sallallahu alaihi wasallam ọba ọlọ́gbọ́n ni ọba tó ní ìmọ̀ ní sí gbogbo nǹkan tí ti ń ṣẹlẹ̀ tó náà gbogbo wa a gbọ́dọ̀ bu tọ́lọ́ nta ko bó forúkọ kíní ká wáyé sọ̀rọ̀ rárá a gbọ́dọ̀ ti bu kó lẹ̀ gbogbo nǹkan tí ó dẹ̀rú bá yẹn láyé ẹni tá a máa forúkọ ẹ̀ wá sọ nípa búburú ẹ̀ ni ọlọ́ọ̀ba àgbọ́à ànábì wa muhammad sallallahu alaihi wasallam nígbà tí ìsáàmù wa dé ọlọ́run á fẹ́ gba ibi ká máa fi orúkọ nǹkan mi wá sọ ọlọ́run fẹ́ gbà kó lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run fẹ́ fi dáadáa lé wa lọ́kọ̀ọ́ ní islam.
3: Asalaamu alaikum. Onígbàgbé làwọn ọmọ ènìyàn. Látàrí fáírọ̀sì tá à ń fi etí àtòjúkú káàkiri gbòòrò. Eléyìí tó ń bí kí ọkàn ẹni ó máa jí pẹ̀tà. Kò wá sóhun méjì tó lè fọ ọmọ garaga. Tó kọjá àrántí ọlọ́wọ́ bá láàlóòrèkóòrè. Lómú mọ́ṣáláṣí alálùbáríkà nílùú Uda tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dó sún lérè pé Èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáńkọ́gbì. Níbi táwọn ti máa pàdé àwọn àáfàá lọ́kọ̀ òjọ̀kọ̀ tí wọ́n gbọ́ súnà lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam yìí. Fáfà ní ẹ̀yìn tẹ̀ ò lè wá. Àwọn wáàsí wọ̀nyí ti wà lórí rédíò ọjọ́.

0: sago mewa le lo pare Dr. Sirajuddin Bilal Alasoro lori eto tawhid lori Bond FM 92.9 gbogbo ale Saturday lago mesago mewa le la ma pare Dr. Sharafuddin Gbadebo lori eto fikiu lori Bond FM 92.9 ojo Sunday ni Teskiatu Naps lori Bond FM 92.9 bakan na ni without ma pare baba wa Fadla Sheikh Zakiru Lai Shafe lago mesan sago mewa le na ni o awon eto wayi la gbe kale lati ma fo kan wa mo lori kore koran ba la ma pe ni uda go skin ni pa alawa abi
1: elemi hadithu ti khawla bintu hakim tabawa hadithu ti wa sahih ni ma muslim ba hadith na wa oni anabi wa muhammad sallallahu alaihi wasallam on so fa yi pe temi kan nu yin ba ti wa de bi kan e da ye kan aye aye beru on baleru nti o so ni pe a'udhu bi kalimati llahi tammat min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammat min sharri ma khalaq to ba ti so be itube ni pe mo nfi o ko lowo ba awon oro lowo ba awon gbolo won lowo ba gbolohun ti o pe gbolohun ti nkan kan o le ti o le se lese won fi wa iso o nipa buburu ti nbe lowo awon ti olorun ba da ti buburu nbe lowo won nipa buburu ti nbe ninu ti olorun ba da nipa buburu ninu awon ti buburu nbe lodo won ninu ti olorun ba da o a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq o kalukumu wana lo ye kama in kewo si ye ko o to si alenu ka jo gumba ti mi kewu mi le ma ai mo ye nkan ta nwi ti o ni tuma to je kan kaja kaja o fo ta npa ko lori ko nidi ti an ba se ko fo fo mi ya ninu to je pe pages ya ko si o to bi mewa 10 pages o mi yo ha ko da wo to fi nkan mi ti fun pe ko ma ka se oke ko to wi wo to fa ma je mi mu ti fun won le so pe ko lo do ko lori odo tabi ko do lori odo ko na ro wọ́n lè sọ pé kọ́ bọ́ọ̀rẹ̀ lẹ́hìn oòrùn ọmọ yóò sì sí ntí ìsìtọ́ lẹ́nu yẹ ọ̀rọ̀ mìíràn lọ́rùn gbọ́tọ́ lọ́wọ́ ọba àlékè ọlájẹ pé ńlọ́dá ó ń lọ́mọbi tí ó sẹ̀rí sí àwọn òdìbí kẹ́lì máti láìta máti ní sàdé mọ̀kànlá káha lónìí kí gbogbo orí o àwọn òdìbí kẹ́lì máti láìta máti ní sàdé mọ̀kànlá lẹ́ẹ̀kan sí o àwọn òdìbí kẹ́lì máti láìta máti ní sàdé mọ̀kànlá lẹ́ẹ̀kan sí a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq afari kujban law tey ba fi wi anabi wa muhammad sallallahu alaihi wasallam enti soro afi kababe on ta bari bi ti e tin ba wa ta ba de bi kan ti pe an paya nbe an paya buburu tin be nbe ka so yi pe mu fi oruko olorun oba mu fi gbolo olorun oba awon gbolo olorun oba to pe ti nkan kan o le se mo fi ń wá ìsọ nípa àwọn búburú tí ń bẹbi tí mo dé yìí tọ́nà ọ̀dà tó bá fi wí oní lámùyẹ̀dúró ṣé ó nǹkan kan ò ní ṣe ṣùtà hátà yàrtáhìlà ní manzilé yìí dáre tí ó fi kó ibi tó wà yẹn tí ó fi kó ń bẹ ibi tó wà gbogbo búburú tí ń bẹ́ ń bẹ̀lẹ̀ lọ́wọ́ mo sọ fún un tí a kò ní ṣe ẹnu gbólóhùn kéké àwọn olùkọ́ ni máa ti láìta máa ti mi ṣàlùmọ́ kálà gbólóhùn y dípò ma ti ẹ̀ wàá lọ kó tún máa bọ̀ kọ jáde lé kó tí ì jìnà kọ rántí pé ò mọ́ ìkò bẹ́ẹ̀ rẹ lọ ò mọ́ ń dè sápò ó sì padà lọlé owó èsì àṣìpá rẹ ó tún wó èsì àlìkìámẹ ọ wà lọ ní pé ó ti gbàgbé bẹ́ẹ̀ ká bá fọ ní nǹkan yí pé ntí ó fi máa wá sọ ntí ó fi sì sọ́ra rí ìṣúra kankan ò sí bì kan bí ò sì ní gbólóhùn tí ẹni a sọ yìí ọ̀dọ̀ ọlọ́ọ̀ba ló wà òun lọba tó lè gbà wá òun lọba tó yà ń kégbe gbàmígbàmí tọ òun lọba tó lè làwa ní ewu torí inú ewu lọmọ èèyàn tí ìrìn àmọbi tó wúwà ó sì ẹgbẹ tó bá fẹ jáde ilé wọn kọ ní àwọn àwìzá ìtọpọ ànábì sọfà gbogbo ìgbélóhùn kéékèèké ni oní àlọọmọ ànábì tó bá fẹ jáde sọlọ lọọ àlẹ wasálàmà ó ní ká sọ wípé bisimilá táwà kàlùtù àlọlọ wala hawla wala quwwata illa billah bolo gana o yo ko wu yan lori o dun wi e da wi fogo le gogo n da wi kini kala wa gba gele ga gele ka je gele ga je to ma wure kan ba bi me ni rin kata kata won wa so gbe mara won jọ́tọ́ bá gbìmọ̀ nílẹ̀ kí ni tí ń bẹ́bí jọ́tọ́ bí wúlò bá gbìmọ̀ nílẹ̀ kí ni tuntun ti ń bẹ́ńbẹ́ orí orí tiẹ̀ gbogbo nǹkan kájàkáyà wọ́n lọ ọmọ yóò sì máa ha bísímìlá ló kọ́ náà ọba táwọn kájọ lọ́la ló bọ́ lọ́wọ́ bá mi dúró wàlà háwùlà wàlà kú wáta ilẹ̀ àbílà ń létí ká o ń sì lágbára kan àfi ìwọ lọ́wọ́ bá wọn ni wọ́n máa kọ̀ntró mi abẹ́ agbára rẹ mọ́ wa kírókù kó sì máa lọ jẹ́ rẹ̀ bọ́ bá sì débi tẹ́lù tí ń bọ̀ àwọn jìbìkẹ́ ni máa ti láyé ta máa ti ní ìṣàlẹ̀ máa kálà ọparí wo ò sì ní pọ́bíọ́mù nígbà tó ti lè kó ọ̀ràn ẹtì ọlọ́run wọ́n ti fúrí ọkàn bẹ́ẹ̀ nìkan bá lè rún lébú ẹ kiri olókùjẹ́ máa dààmú wọ́n ti ẹ̀tí torí pé ó ti mọ̀ pẹ̀lú ọba rẹ ó ti tọ́ ó ti sọ ó ní aṣọ tí ń bẹ aṣọ tí epo tẹ́ǹtẹ́ ń kó wọ́ra aṣọ rẹ́rẹ́ wọ́n mọ̀ yìí balù wọ́n mọ̀ ṣe kí ni waterproof àbí kílẹ̀ gbogbo àwọn tẹ́ ń kó wọ́ra let proof you gbogbo ilé yẹ ó ti kó sábẹ́ níta aṣọ yìí wọ́n tó dúpẹ́ fúrúfúrú tó pé ọ̀tọ̀ ní nǹkan tí ń bọ ó lè sọ gangan ní oṣù ọ̀lẹ́sẹ̀ inú ara ó sì kó wọ́ra ni gbogbo tí ò ní ìdíkà ọ̀sẹ̀ máa rà kiri tí pọ́lọ̀ ló fún ọlọ́fẹ̀ẹ́ orí islam ibi islam yẹn ni ká padà sí ká sì ṣe é bẹ̀ẹ̀ tí ni ká ṣe é tó o bá fi wà níbẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó lè sọ fún wa yìí pé tí ó fi kó nbi tó wà ẹnu pọ̀ sọ́gbó ti sọ ọlọ́run ti yẹ olùsọ tí ọ̀ tí ọ̀ máa sọ ọlọ́run ti yẹ sí ọ̀ àwọn ọmọ wa náà tá a bá ti àwọn ọmọ wa ti pé ni wọ́n dùn sí gbogbo ọmọ tá a bí ká máa ṣe àdúrà náà fún wa ànábì wa muhammad sallallahu alaihi wasallam ọmọ ọmọ hasan àti hussein ọmọ ń pè wọn yóò gbọ̀wọ́ lé lórí báyìí yóò sọ pé òwe ìjọka tàbí òwe ìjọkùnmá bìkẹ́lì máa ti láyé tá a máa ti ní sáré máa kálá gbogbo ojú burúkú tí ó wọ̀ yìí mo ti kó yín sábẹ́ ìsọ ọlọ́run ọba ọparí tó báyìí sí wí o ti fọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ nìyẹn yín pé tó mo ti wà lábẹ́ ìsọ rẹ o ọparí kí ló lọ́nà sí sọ fún àlẹ́ quran ó ní iná lọ yorùbá fi wà ní ladínà àmàlù olùwọ́n máa dìfẹ́ ǹjẹ́ tó bá gbọ̀n ọba gbọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ ọparí iná lọ aláyọ̀ hebukula hawa ní kafó gbogbo jàǹbá tó ṣe kẹfìrì sí wọn lọ́wọ́ bá òun ò fẹ́ràn wọn ó lè ṣe kẹfìrì mọ́lọ́ kọ̀sọ̀pọ̀ lọ́wọ́ sọ ó sì ń sọ pákàlì jẹ̀nu ọ̀ṣọ́ kọ́ ọ mọ́sẹ̀ má jẹ̀mú fún oúnjẹ tí ọ̀pá ọ̀la iná ni ó mú ọ padà fara ẹ̀ gbogbo wa ibẹ̀ ni ká padà síbi tọ́lọ́ ọba kalimatulai ta ma imam kurutu bi omi ìtumọ̀ ẹ̀mí àwọn gbólóhùn ọlọ́wọ́ bá ètò pé èyí tó ṣe fi ṣòwò sàn wọ́n tún ní kalimatulai ta ma ti oní ti jẹ́ alukur'an ibi làwọn afa àti mú ìsìnbátu yìí pé alukur'an kìí ṣẹ̀dá tó lọ ń dá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ni kalimu ọlọ́wọ́ bá ni gbólóhùn ọlọ́wọ́ bá ni kìí ṣe tó lọ́wọ́ bá dá ìyẹn ni mihna ti imam ahmad ibn hanbal tó kò má láyé rẹ̀ nípa yìí pé sọlọ́wọ́ bá dá kúránì ni ṣẹ́dá tó lọ ń dá ni àbọ̀rọ̀ ọlọ́wọ́ bá ẹ sì kó ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ni kò sì yé méjì pọ̀rọ̀ ọlọ́wọ́ bá ni torí dé yìí kúránì ṣe ń tọ́lọ́wọ́ bá dá o ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ni ní islam fi gbà wá láyè pé tá a bá fẹ́ wá máa fún ọkọ̀ ọlọ́wọ́ bá wáyé sọ ó kọ́ ọlọ́wọ́ bá àti sífà rẹ̀ ìròyìn ọlọ́wọ́ bá ni a máa fi wáyé sọ tá a bá yìí sì fi wáyé sọ á fọkàn tẹ ọlọ́wọ́ bá lórí ẹ̀ ni pé ó ti ń sọ wa a sì bọ̀ ọlọ́wọ́ bá dúró a ní sọ́lẹ́nu ká tó máa fi nǹkan kan sápò a ní sọ́lẹ́nu ká tó máa fi nǹkan kan kan ẹnu padà ó ti bàjẹ́ o torí ó ti lú gbogbo rẹ̀ ó ti lú mọ́ra wọn o ìkan náà ni ó dúró tì tẹ́ ipá ìjà ń lọ fẹ́ kó dúró tì kó sọ àjẹnu ọba dúró tẹ́ ipá mi èèyàn ní ọmọ yẹn ní abọ́ ipá náà ọba atọ́dọ́ àjànà atọ́mọ èèyàn tó sì lágbára lórí wọn òun náà ni kí kábàdó ìmọ̀ kọ́yìn kọ́lọ́ ọba nìyẹn sí gbogbo wọn ó ní wọ́n dábàá hàlì ṣèitọ́ọ̀nù wọ̀dà á ẹni ìwúdọ̀ bá wà lọ pàyàn fẹ́sù tó pé èsù lè tó ń pè wọ́n sàáza bíyì òun ní tó ń fowókọ̀ wáyé sọ wàtàkọ́ rọ́bà ìléyìn bí máa yọ hebo tó gbogbo tí àwọn èsù nífẹ̀ẹ́ sí onífínsọ́mà fàkọ́dẹ́ àbádàwọ̀ eléyìí ti sìn inú ẹ̀sìn lọ́wọ́ kéèyàn máa fowókọ̀ lọ nǹkan wáyé sọ lẹ́yìn ọlọ́run inú kò ṣe kẹfìrí ni orúkọ kọmọ lọ́wọ́ bá ni torí sàáza inú tá a fi sin ọlọ́wọ́ bá ni.
2: Láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí Mulu Huda sí Fatu Akinseya Street off Omilani Road Ijesha Airways Suru Lori Lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
3: 090-2997-0666 tàbí 081-512-6370 081-512-6370.
2: A ó sì dá yín lóhùn lórí ibi tí ó ti rí ra. Ẹ má ṣe ra ayédèrú, ẹ ra èyí tí ó ṣe ojúlówó. Tí ẹ bá fojú gán ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí, àwọn tí wọ́n ń ṣe é tàbí àwọn tí wọ́n ń tà á, ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ìsìláàmù dára, ó sì nílò ohun tó dára.
1: Ní ṣàlìmọ̀kọ́lá, ìbábìnrin kọ́ ìwọ̀n àtúnṣe ọba yìí pé ìtumọ̀ ẹ̀ ni pé kúlù ṣàrù fi ayé mahmoud kọ́ ọmọ bí ìṣàrù. Gbogbo ìtọ́lọ̀ ọba dá tó yẹ pé ibi ń bẹ lára rẹ̀. Bọ́yá ẹranko ni o. Tí ọba ti sọ, ìbáǹṣe ibi táwọn ẹranko Abidjan wà ọlọ́wọ́ sì lọ ńbẹ. Torí o ti wà náà payà, kò sẹ́lòmíì tó kọ́rin ẹ tìjọ náà ọba lọ. Ọlọ́wọ́ lọ ńbẹ. Ìbáǹṣe ẹlòmíì ni, ìbáǹṣe ìyẹn ni, ìbáǹṣe Àdìjan ní ni, ìbáǹṣe àwọn nǹkan tí wọ́n ń fàyà fà, ìbáǹṣe sẹran tí ń foye àwọn ọwọ́ rìn. Kódà bó ṣe atẹ́gùn, bó sì ṣe àwọn àṣìfà, àṣìfà ni ìjì. Gbogbo ohun tó bá ti ṣàdúrà yìí àdúrà náà ti o ti ká wọn. Burúkú wọn kò ní dọ́dọ̀ èèyàn. Ilé ayé àtìdájú ti àmọ́. Wọ́n wá ní ká wá pé ara ṣàkíyèsí níbí ibi tá a ti sọ wípé bí ṣáàbì màkàlà pé kì í ṣe gbogbo ohun tó náà ọba dá ní ibi ńbẹ́ńbẹ́ o. Ìta ń wí bẹ̀ ni pé gbogbo ohun tó náà ń dá ti bí ńbẹ́ lára ẹ̀. Torí pé àdìjẹ́ náà, àwọn mọ̀lẹ́yìíkà, àwọn ànábì ọlọ́run kò síbi lára àtàwọn o. Gbogbo ohun tó lọ ń dá tá a lè máa fowókọ wá ọkọ ọlọ́run bá wá ìsọ nípa wọn nípa búburú wọn ni à ń sọ. Ìbá mi kúrú tùbí ọwọ́ afẹ́ sọ fún wa yìí pé hadith ta ni bùwá muhammad sọ̀rọ̀ sáà tó sọ fún wa tó ní ká ṣe yìí. O ní àwọn olùbíkẹ́ ni máa ti láì ta máa ti ní ṣàlì màkálà. O ní ajẹ́bí ìdáni ìtọ́jẹ́ yìí pé kò sí èmi o náà wá sọ tààrà rẹ̀ o ní ahada khabaru sahih wa qawlu sadiq. O ní ọ̀rọ̀ tí wọ́n wí tánàbí sọ yìí sọ́lọ́lọ́wọ́ àlèwà sáà. O ní ọ̀rọ̀ tòótọ́ ni ó sì jẹ́ ọ̀rọ̀ òdodo. O ní àlìmọ̀ sìdẹ̀kọ́wù dalílẹ̀. O ní àwọn ọmọ òdodo rẹ̀ àwọn ọmọ lé ibi pé àwọn ó jẹ́ tajiriba ibi pé àwọn ti tẹ́ ìsì ẹ̀ wò. Àkọ́kọ́ o ní fàínì. Òhun kúrútùbí mọ́m kúrútùbí ń sọ mọ́tù sẹ́mìtù abẹ́lẹ̀ kábà ó ní láti gbà tó ń ti gbọ́ àdìsí àmìtù àlè ló ń ti ń lò fàlàmìyàdúró ní ṣe ilẹ̀ àǹtàràtù nǹkan kan òṣìṣẹ́ olóṣì nǹkan kan kó nira báwọn àfìgbà tó ń filẹ̀ oúnjẹ tó ń filẹ̀ tó ń wí fàlàdágátì ní akrab ó ní lè jò sọ̀hún ó lè wá ronú. Fẹ́yìdá bí kò dìnà sí tú àná àtàwọ́dì bí títí kàtàkì máàtì. Ó lè wá rí pé òun ti gbàgbé kó o fowókọ náà bá wá sọ nípa búburú àwọn nǹkan tí ọ náà bá dá búburú sílá. Ó lè wá rántí pé òun ọ̀sọ́. Lọ́jọ́ pé màá sọ̀rọ̀ àtúwá nǹkan tó ṣe pàtàkì ni ká má máa fọwọ́ kékeré mu má. Màá sọ̀rọ̀ àti ni àwọn nǹkan àdúrà tá nìgbà fún sàṣán tí máa ń ṣe tó ipò sì máa ń dún ní má. Ṣébí máa ń ṣe láàárọ̀ ọmọ ń ṣe lálẹ́ fún àwọn láti fi ti àwọn nǹkan tó jẹ́ mọ́ ibi lọ. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn òbí tí wọ́n ti ẹ̀ mọ ṣúnà dáadáa ni wọ́n ti fi màṣúrààt ní wọ́n ti sọ wípé àwọn méèké wọ́n ń ṣe. Wọ́n ti sọ di eré ọmọ méèké pé ẹ̀yọ́ ọmọ yẹ ẹ̀ màṣíkà màṣúrààt yìí. Òun kọ́ ẹnìkan gan sọ fún mi níjọ́ kan náà ọmọ ìyá wa. Ó ní màṣúrààt yìí ó ṣe pàtàkì o. Ó ní ibi tí èèyàn yìí pé oore bẹ́ẹ̀ ni wípé òun wọlé tilẹ̀kùn jọ kan táwọn yìí tó sùn àwọn ọkà màṣúrààtì àwọn nígbà tó ń jí láàárọ̀ ọjọ́ kejì bó o ti sílẹ̀kùn lásùnbà àsùnbà tí lè tí mà tán ọfẹ́ lọ kí ló mọ́ọ́sì òkè tí ọmọ tọ́ọ̀sì láì tí bẹ́ẹ̀ lọ́ọ́dẹ bó o ti tàn lẹ́nu lẹ́nulẹ̀kùn ló ń bá rí ìjò ńlá ó ló ti kú bẹ́ẹ̀ lẹ́nu ọ̀nà ń gbanu ti bá tó ń sisi ìjò ló ń bá bẹ́ẹ̀ òun sisi báyìí òun bá tàn òun bá rí pé ó ti kú kò yíra padà kí lọ pa bẹ́ẹ̀ ṣé wọn ló fi ọdẹ kábẹ̀tọ̀ bọ́ yìí ń bá àbí wọn ló fi ìyẹn kábẹ̀tọ̀ gbé dúró ọlọ́run ọba ni gbogbo àwọn ewu tá a mà la gbọ́dọ̀ máa ṣọ ní gbogbo ìgbà màṣúrààtì nǹkan tó ṣe pàtàkì ni ànábìwá mọ̀ṣẹ̀ṣà òun gan fún ara rẹ̀ abẹ́ni tó lọ ń sọ ni tó lọ ń gan sọ alukuran kalẹ̀ fún tọ́lú bá lè gbọ́n ohun ìlú ilé ìkànnì ọ̀rọ̀ bíi gbogbo tí mo ní ọsọ máa sọ jáde ó rí i pé gbogbo wa ó kálukú ọmọ bẹ̀rù nígbà tó bá dé pé ó ń ṣe nǹkan takuntakun tí ń ṣe bẹ́ẹ̀ làwọn tánàbí sọ̀rọ̀sà ti ń pè sí ìlànà islam nígbà tí islam ṣe dé tọ́ta pọ̀ bẹ́ẹ̀ ló ń kálukú yanra wọn ní ọba ní ń kálukú gbọ́dọ̀ máa ṣàìsùn wọn kúnra wọn àwọn aláṣàìsùn tòní ń kálukú ń sọ wọ́n sọ pé lọ sùn tó bá ti ṣe wá ṣìṣẹ́ tọ́ba lọ sùn wọ́n máa sọ ọlọ́run ní eré màdé yá ayúwà rọ̀sùn jẹ́ táyà sọ̀kalẹ̀ ìwọ òjíṣẹ́ ìmí ọlọ́ọ̀ba ìwọ ànábì muhammad sọ̀rọ̀ ọlọ́run balẹ̀ ẹ̀wọ́n tó lọ fi bẹ̀rẹ̀ balẹ̀ gbọ́mọ ounzila ilẹ̀ ìka ní rọ́bì èyí tí mò ń sọ̀kalẹ̀ fún ọgbọ́dọ̀ jẹ́ dópin tọ́ba ajẹ́sẹ̀ ọlọ́run dópin ọ̀nà mẹ́la àwọn eléyìí ti máa sọ gírí fẹ́yìn làm tafaal tó ọba fi jẹ́ kó dópin wàmọ́ balakta risa lata ó ajẹ́ pé ò ṣiṣẹ́ tọ́ba jẹ́ pé gbàǹtọ̀ wá ń ṣe yìí làwọn èèyàn ó fi pọ́ ló fi wá àwọn tí wọ́n máa sọ níwò sùn tiwọn àárọ̀ ẹlòmíràn gbaṣẹ́ lóṣà ẹlòmíràn wọ́n lọ wíyà àṣìmùkà ní nanas èmi ọ̀nà ọba ní sọ lọ́dọ̀ búburú àwọn èèyàn ẹni akọ òun gbọ́dọ̀ sọ lónìí má bó sì ti sọ kalẹ̀ lójú lọ́yọjú ìta báyìí pé ẹyẹ yà ìsọ̀rìfù ó kálukú ọmọ lọ léyìn ẹ mọ́ àṣọ mi mọ́wó ọ̀nà ọba mi ti tó lẹ jẹ́ máa sọ mi ìmọ̀ nìyẹn ẹni kẹ́kọ̀ọ́ òṣèré pa tọ́jọ́ kú ẹ̀ fi pé tó fi kú làyí bọ́ta ti pọ̀ tó àgbọ̀n bíi ìdí ogun ọwọ́ fúdù bí wọ́n ti fọ́kọ̀ ọ̀tí ẹ̀ tó wọ́n ta ta tí wọ́n fi kan ní eyín ọ̀ka eyín rẹ̀ ṣàlẹ̀ gbogbo àyíyá rẹ̀ tí wọ́n fi kan tí wọ́n ṣàjà rẹ̀ bíi ó sì àgbọ̀n sí tó wí jọ náà sọ̀rọ̀ lọ́wọ́ àdìyẹ wọ̀sálàmù tó ní àwọn àdúrà náà ka mu àtọ́bíkì wa àtàgbà wa àtọkùnrin wa àtọbìnrin wa ka máa ṣe àwọn àdúrà kéékèèké àdúrà tó dáa ni tábáwẹ́ tíráfù ọkọ̀ aládùn àtàṣe tábáfẹ́ sùlàlẹ́ ọkọ̀ aládùn àtàṣe tábáfẹ́ jẹun bísímìlà ẹ ó ti dá tábá parí oúnjẹ bọ́ọ̀ bá mọ́gbẹ́ alihamudulila ọ parí ọba fẹ́ jẹ jáde bísímìlà tábá kẹtọ́lọ́lá wàlá hawúlá wàlá kú wáta ilá bílá ó ti parí tọba ń bẹ̀rù kankan àwọn òjò kẹjì máa ti la ìta máa ti ní sáré máa kálá ó ti tán ewo ló lé fún àbí gbogbo nǹkan báyìí tó yẹ pé àǹfààní ara wa ni ká padà bí tọ́ náà ọba báàbù míì ti bẹnu tíra wa tí a fẹ́ tàn bá lọ àlè sìgáàfà mínà ṣíríkì àyẹ̀sàdífà bèbè ìrìlá àwòyẹ́dù wa rẹ̀rọ̀ inú ẹbọ ni kéèyàn máa kígbe bàmíbàmí náà lẹ́tọ̀ọ̀sì wa tó ti kọjá àti sọ díẹ̀díẹ̀ nu ntọ́jẹ́má kéèyàn máa tún sọ yí pé kẹ́ni kó tún gbà ń lẹ́yìn ọlọ́run ọba àti ṣàpèjúwe ẹ̀tọ́ pọ̀ àdé fẹ́ ṣe tàkàrà rẹ̀ bọ̀tí àwọn díẹ̀ ní tẹ́ni ọba òun náà ni ká máa sọ yí pé kéèyàn gbá yàn ìsìgáàfà ibi tó ní àní ìsìgáàfà ni pé kéèyàn máa sọ pé bàmíbàmí tọ́lábìlẹ̀ gáwùs ká máa tọ àwọn kalọ yí pé ẹ dákọ̀ ẹ gbà mí lẹ̀ nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ dákọ̀ ẹ là mí bẹ́ẹ̀ àfa ẹni ilékùtẹ́ gbà mí ó ti ṣẹlẹ̀ ó ti délẹ̀ náà ó gbogbo àwọn nǹkan báyìí àlè ìsìnsọ́ọ̀r àgbẹ̀ kankan ní ìsìnsọ́ọ̀r òní tọ́lábì násírì ní kéèyàn wá ràn sí lọ sọ́dún èèyàn ìsìnhánà sì ní tọ́lábìlẹ̀ àwọn ní pé kọ́ wá ìrìn àlọ́wọ́ sọ́dún èèyàn ìsìgáàsà làfẹ́ mú lónìí òní kéèyàn tún máa bẹ nìkan ní kọ́gbà ń lẹ̀ fún nǹkan ewu tí ó ń bẹ wájú ẹ̀ ìsìgáàsà yìí àti dùnà àdúrà ṣíṣe ìyàtọ̀ bílà ní méjèèjì gbogbo ìsìgáàsà nìjẹ́ dùnà wọlé ìsàkúlù dùnà ìsìgáàsà ìsìgáàsà ní kéèyàn sọ pé kẹ́ni kan gbà ń ẹlẹ́ni kan là á ké gbé bàmíbàmí tọ̀ ẹlẹ́ni kan ni kẹ́ni kan wá ní kẹ́ni kan gbà ń gbogbo tí ń jẹ́ ìsìgáàsà bàmíbàmí ní jẹ́ pé èèyàn pé èèyàn láti ràn lọ ní jẹ́ àdúrà ìdúrà wà ní kéèyàn pé èèyàn pé ọ̀tọ̀ lábàáyé pé dákú mò ń bí ọ̀ fún kankan gbọ́n kì í ṣe gbogbo àdúrà ní jẹ́ ìsìgáàsà kì í ṣe gbogbo àdúrà ní bàmíbàmí bẹ́ẹ̀bẹ́ẹ̀ kì í ṣe gbogbo àdúrà ní ọlọ́pàá jẹ́ fi pín àdúrà sí ọ̀nà méjì lápá kan àdúrà a ní àdúrà dùnà àwọn ìbáàdà a sì ní dùnà àwọn masálà dùnà àwọn ìbáàdà òun ni àdúrà tá à ń ṣe tá a kọjú ẹ̀sọ̀ lọ́hùn tí o pọ́lọ́ gangan là ń bẹ́ dùnà àwọn ìbáàdà ni ẹ̀sìn ni a fi ń ṣe ní ẹ̀mí kíkí wa ẹ̀rọ kíkí dùnà àwọn ni dùnà àwọn ẹ̀sìn a fi ń ṣe lọ́ọ̀ni ibuta nbe ta gbara gbe fọlọrun lati mọ yi pe a fi esin ọlọrun adua ona ta ngba sadua ta fi nbe lọ bani iyyaka na'budu wa iyyaka nasta'in wa la qata sibe asbi subhana rabbiyal azim wa bihamdihi subhana rabbiyal a'la gbogbo awon subhana rabbiyal azim subhana rabbiyal a'la gbogbo liye dua wu ibada ni
4: La ilaha illa Allah la ilaha
0: Assalamu alaikum. Onigbagbela won mi niyan. Latari virus tan fi eti atotuko kaakiri gboro. Elei to nbi ki oke yin o ma dipeta. Ko wa so make sure fo omo garaga to koja ran ti Olorun ba la lori kore. Lo mu mosalasha lalu barika. Nulu uda to kare si je shate do sun lere pele ko. Sha agbe kale awon wa si gban ko gbe. Nibi ta o ti ma pade awon afa roko ijoko ti won gbo sunna le Muhammad sallallahu alaihi wasallam ye. Fa fa ni eyin te o le wa. Awon wa si won yi ti wa lori radio. Ojo Thursday la ma pade awon afa roko ijoko lori nulu uda special. Lori the 113.5 FM. Lago Mesa ko ya se su fere fe. Sago mewa le. Gbojo Jibo Friday. Lago Mesa. Sago mewa le. Lawo pare Dr. Sirajuddin Bilal Alasoro. Lori to Tawhid. Lori Bond FM 92.9. Gbale Saturday. Lago Mesa Sago mewa le. Lama pare Dr. Sharafuddin Gbadebo. Lori to Fikiu. Lori Bond FM 92.9. Ojo Sunday. Ni Teskiatu Nerves. Lori Bond FM 92.9 back on up. Ni bitatu ma pare baba wa Fadla Sheikh. Zikiru Lai Shafi. Lago Mesa Sago mewa le na ni o awon eto wonyi la gbe kale lati ma fo kan wa mo lori kore ko ran ba la ma pe nuru lu da wo si nipa allahumma amin
1: dua u ke jini dua u talab dua u masala dua u masala ni inta fi be ta fi ban kala do lo lo da ku fo mi kini lo da ku ba mi tin ka bayi lo gbogbo mejeji lo wonu ara won bo iwo bolo to le ko mejeji si ni pe iwo to fe gba nkan lodo Olorun ba tabi iwo to fe si Olorun ba Olorun gangan ni kan ni ko toro ku fo tabi ko le ibi lo fo o bo yin pe o ti ko dua o ibada ati dua o masala o ti ko sinu en to fe pe Olorun o lo si pe ko fo ni to fe fo yi o bo yin pe dua o ibada ati dua o masala to ba fe sa dua o fe be Olorun o fe fi yin Olorun ni o fe fi so Olorun bo ti ni o si ohun ogbodo se gaga bo ti ye ko se olorun lo si bodo se fun o je pe a gbodo sora adua ni maje mu ti e olorun si so yi pe wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i ila da'an ona wa mu maje mu ti e wa in je pe ngba to ba pe mi sugbon ni maje mu fa li sajibu li in te bi na ni o si ko si mu ti ni o si ale sajibu li mamu kaka mani olorun ba nu adua re adua to fe se ko je adua ti ibada to lo ngan ikhlasu lillah olorun ni kan yo pe lori e mo to be lomi ma ko se to le gba ola afolo ba ni kan wo dua wo ibada ati dua wo masala die to lo ba so pa adua e pe mi inda yin lo gbogbo mejeji lo ko sinu quran ama be ru pe dua o masala nba mi asima so pe dua o ti ibada this is ni olorun ba oba alekola bo se ko fun wa ka tun pe elomi ma leyin olorun ba e ti pe gbogbo nta pe leyin olorun ba ko le ti bi lo fun wa ko si le fa anfani fun wa ni olorun ba to lo fi so ni suratul maida aya 76 olorun ni kul wa nabi muhammad sallallahu alaihi wasallam so fun wa yi pe atabuduna min dunillahi se to fe ma be lomi leyin olorun elomi le to fe ma si le to fe ma pe leyin olorun ba ibada dua ibada ni se fe ma tun pe elomi leyin olorun awon to je yi pe ma la yamliku lakum darran wala nafa wo lagbara lati se yin suta wala nafa wo si lagbara lati se yin lanfani en to ba le se wa suta leye ki kape alijanu to lo fe pe in to fi le so suta ni ko mese lomi to le kante to ba ti le mu lodi gbule le so suta o njo ti maje mu to se le olori njo ti oba mu se njo na ni o kokuma o na ni o lu kuma pa so na lo na o le ni ohun ohun rescue e o n ba le bi nkan buruku njo to ba ti mu maje mu ese o lu kuma pa alijanu no ofo fa bile re lori dipo ko wa bolon duo to e ba je lo ba duo e mi re o to ni bale aljan to yeye ni wo tun mu lolohun aljan je pe to ba gbo quran yo sabi to ba gbo quran ni quran ni wo wan savu yi wọ́n á di ọ̀rẹ́ àjẹ̀nú bíi pé ibi tó bá jẹ́ kàkúrán lọ fẹ́ gbọ́ ń tí àjẹ̀nú wá fẹ́ tí ó fi ṣe ọ́ léṣe lórí bíbọ́ wọ́n á máa gbọ́ ọ́ wà máa ṣe ọyàbàrà ọyàbàrà ọyàbàrà ọyàbàrà ibole ya lọ bàràbàrà tó yá kiri gbogbo kíní ọ̀ náà tó bá tiẹ̀ lù náà jẹ́ bá tiẹ̀ lù pangolo pangolo náà jẹ́ ìwọ náà ga tó bá tiẹ̀ bá tiẹ̀ ronú jinlẹ̀ ó tiẹ̀ rí pé dáná kí ni tí ń rí yóò tó a máa náwó lé lórí èsù ti gbọ́ ọkọ mẹ́yà ó ń kí ẹ nìkan wò náà ó ń kí n kí o orí ìwọ́ àmà wú yóò tó máa fẹ̀yẹ̀ jẹ́lẹ̀ yóò tó máa làágùn yóò tó máa bá jó gbogbo wọn àwọn ará kí ló kọ̀ wọn pẹ̀lú ẹjí ní ìfowópamọ́ pé tí ẹ ti jẹ́ jóòkì tó wà lọ́wọ́ amúkẹ́sẹ̀tì bíńkì yẹn lọ́nà ní ẹ lọ́wọ́ àṣírí àwọn kùtùkù lọ́kọ̀ ìgbàdùn ẹ ó tì lọ́wọ́ máa kì í ó mójútó ta rẹ mọ́ tẹni ẹlẹ́ni lọ́wọ́ kó ra tọ́lọ́run wá ní ìjẹ́mánì ọwọ́ gbọ́ ọ̀sọ̀gbọ̀fẹ̀ gbọ́ gbogbo kíní ọ̀nà ọ̀tọ́ bá rò pé kéde kílé léèbúlẹ̀ nu mukisa wa owó tẹ lẹyìn náà sí lọjọ bá láwọn oríṣiríṣi kìnní kan wo bí gbogbo ibi tẹ ti ń ta kìnní kọkọ ti kún tó kálukọ sáfẹ kọkọ gbẹná bílẹ sún wa lọ létí ẹ bá níwò tí kò dé láti ibi tẹ ti ń kó bọ wọn tó kó oríṣiríṣi kan wọn ti gbé jáde igbó oríṣiríṣi kìnní kan lónìí balabala ìtọ́nà wa ní kọ́ ọmọ yìí masurat kọkànká tó sì máa lọ jẹjẹ tó yìí sílẹ ọba tó sì kú jẹjẹ àwọn ìlú kan bẹjẹ pé ó wà gbé bẹ́ẹ̀ni ó sì wá padà jẹ́ ó ń kálukú ó sì máa lọ torí ń kálukú náà máa rí síjọ́ tí tiẹ̀ ó dìí torí ń kálukú ti lẹ́bi pé tó bó ti dá bẹ́ẹ̀ ọmọ ìyá wa ti lọ àwa náà lọ o ẹ̀sìn yìí ni kọ́ mọ́ bọ̀ lọ́wọ́ àwọn o ó ń kálukú ọmọ ronú pé n ti ṣẹlẹ̀ sí ẹ tọ́ ṣẹlẹ̀ sẹ́ni àwọn yóò ṣẹlẹ̀ sóò náà àwa ń ti ọlọ́mọjẹ awa ńgbàdáwájú bẹ̀bẹ̀ ló tókù àti eré àti kọ́ máa náwó pé ọlọ ẹ máa pẹran màlúù lálá bàbá tilẹ̀ ìyá ti lọ ó ti kú ìdùnnú ló kù àtúmójútó lọ́hún ká padà bí tọ́lá ọba o ọlọ́run ní tí ò lè ṣe wá ní ṣùtá kankan kò sí àjẹ́nú ò lè ṣe ń ṣùtá ìyàtọ̀ ń pè yá àjẹ́ tó ní oṣù ṣùtá yóò ṣe kéré nígbà tó gbà pé oṣù ṣùtá náà ní lórí ọmú ṣé wọ́n tó ọba sùn tó ní àwọn òdìkẹ́ ni máa ti lọ ta máa ti mi ṣàlùmọ́ kálá bisimilá wọ́dọ̀ àtújáǹbì wọ́bí ká àrùfáàwọ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́ba mo fi ẹ̀gbẹ́ mi lélẹ̀ o tó ti sádọ́ ọgọ́ náà wọ́bí ká àrùfáàwọ̀ owó kọ̀ọ̀rẹ́ náà ní ìsìn fi jí lọ́la ìdààmú sẹ́ńtà náà fi tọ́ba pa mí lórí bí mo ti ṣèyí farahamu akọ́ kẹ́mi o wọ́n náà sẹ́ńtà tó bá sì rí níṣẹ́ mi ní padà fàáfà se náà ni eléyìí lọ àárọ̀ lọ́rùn ni àbíkọ́sẹ̀ lọ máa pẹranka sóríta kí wọ́n mọ́rin náà rí ọ kájọ mọ́rin náà rí ọ ẹlòmíì asákò ìlú ẹ alóhùn sákò ìlú ẹ àwọn àjẹ wọn pọ̀ ní ẹgbẹ́ ẹgbẹ́ nílùú àwọn tàbí ní kò jẹ́ kó wọn gbádùn àwọn ìyàtọ̀ dàgbà jẹjẹ rẹ fún ara ẹ ìyá arúgbó tó dára ẹtí kó wà lábáwọn arúgbó jẹjẹ tí ń lọ jẹjẹ tí òró jẹjẹ tó yọ sí láàánú yóò tún sáré pé wọn tún ti lé ndébí ọmọ ìwọn dààmú àwa ń fìtí nára wa àwa lílé ayé bá àtún rádìkì amadi sí ọwọ àsàkò olù ṣé ìlú tí ọ wá wà ó bẹ̀rẹ̀ pé ìlú ló ti lágbára ọwọ àsàkò olù ọbọ sí ìlú mi ẹlẹ́kẹ́ ní ìjọ kan mo fẹ́ ra mútọ̀kẹ́ lọ́ba ní mútọ̀ lẹ́ẹ̀kan kan ní kí n ra mo ní kí ló dé ó lóun ọ̀fẹ́ ní tí ọ̀dà fi wọ́n nítorí pé àwọn ìyá burúkú ọlọ́mọ jẹ́ kí n kankan mọ̀ ṣe ọ̀bùnì ni wọ́n ara mọ́tò lẹ́kọ̀ọ́kan ìjọ wa lè wò lè rí bọ́ mo ní adarada tí wọ́n bá kiri mọ́tò adarada jẹ́ báyìí ẹlọ́ba wà ń tọ́ da kí a máa kí kọ́kọ́lọ́ ọlọ́ọ̀ni mo ní ọlọ́ọ̀ni sọ èmi kì í ṣe n tó wò fún mo ní ó sì ní bàbá lówó lọ yóò máa yọ ṣe ń tiẹ̀ ni mo ní ibi kọ́ àlìkí àmọ́ yìí mo fẹ́ rí dé wá fẹ́ gbádùn ìjọ ni yàwọ wà ní rí mọ lẹkùn ọhún lẹkùn kan ní tìmọ àti bí wọn jọ gbé nítorí tí ò lè rí lẹkùn tó bá tó nínú òòdù sílẹkùn ìjẹ mọtò nǹkan ẹjọ ń gbọ tó ní ara machine jẹ ní dàbí kẹkẹ nígbà tí wọn máa bú kẹkẹ abọrin bí wọn bẹ yẹ nítorí ó sì sáásáásá ó sì nira wọn la bí ni ntọ́ da ni ẹ bá ń wá lọ kẹ bá nira kó wọn máa yìí pé ń ọlọ́ ló ṣe ìyá àjẹ tó bá hàn kó lágbára kọ́ bọ́ ẹn tá a sì bàláyé okú làyé ẹn tí wọn gangan bá tẹjọ lọ skul pọ òun náà kú sẹnìkan lọ pa àbẹlẹ àbí ọlọrun lọ lọ lọ àsìkò tiẹ lọ tó fásikò tí ọba tí ì tó òun lé lọ wa ma kana nafsin an tamuta ila bi idillahi kitaban muajjala olon le mi ko wole emi ko wole dabo koko laye aya fi kona won ma si kitaban muajjala unchi kole ni unchi kole olon ni awon kini ile su ansu ta o wala nafa ko si le fa lanfa de kan be lanfa ni kan ni pelu mi inu awon ti an si so te fun wa to sa lo ve depo ve depo to bo olon lo mo yeju awon eyan ti an pa nitori ko le depo ko ni po nbe o to na fi ba lo elomi si du to lawo ba re di bi won lo kisi ni to so yi pe wo wo la nfe wa debe je si debe ti mo awon eyan si du si yo we je si debe se lo pa nkan kan to o olon wallahu wasami'un alim ibn olon ba lo ba ti mo nbe ba ti mo ma ti nlo laarin yi oba ti ngo ta ba pe koda ngba ti awon kan ona mele ya ni so so akan waju ngba ta ba de bi doa doa ngba ara ara an lo die die ta bi de bi doa adua yi ku la doa wa mi islam ba ta mele ye so lo so an ti ti ta wo tan pa ru tan ta wo tan pa ru ona ba ta bi se ba ti on ka lu ku pa ru irba wa la anfusikum e se je je e fi ara yi ni semi ona ba te n pe le se bi asom ke so ba to di ti oba te n pe oba ti n gbo oba ti ri ni be ti n pe lo ti ri obo ti n pe o lo sumo yi ju isorun yi lo e lo oba sumo ka luku ju isorun lo iwo sa pe ni oba ri ni o n gbo wa o wallahu wasami'un alim e lo n ko fa mo e o bi o n ba ti n gbo o n ba to ma bo lo emi olorun ba ni surah an'am aya 71 olorun to ni kulli anadu min dunillah so fa wo eyan ti a fe ma pe o lo si bi ko ma be lomi si iso olorun ba ko tun ma fo ko elomi wa so la iso olorun anadi o min dunila so fa gbe dako e ma ku ba o awo wa tun ma pe lomi kawo tun ma pe lomi leyin olorun ka tun ma fo ko na ba wa so o ko elomi wa so leyin olorun awon to je ipe ma la ya fauna wa la yaduna anje bi awon ta te ni a ma wa pe wo le si wa lanfani wo le si ansuta wa niraddu ala aqabina e to wa fe da wa pada seyin

0: sọ̀rọ̀ ku èèyàn kú fọ lọ wá ní n tó ṣe yìí tàbí nǹkan kan ọmọ lókù ìyáàlá ọyá lókù ìyá lókù bá dé n tọ́ lọ sí yọ ọ̀dá o kú lù nọ́ọ̀sì nǹkan ó ní bó tilẹ̀ nìwọ náà lọ ẹ̀yìn náà má ti wọ́n fa ọ̀nà òjò rà kó ní ọmọlẹ̀ kẹyà má tọ́ba dijọ́ àlìkẹ́ àmọ́ gbogbo tẹ́ ẹ bá ṣe òun ó kó èrè iṣẹ́ yìí òun ó kó fún yín fáwọn máa ń yọ ṣe yára ní nàár ẹ̀ tó ń bá ní kọ́là ní ọ̀nà tẹ́sẹ̀ yẹ gẹ̀rẹ̀ wọ́n ó dìkìlẹ̀ àlìjáná tó yẹ pé àlìjáná lọ bá rẹ̀ fàkọ́dì fàáyì ilé lọ́ra yìí wá ló jèrè wọ́n máa lè hayà tó dùnìyà ìlà mẹ́ta wọn lè gbúrú ẹlọ́ni ilé ayé tẹ́ ẹ̀ gbé yìí mẹ́ta wù ni mẹ́ta wù rẹ̀ gbúrú ni mẹ́ta wù gbúrú òun ni ayé tàjẹ́ ayé tẹ́ pé bí àwọn pé náà ni ó sì bí ọgbọ́ngbẹ́ oṣù títì orí títì ní ìṣe ọmọ wa àwọn pé náà wípé omi omi ọmọdébẹ̀ wò lè débẹ̀ kò sómi ń bẹ̀ ayé ọmọ ayé ọ ni bábá sí ń délé ìyàwó tó rẹ̀ lé ayé ọmọ ti olówó tí òfin ìṣètò lọ màtá ò lè gbèrò torí pé tọ́ba ní kò ní tó tún ṣe léyìí tọ́ba tún ṣe léyìí tọ́ba tún ṣe léyìí tí ó fi yàpá ṣètò lọ ayé ọmọ ti tálákà èso ọmọ lò ó wípé ìwọ ṣe ìwọ ìyábíyá kan náà ló bí wọn náà kéré tí wọn náà òfin lè lé wọn gbọdọ̀ dé kéré yìí ọlọ́run tó ṣe yọ̀ọ́ dá o ọmọ bá sọ̀rọ̀ tí ní ìwọ́ba máa ṣe tí ọ̀dá ó lè máa mutí kiri ó wá jíjẹ́ òun fi wọ́n sọ pé òun fi ọtí ṣe kẹ́ni òfin pa ònú rẹ nígbà tó bá yajú ńkọ ṣe ìrònú ìrònú tó ìrònú òde padà sí ṣé ònú parẹ́ báwo aláìmọ̀kan ọtí ní fi ń pa ònú rẹ etí ń dà lórí irú tí ọmọ tí ń ṣe etí lọ́pọ̀lọ́ padà àdájọ́ pé òfin pa ònú rẹ nígbà tó bá lajú ọba rẹ ẹnu kú gbogbo ojú ti wú kó ti ṣubú kí gbogbo ojú ti bẹ́ kó ti yàgbé ara èdè yípa ònú ẹ do ṣe ìrònú ò tó jí kéde gbogbo àwọn wọn àgbé wọn a máa ṣẹmúlé lórí ìka já sí inú ọgbìn kan nínú ọdún àwọn èèyàn tí ń lọ yí ló ti mu tí ní ọdún kọlá wọn bá ń bẹ ìjọ kejì níṣẹ ìnáwó ní ẹsẹ ìtúbú padà nígbà táwọn bá ti yídi bọ́ọ̀bì ti ẹyìn kó bá ti yídi wa àbí káwọn kan tó wá gbé lọ sí wọn tó wọ lọ sí fún wọn máa yí omi ìgbẹ́ ti kú gbogbo ààrẹ wọ́n bá sọ̀fẹ́ lómi ọjọ́gbẹ́ nígbà tí wọ́n mọ bí tí mo fẹ́ yí sí má nítorí fẹ́ yí sí ibi tó yí sí òun náà ní kọ́ ọmọ lọ́wọ́ ọba rẹ lọ́ọ́ máa ṣàlùwàlá lọ́ọ́ máa kí ọ̀pá méjì kò bẹ lọ́ọ́ba ìwọ lọ́ọ́ba ìwọ lọ́ọ́ dá mi kọ̀ṣẹ́ lómi ìtọ́ dá mi jù wọ́n náà lọ ṣe dáadáa fún mi máa bẹ lọ́wọ́ ọba rẹ kọ́ lọ́ọ́ sí náà dáadáa fún ọ ọlọ́run wọ́n a sọ fún ayé pé kàdájì sàwọ́tì sàyàtì ní fìlà àrùdì ọ̀dà bí ẹni tó jẹ́ pé sàwọ́tì sàyàtì nìyà èsù ti gba ọpọlọ ẹ̀ èsù ti fàṣádà ọpọlọ ó ti kó bá ó ti ba ọpọlọ ẹ̀ jẹ́ nígbà tó sì wá ba ọpọlọ ẹ̀ jẹ́ ni ẹni tí wọ́n fẹ́ fi àpèjúwe ẹ̀ jọ ẹni tó sì ti gbàlà kárẹ̀ tó ti ba ọpọlọ ẹ̀ jẹ́ ibi kọ́ máa ṣe tí ọ̀dà sọ́lọ́run àwọn èèyàn tí a jẹ́ ní ọlọ́run kan wà tí a mà rí tí a jọ rẹ̀ fún un wọ́n wá sọ yí pé máa bọ̀ pẹ̀lú wà kó o lọ bí èṣù jẹ́ kí èṣù jáde bà lọ bí èṣù máa bọ̀ ló ń bi tọ́lọ́run wọ́n ní báwo ti dànù bí ìgbà tí àwọn padà lọ èṣù lẹ́fẹ́ ká lọ sìn padà àwọn ọ̀lọ́mọ o àti gbọ́rọ̀ náà ọba ayé yìí wọ́n sọ̀kalẹ̀ ní gbogbo ẹni tí ọba ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ tàbí wọn máa sọ yí pé kí ló dé tí nǹkan tó ṣẹlẹ̀ sí yí ọba ṣe pé tó wáyé pé ṣe àìda tàbí pé ẹlòmíì tí èso náà kọba tí ṣẹlẹ̀ sí lẹ́yìn tí wọn ká lọ lẹ́ẹ̀kan ó lọ ní ilé ayé ayé ìtàjẹ ni o làtúbúlà ọ̀nà fi ẹmùwà lẹ́kùn ọlọ́nà ọ̀ dán wa wò nínú owó tó o ní òun ò fowó ẹ̀ dán ọ wò nínú àdánwò tó lówó ní àdánwò tó lọ́n fi sáré olówó kò fẹ́ fi sáré ẹlòmíì o ní sùúrù àdánwò sùúrù ló ń gbọ́dọ̀ ní torí wọ́n pinlẹ̀ ní wọ́n pinlẹ̀ ní ọmọ ìṣe ń ṣòro fìtínà tí ẹnu kọlọ̀ bàdákùn yìí tá a gbọ́ ọ̀nà jẹ́ kó wúlò fún wa o salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí, ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí Olúwo Hoda, sí Fatu Akinseya Street, off Omilani Road, Ìjẹ̀ṣà Airways, Sùúrù lórí Lagos, tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
1: 09029970666 09029970666 tàbí 08151263700 08151263700.
2: A ó sì dáyín lóhùn lórí ibi tí ó ti rí ra. Ẹ má ṣe ra ayédèrú, ẹ ra èyí tí ó ṣe ojúlówó. Tí ẹ bá fojú gán ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí, àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà.

0: sọ̀rọ̀ wa islam dára ó sì nílò ohun tó dára.
1: Alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba tó tún ṣe ní ìrọ̀rùn fún àwọn dókítà wa dókítà Sirojuddin Bilal Al-Asr láti tún tẹ̀síwájú lónìí lórí ètò tawhid. Abẹ ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ san dókítà wa ní ẹ̀sán rere ní ayé ńbí yìí àti ní ọjọ́ àgbèǹde Alkiyama. Kí ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ máa ran mọ́ṣáláṣí Nuru Huda tí ó jẹ́ onígbọ̀wọ́ ètò yìí lọ́wọ́ títí di ìgbà mìíràn tí a tún máa pàdé yín ní orí àwọn ètò wa. Èmi ọmọ ẹ̀yà yín tí òun lá Oyedokun ni mò ń dágbére pé wàsálàmù àìlàlẹ̀kọ.
2: Àlùmọ́sì ní jìnà ohun tó ṣọṣẹ́ kò tó nǹkan ni ìbá bọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní omi téèyàn bá fojú ró náà ló máa ń gbé ni lọ. Ọ̀pọ̀ ló fojú di àìsàn tàbí àrùn tí kò tó nǹkan tó sì padà wá sọ ọ́ di akúrẹ̀tẹ̀ látàrí màá mójútó gbogbo ohun tó ń gbẹ́mi lákòókò yìí. Ilé-iṣẹ́ Mabo tí àpèjá rẹ̀ ń jẹ́ Mabo ara rẹ̀ pa tí wọ́n kalẹ̀ sí nọmba 3 The Minute Diamond Street Off Barracks fún iṣẹ́ afẹnú sí ìlérí Lagos State ni wọ́n gbà ládùúgbà pé a ò ní rí ibi. Ẹni tí kò rọmọ bí Ọlọ́run á pèsè ọmọ ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ọmọ wẹrẹ nílé aládi. Ẹni tí kò rí iṣẹ́ Odùmarè á pèsè iṣẹ́ aládùbáríkà fún yìí. Gbogbo ẹni tí ayé yọ lẹ́nu ọba tó máa ń yọ àwọn ẹni tí ẹ̀ ní nọ́ọ̀sì á yọ yín láì farapa. Ẹni tó bá ní ìtọ̀ ṣúgà ó yẹ kó mójútó ikọ́ bọ̀fun ọgbẹ́ inú àwọ́ká kí ìtẹ̀ máa rìn káàkiri ara ẹni. Ó nílò àmójútó agbára ìjọkùnrin tó lẹ ojú ọmọkùnrin tí kò péye ṣebí fìmíyàn kí n fẹ́ sílẹ̀ ní àìsàn òun àrùn rí àìsàn ibà àti typhoid nínú ìmọ́tótó ara àti àyíká kí ìwọ lè máa ṣe ìtọ́jú ara àti àyíká rẹ. Jẹ̀bí ọ̀pọ̀ ẹ̀yìn ìwọ lè máa ṣe àkíyèsí ohun tó ń jẹ. Ilé-iṣẹ́ Mabo tí àpèjá rẹ̀ jẹ́ Mabo ara rẹ̀ pa ewé àti ègbò ni wọ́n fi ń ṣe ìtọ́jú àwọn ènìyàn àìsàn àrùn gbogbo rẹ̀ ló ní ọ̀nà tí àwọn bàbá wa fi ń tọ́jú rẹ̀ láyé àtijọ́. Ẹni tí ọwọ́ ọmọ ènìyàn ń bẹ lára rẹ̀ àgbo atúnì ọ̀fà ẹ̀yọ́nù àrìnàkore ó wà lọ́wọ́ àwọn tó mọ àṣírí rẹ̀ òun náà máa ń làágùn jìnà. Ilé-iṣẹ́ Mabo tí àpèjá rẹ̀ jẹ́ Mabo ara rẹ̀ pa tí wọ́n kalẹ̀ sí nọmba 3 The Minute Diamond Street Off Barracks fún iṣọ́ afẹnú sùúrù Lagos State ni kó máa bọ̀. Bákan náà ni wọ́n ní ẹ̀ka sí ìlú Ìbàdàn tó wà ní nọmba 6 Abẹ́yẹ̀mí Street Iwo Road Behind World Oil Ìbàdàn Oyo State tàbí kí o pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09045843561 09045843561 tàbí 08030758070 08030758070 ṣebí fìmíyàn kí n tún ẹ sílẹ̀ ní àìsàn òun àrùn rí ni ilé-iṣẹ́ Mabo fi ń rọ̀ wá pé èyíkéyìí àrùn àìsàn tó bá ń dá ọ láàmú láàgọ́ ara rẹ agbára ẹlẹ́yìn ká ẹni tí kò rọmọ bí Ọlọ́run á pèsè ọmọ gbogbo ẹni tí ayé yọ lẹ́nu. Ẹni tó bá ní ìtọ̀ ṣúgà ó yẹ kó mójútó àwọ́ká kí ìtẹ̀ máa rìn káàkiri ara ẹni. Ó nílò àmójútó agbára ìjọkùnrin tó lẹ ìwọ ni kò gbìyànjú sọ́rọ̀ ara rẹ. Ẹ kàn sí ilé-iṣẹ́ Mabo Mabo ara rẹ pa tí wọ́n kalẹ̀ sí nọmba 3 The Minute Diamond Street Off Barracks fún iṣẹ́ afẹnú sùúrù lórí Lagos State. Bákan náà ni wọ́n ní ẹ̀ka sí ìlú Ìbàdàn tó wà ní nọmba 6 Abẹ́yẹ̀mí Street Iwo Road Behind World Oil Ìbàdàn Oyo State tàbí kí o pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09045843561 09045843561 tàbí 08030758070 08030758070 Ilé-iṣẹ́ Mabo ló bí ewé àti egbò.

fetísí lọ sí kéde pàtàkì yìí èyí ni láti sọ fún gbogbo ẹyin èèyàn ọmọdé ajayé pé ilé ìtura Glitters Guest House tó wà ní Packet Link Ògúnbíyì ní Akomodo Ẹgbẹ́dá ẹlùpàá sóbọ̀ wọlé síbẹ̀ tàbí kẹgbà jìnnà wọlé síbẹ̀ Glitters Guest House ó ti wà ṣíṣe padà báyìí ní ẹ̀yìn àtúnṣe tí wọ́n ń ṣe níbẹ̀ gbogbo ẹyin ọmọdé ajayé ẹ máa lọ síbẹ̀ ẹ lọ sí fàájì yìí láti àárọ̀ délé dalẹ́ bó sì ṣe alẹ́ mọ́jú náà ni ilé ìtura Glitters Guest House bó ti wọ̀n sí sí Market Link Ògúnbíyì Street ní Ẹgbẹ́dá ní Àkọ́wọ́jọ bó ti jẹ́ òmìnira ò ẹ tètè gbéra lọ gẹ́gẹ́ bí àṣẹ ti wá tẹ́tẹ̀mọ́ àwọn tí wọ́n jẹ́ olùdarí rẹ̀.

0: ọ̀rọ̀ ẹ̀dá tó lálàáfíà òun gbogbo ló ní ṣùgbọ́n a kì í ró kádí o adára mọ́ṣẹ́ àìsàn kan ò sì sí bí o jẹ́ ara ọmọkùnrin bá ṣàn tó lẹ tàbí ètò àpọ̀jù tó ní ṣúgà yín àti ṣe nǹkan oṣù obìnrin tó dìnira àìsàn mọ́jàta ara ọmọ ilé egun fòníkúfọ̀láǹde àìlè ìṣojúṣe ẹni láàrin lọ́kọláyà àti àìsàn ara míì tí ń bàgọ́ ara wọ̀yá àjà agbára ọlọ́run nílànà ti wí ti gbègbà lóde ká ẹ pé iléeṣẹ́ salirem aba center sójú òpó yìí 080-3213-5466 tàbí 091-5434-5507 mo tètè dé mo ríre gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí.
1: ó tara ẹ̀dá ẹ̀ tó dáadáa.
2: Adìtú níṣẹ́ olódùmarè ní omi tí ń wọnú àgbọn kò sẹ́ni tó yé akíkà ń sunkún àìléyìn níbi àjànà kúgbẹ́ ń fe ń ṣàárò ẹnu adìtú ni kò yé èèyàn ètò adìtú lórí rédíò bonde fm 92.9 ìfẹsọwọ́pọ̀ kárí ayé ètò tó gbálẹ́gbàdù bí èéfín ọ̀rọ̀ wa ò ní dóríta kò yé mi mọ́ bọ́rọ̀ bá sun ọlọ́gbọ́n kọ́ tó sì sọ wèrè kọ́ orí ètò adìtú láti yànnà náà ọ̀rọ̀ tó bá ta kókó bí wọ́n bá di yọ̀lọ́jà ara lẹni tú ètò àdìtú yá yanjú ẹ omi gbígbóná tó dàpọ̀ mọ́ tútù ìpele lẹ́tò àdìtú àwọn aya àwọn ọkọ ẹwà nǹkan fìdílé abala yín bẹ lórí ètò àdìtú aya tẹ ẹ bá fẹ ọkọ tẹ ẹ bá ní lórí ètò wa ìmúlẹ̀ òdodo ni awẹ́wà ò sí lórí ètò àdìtú bẹ́ẹ̀ bá gbọ́ ẹ gbà bẹ́ẹ̀ alhaji morufudin adédèjì olúyege ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ àti abdulwasiu salahudin ọmọ tó mọ kọ́lọ̀ ẹ kú iṣẹ́ ọpọlọ ọpọlọ yóò níjọba ẹ ṣàmì àwọn tó ń tukọ̀ ètò àdìtú nù àgbà ọ̀rọ̀ ń jó wọn létè bí ọ̀lẹ̀lẹ̀ ǹjẹ́ iṣu sáré tètè wá pàdé oníyán àgbàdo odò sáré tètè pàdé àkàṣù ẹ̀yìn ọ̀tọ̀ ọ̀kùlù ẹ sáré tètè pàdé ètò alárin adìtú ní gbogbo ọjọ́ ẹtì friday ní bonde fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò iwájú lọ́pàá èbìtì ré sí ẹ ò ní dẹni lẹ́lẹ̀ ètò àdìtú tún gbòde ẹ̀yìn ọ̀tọ̀ ọ̀kùlù ẹ mọ́ tàtẹ̀dí ẹ jẹ́ ká máa fọbẹ̀ ètò alárin gbókèlè ọgbọ́n jẹ torí pé

0: fẹ́rẹ́fẹ́rẹ́ tàbí tó ń bọ̀ lápọ̀jù. Ìṣara tó burú so. Bàbá òkè òní ní kò já tura. Lórí ìfẹ́ ìyá ìsàn tàbí àrùn tó fẹ́ dàbí bílẹ̀. Bàbá òkè òní kalẹ̀ sí. Shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jákàndé Gate Egbòro Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó Ẹ̀pẹ̀ 08094471143 08094471143 Bàbá òkè òní kò yí dẹ̀gbẹ̀ dúró bẹ̀.
1: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà yìí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi. Kọ̀ọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀ún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mo ń pa àṣàmọ̀ kí ni ìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
2: Ẹ ṣeun Atọ́kùn orúkọ tèmi ni Taofeek Ajiboro ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì. Ẹ bàbá òkè o a mà tún rí yìí.
2: Ẹ ṣeun Atọ́kùn bẹ́ẹ̀ náà láàbí ni bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ wípé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àbólùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ni sanra.
1: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìsanra?
2: Ẹ ṣeun Atọ́kùn. Láká yìí ò ní dàrú.
1: Àṣẹ.
2: Nípa ìpèníjà tó máa fa ìsan inú ara. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé téèyàn bá ní àrùn táǹpè ní àrùn gbajúmọ̀ rí táǹpè ní àtọ̀sí a máa ṣàkóbá fún ìsan inú ara. Ẹlẹ́ẹ̀kejì òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládàá rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún ìsan inú ara. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta tilẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tí wàá kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré a máa ṣàkóbá fún ìsan inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún ìsan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá yìí ti kóbá ìsan ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbá òkè ò mọ nǹkan méjì ju ìsan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wo inú ara a máa fa ìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíkọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíkọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò ti ẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìde lẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní ṣọ́ọ̀bù nọmba 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè kó bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ́n o tí ju ọmọ 40 years lọ o tí ju ọmọ 50 years lọ o tí ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti gba tó wẹ̀lẹ̀. Mo nítọ bá wá bàbá òkè o ìwọ ọjọ́ ó mọ̀ ìpé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Àwọn ò mọ nǹkan méjì o bí iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè ṣojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí bàbá òkè o ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan-an fúnra mi rí ni tí mo sì lọ oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi jásí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀. Tọ́ bá dọ́dọ̀ bàbá òkè o ní ṣọ́ọ̀bù nọmba 10A Oye Kola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Solo Road ibe ni Baboke o babayi pelu ache lobe lohun ti enu ni sorisi ero bani zoro Baboke 08094471143 lekezi 08094471143 abi 08022613442 08022613442
1: Nle ti gbọ yen se mo npe Yoruba bo won ni iriri lagba on ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se se iwosan re Nle ti gbe lenu babo ke oyi on to ti se won fun rawo ri ni ki Olorun to lo eyan fun won eni to Olorun wa lo fun won yi o tun wa je ki babo ke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara babo ke o nipa aisan onibe ta to mo nbara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
2: e se wa tokun idakole ran tin ba obirin re sire to je ji pe ni yo le se ndede bo si ye ko si sugbon ko ni lagbara lati fi emekeji arabeku ara o dide laarin se ju kan ti meji ara ti wale ojora nti te ara o dide keyan fe ba obirin re sire yo da igba to ran ti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baboki o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baboki o ogba olohun lodo wa olohun si ba wa si
1: baboki o ka ma te si waju ti ato si pe nkan lo mokunrin aisan shara yi ti o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
2: e seun atokun be ni gbogbo alama ipo ni se ni waya ninu ara nigba ti eje o ba ti ribi lo bo si ye ko ma lo to ninu isanu ara yo bere ma mu awon ipinija kokan wa akoko na ni pinija o se se ko je ti kwarin laarin seju kan si meji ka bere si ma mi elele elomi yo ma rin gege bi eni ti bata fe boyo ninu ese re kwarin ka ma terin elomi yo da bi gba to te igbo mole ni tori pe atele so ma kan gorogo elomi paja paja lowo paja la paja lese elomi owo ma gbon be ni gbogbo aro bere si ma gbon elomi nbe nko ma rin kakiri inu ara titi eni abi kinu ara bere si payan elomi nbe o te ni lorunun su deede kori ma fun elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abi kelomi o te ni ri bo so se deede dada eyin yo ma fa elomi so ife ese ko ma fa elomi so isa pa ko ma fa yen so awon nkan yi ipeneja isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsakoba fun awon ise yi pelu ogbo lodo olohun to ba dodo baboke o iwo go gba pe ni olohun be leyin baboke o itori baboke o mo nkan meji bu isan ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin o soju se dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede ki salenu ma kan yan keyin ma fa yan opa yi ko ma ro ni gorogo eruku ko bere ti ro elomi elomi nbe to da ji gbadun pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kalomi ma ro orun su dede ko ri ma bere ti fo ni gorogo ko ju eyan ma su elomi nbe go ma rin kakiri inu ara emi abi ki nkan ma so kulukulu abi ka ra bere si tayan to ba ti ni ipinija yin pelu agbara lodo olohun pelu ase to olohun ti mo fi soro yin to ba dodo baboke o iwo lo gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye Kola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Solo Road ibe ni baboke wa ero bani soro mi 08094471143 lekezi 08094471143 abi 08022613442 08022613442
1: o lagbara o on te de o ba ma ma sagbare o inu imo yi pe aisan na sara o ku gbogbo nkan to po to bayi o ko sinu ati be se laye wa o de ti waye waye ke bayi awon ti inu nkan be yen se lowo lowo nile bayi bo se gbo yin won ati ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka se to yin le opolopo awon ti ejo wa ni lana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma n fi nkan kan kun ajegun todo ti pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasa ti ajegun adayeba na ti pe ki lo bi adayeba to wa ninu ajegun todo ti
2: atokun ibere te bere ibere to lagbara bubu e ma tokun pupo ajegun adayeba ti mo so yin ko baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ọdẹ ni wọn àná ni ajẹgun àdáyébá yìí nípa ìmọ lọ sóko ọdẹ ibẹ náà ti gba pàdé nígbà tí wọn wá bá pàdé wọn ti sàsọ tẹlẹ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkẹ gbélé lọwọ òun ni wọn fi wá pèpè bàbókè o àdìjú tó ń bẹ nínú ajẹgun àdáyébá ti wá tó fi yàtọ tó fi jẹ pé ní ajẹgun àdáyébá òun wọn pẹlú
1: kábíyèsí lẹnu
2: báyìí tó fi já sí pé ní mo ti mẹgbàrá mo ti mẹgbòrò mo ti lọwọ mo ti lẹyìn tó bá dọdọ bàbókè o àwọn náà máa rí i pé ọlọrun bẹ lọdọ bàbókè tọrọ lọ ń bá wa ṣe.
1: A dúpẹ́ fún ọlọ́run yìí pé ó ń bá yín lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ ọlọ́run jẹ́ kó di ẹran nídìí mọ́ lọ́wọ́ ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òpó ẹ wá farabalẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
2: Bàbókè ó ti wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀lọ̀ ibẹ̀ ni Bàbókè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe Bàbókè wò sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 a sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣèwò fáwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọn sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀ mo nígbà ògbó tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí i. Bàbókè ó ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọ̀lọ̀ ibẹ̀ ni Bàbókè wà.
1: Òun lè ti gbọ́ yẹn gbogbo ènìyàn bí wọ́n fi yà kó kọjá sí shop number 10A tó bá ti ń bọ̀ láti Ìsọ̀lọ̀ báyìí bí ẹni pé òun lọ sí Ìkọ̀tún tó bá ti dé Jákàndé Gate bí shop méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú church ńlá kan Deeper Life Church tó wà ńbẹ̀ ìwọ ṣáà ti wọ bẹ̀ bèrè shop number 10A ibẹ̀ ni Bàbókè ò kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 00 94 47 11 43 o tún lè pé 080 22 61 34 42 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o ìwọ náà ṣe ìgbésẹ̀ wọn a máa retí rẹ nílé iṣẹ́ Bàbókè ò ó dìgbà kan náà.
0: Kéré o. Àrítẹ́ ìtẹ̀. Kí ló dé tó rojú kòkó báyìí?
3: Ojú lọ ṣì rí. Ṣé àwọn tí ìyá bọ̀ ń jẹ?
0: Ohun ni ṣe.
3: Ẹni bá rí ọmọ ṣe ní fùrù kọ̀kọ̀ fùrù kọ̀kọ̀. Bí ẹni bí òye sòkìdí yẹ ká tó wọ̀gùn fún. Yóò rò pé irinṣẹ́ ti di ló ń pé lọ sí ìdílé ńlá ni. Bẹ́ẹ̀kẹ̀, òkété yẹn ò ní ti tọ sàdédàjì ọ̀nà. Tí òsì kárí wọnú bí èkó ló tó fẹnu kan o.
0: Àìsàn àtàrí yìí máa ṣe nǹkan o. Ìbí wa ni ṣiṣẹ́ báyìí lóbi fẹ́ẹ̀ mi.
3: Ṣé èmi ni màá ṣẹ̀rẹ̀ sọ fún ike kẹlẹ lójú tó ara yín? Bẹ̀rẹ̀ tó ń fọ
0: wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ọ̀kẹ́ kó màá láyé tó gbin jalẹ́ rẹ fún ìgò jẹ ọ̀pọ̀ yìí tó ń rere gbèrègbè ara títa jẹ ara títa ara yín kí n gbà tán máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn tó fún ọ tẹ́lẹ̀ máa ṣẹ̀wọ́ ṣeréṣeré tàbí kí n bọ̀ lápẹ̀jù iṣẹ́ ara tó ń gbin so bàbá ọ̀kẹ́ ò lè nílò ìdí atura lórí èyíkéyìí àìsàn Bàbá òkè ò, èmi kò.

0: ṣe. Kò sí gbogbo ayé ṣe lè le tó agbára àdúrà ká. Kò sí bí ìjì ṣe lè jà tó. Ọlọ́run ọba ló kápá ẹ̀. Èyíkéyìí ìṣòro tó bá ń dojú kọ ni. Ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́ lọ́hun gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé. A nímọ̀ káyé bàbá tápà ọkọ gbòógì nínú àfàdúrà jagun láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́. Síwájú ohunkóhun ẹ kọ àdírẹ́sì àti nọ́mbà yìí sílẹ̀. Nọ́mbà 61 Santos Avenue Abúlé Ẹ̀gbá nípínlẹ̀ Èkó ni a nímọ̀ káyé bàbá tápà wà 08033735570 08033735570 nọmba anímọ̀káyé bàbá tápà nìyẹn. Kí ni nǹkan ọ̀hún tó ń dojú kọ tó fẹ́ mú ayé sù ọ́? Àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tójò bá máa fún? Lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mù, ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti kani lóru lé. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́. Ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hun fún ni tí àdúrà ó sì máa gbà nímọ̀nà wà lèyẹn gbúdọ̀ kàn sí i torí wípé ọwọ́ ti bá ń dunni. Èèyàn kì í kìbọnú aṣọ o. Ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyẹn ń kọ́lẹ̀kùn ọdún ẹ̀. Fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 Santos Avenue Abúlé Ẹ̀gbá nípínlẹ̀ Èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08033735570 08033735570 anímọ̀káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: Anímọ̀káyé àgbà fẹ́ lọ bí
2: bíbọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
3: Ọlọ́run mà jẹ́ kí n bẹ́ni tí ó wá ayé wà lára rẹ̀ ṣe.
2: Bí ti báwo?
3: Ojoojúmọ́ ló ń pín sí bíbí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń fi lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
2: Tí ó ti wá gbìyànjú anímọ̀káyé bàbá tápà.
1: Anímọ̀káyé àgbà fẹ́ lọ bí
2: Anímọ̀káyé bàbá tápà sàpànà ògbóná ẹlẹ́gbọ̀n rẹ̀ gbógbóná ó gbóná tó gbóná ní jẹjẹrẹ bí ajẹrẹ ewé ń bẹ ẹgbẹ́ wà gbólóhùn àdúrà tó ń ogun ayé pa ń bẹ lọ́dọ̀ anímọ̀káyé bàbá tápà gbogbo ẹni tó ń bẹ náà fọ ọkọ aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè ó wáṣẹwáṣẹ ò iṣẹ́ jẹ́ kẹ́nímọ̀káyé bẹ lọ́hùn fún ẹ gbogbo ayé bá sọ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó so pẹ́ tó ti ń fi ewé àtegbò ṣe bẹ́bẹ́ 08033735570 08033735570
4: ẹ̀rọ kọ́lá kú oríire o mo ti fẹ́ ẹ̀rọ náà báyọ̀.

baba ara yin oro poto baba won aleke e ku le ni gbogbo te ti lanfani lati ma gbo mi lale toni sala afia ni mo ba yin o oju ni gba yi lowo ori atelesa si mo gba yi laarin ona omi ni gba yi laarin ilu lagbara olohun a mo gba yi ni a o ni tero e te ki se ti wa ani te la se olohun oba midmari e ku le o Eku ajale eku show ni eku afomo niyan se lala wa omo ni jasasio e ka bo sori to ito wa ito ni cholongo ba made mari ta pe ni aragbe laye aragbe aragbe laye aragbe laye o eku lele kan se ta o salami luruko timi ẹni ká dúpẹ́ lọ́wọ́ òṣùpá ta ní kọ̀ràn tó ràn ràn mọ́jú ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí òṣù nígbòwó ètò yìí alhaji kozin anemakai àwọn ní ẹṣù nígbòwó ètò lálàyé òní jásásán ẹṣù tí yóò ní ta pẹ̀lú àṣẹ ọlọ́run ọba midmari wọn níbi kan tí mo fẹ́ gbé yín lọ lálẹ́ tò ní àmọ́ ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ní sonígbàwó ètò náà torí tí yóò bá ti sínú wọn gbogbo àwọn ọ̀rọ̀ jàǹkàjàǹkà tá a máa gbọ́ lórí ètò yìí àní láǹfààní àti gbọ́ láàfin ní kakọ dúpẹ́ lọ́wọ́ wọn náà bí wọ́n bá gbọ́ báyìí tí wọ́n bá fi ti gbọ́n dànù ṣùgbọ́n wọ́n mọ̀ pé nǹkan kan ń bẹ lóde òkun tí òwúlò fẹ́yàn mẹ́ dáadáa mọ̀ pàápàá jùlọ ọmọ yorùbá lápapọ̀ adúpẹ́ lọ́wọ́ wọn o iléeṣẹ́ anímọ̀káyé Bua ni Santos Avenue, number 61 Santos Avenue. Gbogbo ẹni tó bá ti dé ibi ilé-ìpò yẹn, ìlẹ̀nu bíríjì, ẹ ti rọ́nà kan ti ń bẹ lápọ̀ ọ̀tún. Ẹ yà á bẹ̀, ẹ láwọn ọlọ́kadà lọ́wọ́ ọ̀sàlẹ̀, ẹ sọ pé ń lọ sọ́dọ̀ anímọ̀káyé gbogbo wọn ní àmọ̀bẹ̀. Wọ́n gbé ilé bẹ̀rẹ̀ láì fọ̀rọ̀gùn, láì fàkókò ṣòfò. Nọ́mbà bàbá anímọ̀káyé kò yí padà 0033735570 0803375570 ẹ̀mọ́gàlẹ̀ tó tọ́ mọ́ tó ń ta ẹ̀kú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ẹja àjọ gbádùn ta bàrà wa sọ lálẹ́ tó ní mo fẹ́ pè sàkíyèsí ni o yọ̀ọ̀dà kò ní bàjẹ́ ẹjẹ́ dúró ọ̀dọ̀ wọn náà pa.

àwọn lò àwọn olè jẹ́ ẹjọ́ ní àwọn olè wọ́n sọ̀rọ̀ tiẹ̀ fún àbí wọ́n ní àgbọ́rọ̀ sójú tiwe àgbọ́rọ̀ sí kò ní tàgbà àgbà tí ò bá rí kò gbọ́rọ̀ sí irú wọn kì í ṣàyè rè àdèmàkàyé ẹ ṣeun àwọn ní sùn nígbàwọ ètò yìí ẹjọ́ ń délé ṣẹ̀wọ̀n pa àti ń bá ti padà dé àmọ̀ kan sínú àgbàmì ètò ẹ kú.

Santos.

ẹ̀yin kọ́ yìí ó wá rò pé irú lọ́jọ́ kan ọ̀rọ̀ báyà ẹ̀ ọkọrí sílù wọn bó ti délé tókè wọn ọ̀rà nǹkan wá fún ọ̀rà fún ìyáálé mọ̀mílẹ̀ náà. Bẹ́ẹ̀ ló kí wọn làwọn náà yí ọmọ àsàkẹ́ tó jẹ́ mẹ́ta ọmọ gbá ọmọ àwo kòkò bàbá àsásùn wọn sáàkì lókìtì jẹ inú ẹ dùn kí wọn. Ó wà tí yóò bá wọ yàrá bẹ́ẹ̀ ni mo mọ̀ wípé kí ló dé láti gbà yìí olókè wọ àbí ìtukùn náà ni mo kò wálé àbí ìtì mo kò wà. Bẹ́ẹ̀ ni ìyáálé màmá rẹ̀ ni kákàkàkà nínú ilé kò lè mọ́kọ wálé tọ́ra wà lágbè pamọ́ ọkọ kí a ni wọn ò rí ọkọ ò lè rí àwọn alágbè pamọ́ ọkọ ò rí ọ̀rọ̀ yóò yóò

0: ọ̀rọ̀ ìyànjú wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: A ń fi àsìkò yìí kí gbogbo ẹbí ilé Mr. Àbáyọ̀mí Ògúnwálé àti Mrs. Fọláṣadé Ògúnwálé pẹ̀lú ẹbí Pastor Alimi Ọládìdé àti late Mrs. Oyinyadé Ọládìdé fún ìgbéyàwó àwọn ọmọ wọn láàrin Anna Bisola Ọmọwùmí àti Ejike Ojo Olúwaṣẹ́kùnrin. Eléyìí tí yóò wáyé lọ́jọ́ Sátidé 30 oṣù karùn-ún ọdún 2026 ní Jáde Sọlá Event and Suits, Homa Army Barracks, Sawmill Off Brand Supermarket nínú Ìbàdàn. Aago méje àárọ̀ ni engagement yóò bẹ̀rẹ̀ nígbà tí ẹjọ́ ẹ̀mú yóò tẹ̀lé nínú gbọ̀ngàn yìí kan náà. Àdúrà wa ni wípé kí Olúwa bá wa fi oore tó pọ̀ ìbùkún rẹ̀ tó pọ̀ látòkè sínú ìgbéyàwó náà. Àmì fún àlàyé síwájú sí ẹ lè pé 0905-812-4212 tàbí 0810-605-1062. Ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o, ìyàwó abákọ̀ ababọ̀.

0: jìnà láṣẹ elédùnmarè àmì àkú oríire náà.
1: Olùkíni ni ẹbí ìyá ọkọ Alhaji Jimo Adédèjì Olúyege nírèfúní Ìbàdàn Ọ̀yọ́ State.
2: Àwọn kan yìí àkọ́kọ́ ń bẹ̀ ò ní tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣàkóbá fún àwọn iṣan ara tí máa sọ ara di ọ̀lẹ́ ìwọ mọ ọkùnrin tó já sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀ abíkọ́ tiẹ̀ má lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́ abíkọ́ já sí pé ara àti ò tiẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ ṣeré dáadáa ìwọ tó bá ti ní ìpèníjà nípa ti máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ mo ní kọ́ dìde lẹ́kọ́ mọ bò wá bàbà bókè o
3: ní shop number 10A Oye Kola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbo Road ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kanṣe 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́ ń lò fún mi òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tán wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ ọmọ ọdún mélòó wá ni wọ ọtí ju ọmọ 40 years ọtí ju ọmọ 50 years ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ̀.
3: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbo Road ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
2: Tí nǹkan sára ẹ̀ tó bá wá lágbára a máa fà á kéèyàn mọ̀ lè rẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gẹ́gẹ́ bí ẹni tí fàtà bẹ́ bóyọ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara mo ní tọ́ bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo n tí ń ṣe ọ nínú ara a sì ní ajẹ́ ẹ̀gùn àdáyébá èyí tá kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn.
3: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Igbo Road ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 08094471143 ire o.
4: Fọ́ọ̀lù sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o nítorí náà ẹ jẹ́ ká rí i dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
5: Mo ń bẹ fẹ́ mi títún gbé pé ìran láàánú náà délé bárí àríwá bórí àkóyá bí tí gbogbo onímọ́tò mo ní sí pẹ̀sẹ̀ méjì lẹ́yìn dúdú torí gbàkigbà onímọ́tò nípa kú lágbègbè kan sí èkejì ẹgbẹ́ ẹgbẹ́

sé qué quema.

Street, Yanni Oluwa Bus Stop, along Glasgow, Isheri Road, Nice.

I yet to do. I'm a yet to feel one like that.